0: Orí àjẹ ǹjẹ́ tán o, kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o. Yóò mọ bá wa kalẹ̀ tọmọtọmọ tẹbi tẹbi tara tara atarọmọdọmọ ọmọ.
1: Àmì kíkún máa pamọ́ nínú.
0: Ọyẹ ẹja lọ mọ́ṣáláṣí.
1: Alájà jẹ́ nígbà ìbàṣẹ́ yìí
0: kún. Ẹyin tí time zone wà tó bá rí bákan ẹja lọ mọ́ṣáláṣí.

tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ́ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

Ready, ready, I'm a baby, you ready, I'm a

0: tí ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ́ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Line Radio náà ní bábá wọn nínú kágbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹṣé tẹ̀gbọ́ wa.
1: You are currently listening to Ajise Bi Oyo Online Radio. Ajise Bi Oyo Lari, Oyo Ise Biba Ben Kokon.

0: ìlú ń kun.
1: Ìlú nìkan kọ́ fọ́yẹ́mu gbogbo àgbáyé ni kọ́lọ́run ó kó ayọ̀ ń bẹ̀ ni.
0: Àmì ọ̀rọ̀ burúkú sòde páro.
1: Ọjọ́ gbogbo kí fi rí bí ọjọ́ ọdún.
0: Ọlọ́run ọmọ bá nǹkan wa jẹ́.
1: Ẹni ọkàn lọ́mọ.
0: Ọlọ́run lọ́pọ̀rọ̀ aláàárù bẹ́ẹ̀. Ọgbọ́n inú rẹ̀ ọ̀sẹ̀ ìjọgbọ́n inú ẹni tọ́ràn lẹ́rù lọ.
1: Iṣẹ́ Ọlọ́run ju sí àfáà lọ ọ̀gá
0: mi. Àyà mi jẹ́ ẹrú bà mí. Ǹjọ́ tó gun owó orí fi ṣẹlẹ̀ lójú mi. Ọjọ́ tó burú ọ̀wọ́pọ̀ bí ọjọ́ rẹ. Ọjọ́ kan burú àpè ǹjọ́ méjì máa fọyán mọ́. Ọjọ́ burú àfẹ́sù ọmọ àmà pé. Ọ̀rọ̀ kan òsì ní tóbi kọjá àdúrà lọ. Àwa bẹ̀ ọ́ olódùmarè ọba tó dá gbogbo wa. Tètè wá kọ́ wa bá ní tún Nàìjíríà wa ṣe òjò òwúrọ̀ ńlẹ̀ ń gbóná. Ẹ rí pélé ayé yìí ń tiriri àbí ò tiriri. À ń bálé ayé bọ̀ ni àmọ́ bí ayé ń lọ. Èmi ọmọ bí kiní ọ̀hún dín rí mọ́ gbogbo lẹ̀ ń lọ
1: dàn. Ọlọ́run náà ló yé.
0: Òun ti wọ́n láyé. Tọdún náà ní ìṣirí náà yí ọkàn ni èbó eléwé kan òun ò tún gbéwé déédéé mọ́. Àwọn aṣòwò ṣòwò ń gbéwó lórí ìtàn òun kòkò. Ẹni mọ̀ pé owó ọdún ni wọ́n fẹ́ ni ti ń yáwó kiri. Wọlé wọlé oṣù jẹ́ àrílé pé awa gbọ́dẹ̀ òjì adé jù fẹ́ràn. Wọ́n bá dà fẹ́ ẹ̀júmọ́ ẹ dáwó onípò àṣìtàn kánì mọ́lé. Ọ̀pọ̀ èèyàn lọ fẹ́ ṣe léṣe ní orílẹ̀-èdè èyí owó pí láì ní òjì ó lè ṣe. Ẹ tún ní ká gba ìwé orí ká gba ìwé òde ká ṣanwó ná ká ṣanwó ọdẹ. Tá a bá ṣanwó ọdẹ tán ká ṣanwó àfa mi. Ká gba ìwé ìyàwó tá a ní lọ́dọ̀ ọ̀nà kan. Òbí láńjẹ kọ́sọ́ngbó ó dí afọ́mọ bọ̀ sì ti ń lọ ọjà tí ó mówó èlé lọ́wọ́ bí ìbájú bí ìdìmọ̀ bí títari bí káṣọ rẹ ni mọ́rẹ̀ ni òun ni wọ́n lọ́rọ̀ òlu àrẹ. Owó ọ̀pọ̀ wa dogun ká mọ kára òde papọ̀ mára lé ó di ta nkára lé papọ̀ mára òde bírọ̀bìrọ̀bì ọ̀rọ̀ yìí. Bí ní nǹkan tálákà ní nǹkan ìjọba ọ̀pọ̀ èèyàn ló bínú torí ọ̀rọ̀ ìtófilé bàbá rẹ sílẹ̀ fóbìnrin tó ní kí wọ́n máa ṣe báálé
1: lọ.
0: Ọ̀rẹ́ òṣùṣù ń ṣe láì lẹ́yìn ìwọ̀n àparun pé dúró ń bá ọ. Obìnrin bẹ̀rẹ̀ ń gbámọ́ létí àgbálẹ̀ ọmọ ẹ̀pọ̀n tó ń dìbò lura wọn. Ìgbájú mo ró gbé kò mọ ọ̀jọ̀gbọ̀ lẹ́yìn ọrùn. Ní lọ́dá fún balùwẹ̀ tó borí tí ò ní gbàdí ìlè ìdáná mẹ́ta fo faraba. Etí gbígbá bí a ńlá yín àyà jíjì bí ìbọn òkú. Ọ̀sá lógbè tó ju ti mú àjà ń lura wọn pàtìpàtì. Ọ̀pá òdùn gbẹ̀dú kò mọ òdùn bàrà. Àlùtúnlù ń tọ́mọ ẹ̀gúsí. Arílábà tó ń ṣe ní gbangba oko. Ìgbájú ìgbámú ni kẹríkẹrì ìbábò òdu. Ńbẹ lòyìnbó sọ́jà gbédúró tí ń gbéṣẹ́ ti ìbọn ti ìbọn. Ọ̀gá ọlọ́pàá sọ tajútajú lẹ̀ tán gbogbo wa la ríran gbogbo ojú ní tani. Gbogbo wa la ń jálulẹ̀ bí òbí bẹ̀. Gbogbo wa pátápátá epo karosin ni là ń fi ń bọ́jú. Ọjọ́ burú ọ̀run ní lárí mọ́. Olórí ọlọ́pàá ń bójú fẹ́rẹ̀mù ń jáde. Gbogbo aráàlú ń sáré gúngàn àjò gbàǹjo. Ẹ̀yin ẹ wá wẹ̀ sí akọ́dà òun akọ̀wé. Bí ẹni ń fi tí ṣọlẹ̀ bí àpò yere. Ọ̀gá kan bíi tó lórí wọ́n bá fò gàn náà olóńgẹ̀ ẹ̀ ní ò lè bá bẹ lọ.

0: òkè gbọ́ aláǹtakùn ọmọkùnrin tó bá ta káwọn lójú àtàkáwọn lẹ́nu ìrèpè ìjà tí gbọ̀n sọmọlẹ́yìn ọrùn kí ojúmọ́ ó tó mọ́ ọba lúọ̀rẹ̀ lọ́wọ́ aláwífẹ́ adégúnlé ọgbà ṣúkà lọ́wọ́ ẹni tí ń lérí ogun jagunjagun tó lé wọn níbi ní ọgbà bá wọn lọ́wọ́ wọn ogun ló kìrìkà ogun ló pọ́bò ogun lábákáleke ogun ní pọ́tá ogun ní ṣúkà àríró àlá jagunjagun nílẹ̀ kalaba àpọ̀rọ̀gùn gẹ́gẹ́ lérojú ògbógun lérí pàlàǹdè dé orógun pípọ̀ yíyọ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ìgbà tí ọba rógun jàmọ̀ ní jí orojú kókókó ẹ̀rín wẹ̀dẹ̀wẹ̀dẹ̀ kì í gbẹ̀yìn benjamin ní láṣẹjọ ń pọ́rọ́ mọ́ ọlọ́tẹ̀ kan ló pa ni n ò ríru eléyìí rí adékúnlé aríwọ̀n mọ́ṣà agbọ́ búburúkú búburúkú ó tún lọ rè édì kaka ká lọ sójú ogun jagunjagun ni ọmọ ọkùnrin ni a sì máa fi lálàlà lọ bí ìjà atẹ́rẹ́rẹ́ mọ́ṣẹ́ alẹ́ ibi ìjà wú bàǹtù bàǹtù adékúnlé ṣe ń dorí ogun iná wa ni ìlò bí ń ṣe kọ́ńdú kọ́ńdú kọ́ńdú ṣe ogun ti ṣó ṣe bẹ́ẹ̀ sí ọmọ ojú ò lè lọ ogun tí ò rí bí iyán ogun ò rí bí ẹ̀kọ́ káwò kìnyẹ̀nyẹ̀ kádojú àgbákọ̀
1: yìí ọ̀wọ́ kákojú
0: machine gun sọ́dún èèyàn kábẹ́ni tí ń hùwà ọ̀tẹ̀ lórí kankan kan fà lẹ́ẹ̀kan
1: oṣù
0: bẹ́ẹ̀ la ìfàgbàfẹ́ nìkan ni ọjà yí ogún ìgbìnrìn ọ̀tẹ̀ ńlọrọ̀ ọjà tí ń bẹ ní orílẹ̀-èdè yìí bá a ti ń pàkan bẹ́ẹ̀ lọ́kàn tó ń yọjú ọ̀kan ṣoṣo nàìjíríà làwa ń fẹ́ ẹ̀dọ́ ọjọ́ ká ẹ bọ́lọ̀ tẹ̀wé ẹ má jẹ́ kójú kó ọba nàìjíríà ya gẹ́gẹ́dẹ́ bí a
1: ṣe
0: lọ́rọ̀ ọjà yí ògbógun láṣán
2: lọ́wọ́ ọlọ́tẹ̀ ló ti ṣẹ́
0: ọ̀rọ̀ ọjà yóò dogun lásán
2: lọ́wọ́ ọlọ́tẹ̀ ló ti ṣẹ́
0: ọjà yóò dogun lásán
2: lọ́wọ́ ọlọ́tẹ̀ ló ti ṣẹ́.
3: ojú obìnrin ìrìn àjò kankan kò sàn látàlẹ́ àná.

0: ọ̀rẹ́ wa ṣe àrírá mọ́.
1: ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ mọ́ ni òjẹ́ rí mi.
0: ẹ rí pé ìhùwà gẹ́gẹ́ bí ọmọlúwàbí tí.
1: ọ̀rọ̀ náà dùn mí pọ̀ ńgbà tí ò rí bẹ́ẹ̀ mọ́.
0: ẹ ṣe ń garun owó mi.
1: ẹ máa ṣe ń jà
2: lọ́ọ̀kan jọ náà. àbòsí òjẹ́ dọ́dọ̀ wa àbòsí.

0: Ẹlẹ́ àbúrò.
1: Ẹ káàbọ̀ bọ̀dá yẹ́lò.
0: Oo.
1: Ṣé dáadáa lẹ dé?
0: A dúpẹ́.
1: A sì retí yín ẹ dájà yàálẹ̀ fún wa.
0: Ẹ sì wá gbọ́ nǹkan ìyún ní wa kàn. Ẹ mọ̀ pé kúlẹ̀ ní kú lọ yín ni.
1: Fọ́yán mú sì gbé nǹkan rẹ̀ dénú ikú wa kúkú lọ bó wa ni.
0: Mo wá lè purọ́ kí n má rẹ̀rìn orí bí mo ti á kù ni. Àbọ̀ mọ̀ pé nítorí náà ló jẹ́ kí n rù báhùn.
1: Kí lọ ṣẹlẹ̀ tẹ fi rú nítorí wọ ọ̀gá mi.
0: Ó dìjẹ fàtímọ́tò wa ti kú òǹbàdàn.
1: Mọ́tò bàjẹ́ ni.
0: Ọ̀bàjẹ́ wọlẹ̀ lójú ọ̀nà ni.
1: Gádà já ni.
0: Gádà ọjọ́ ọ̀nà ni ọ̀dà.
1: Ojú ọdún 1968 mọ̀ bá nǹkan jẹ́ pọ̀ o.
0: Mọ́tò tó pàdé ń bẹ jẹgbẹ̀rún mọ́tò lọ.
1: Ẹ wá ń sọbẹ̀ ń ṣọ̀ṣọ́ ń bẹ̀ gbáà.
0: A wà ti ṣe ń pàtàkọ̀ kódà yẹn alága pẹ̀lú.
1: Omi dé ọ̀gá mi ẹ ṣe bẹ́ẹ̀ ti ṣe òjò ń bọ̀.
0: Bóbìnrin bá pé bó ṣe bó ti ṣe obìnrin gbànú.
1: Obìnrin gbànú.
0: Bẹ́ẹ̀ni.
1: Ojú ọdún tó kọjá ọ̀dà bì kan sí gbogbo àgbáyé ní gbé rọ.
0: Gbogbo àgbáyé ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ sì yẹ ká fi kọrin o.
1: Ẹ kọ́ fún wa ká gbọ́ ọ̀gá mi.
0: Òkè nílá ẹ̀kọ́ àlejò afẹ́fẹ́. Gbogbo ará àgbáyé ẹ̀kọ́ àlejò alágbálúgbó mi. Ará orílẹ̀-èdè èyí ayé ikú ọ̀pọ̀ òjò. Òjò tọrọ rọrọ tí àwọn ọmọ dúró mọ. Omi délálẹ́ adélọ́sìn adélá àárín òru bọ́dọ̀ wà fẹ́ ẹ̀júmọ́ omi àtúnbọ̀lẹ̀ èdè kàṣì. Ọ̀pọ̀ òjò yìí kò síbi tí ó dé tán. Bí ní dára lé làmú ara ọ̀pọ̀ ọ̀gbádùn ọ̀ṣẹ́ wọn bí sun ti ń já mi lóko lẹ́gẹ́rà. Ọ̀pọ̀ obì àti kòkó lóṣòrí ògbó tán tí gbogbo rẹ̀ fi ń ra bẹ̀tẹ̀bẹ̀tẹ̀. Àgbẹ̀ tó bá ní ọ̀gẹ̀dẹ̀ nú gbòòrò àtìṣín kọ́ máa tún díẹ̀ ẹ̀ṣẹ̀ ẹni tọ́gbọ́n kó wura ebi ń bẹ ìyàn ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ òjò ìlọ́bojú ọ̀nà àbàdàn tẹ́ edé kò jẹ gbogbo orí títì ló bú pẹ̀pẹ̀pẹ̀. Níṣe ló ń dá rélùwé padà lọ́nà ojú rin ọṣọ gbogbo mọ́tò ti panàdà. Mọ́tò kan bá gbéra láti ìbàdàn tí ń bá lọ lú ìlọrin. Tí àwọn bá gbàna ìdìbò wá sì jẹ́ pé yọ gbàna òṣogbo ni. Àgbàrá ti bójú ọ̀nà tààrà jẹ́ odidi mọ́tò lọ́wọ́lẹ̀ sórí ọ̀dà.
1: Ọ̀pẹ́
0: ẹja ẹ̀ làbábí níyìn ogun ogun mọ́lá. Ará Èkó làbábí níyìn ogun ọ̀pọ̀ òjò. Ǹjẹ́ ẹ gbọ́dọ̀ àgbàrá òjò tó ya ṣọ́ọ̀bù tó kọjá àwọn lọ́ṣẹ́ ẹ gbọ́dọ̀ omi tó yalé tó lọ rè gbé ọ̀dọ̀ tó.
1: Àwa náà gbọ́.
0: Àyàṣe omi ọ̀ṣà lásán lọ́yà lúmẹ̀tà wá. Tí mo rí dẹ́fà tí ń dọ́gbọ́n wa mọ́tò lórí títì láàrin omi. Báàmì àrẹ̀mú ayé lọ́jà ń bẹ́ mẹ́ ǹjọ́ náà. Tí gbogbo onílé orí òkè fi ń ṣájáde ẹni tí ń bẹ lélẹ̀ òdúró kẹrù rẹ̀. Wọ́n fi yan kí kọ́lé ilé ọ̀hún wo. Wọ́n fòkúta kọ́lé gbogbo ẹ̀ lọ́pọ̀ òjò owó dànù. Pèlè ń taṣé yàn án tí ń malé rẹ̀ ń búlọ́ọ̀kù. Ilé ilé ìpẹ̀ láṣẹ gbogbo ẹni àgbàrá rù lọ. Ilé onírin tí òṣì wo gbogbo rẹ̀ lẹ̀ gbé mi. Tí òṣì sẹ́ni tí ọ̀dájọ́ lẹ̀ lẹ́bi. Bọ́yá ìṣẹ́ àmọ́ mọ̀ dá wa lọ́pọ̀ lápọ̀ jù láyé lomi àánú fi ń tójú olódùn mọ́lẹ̀
1: yìí. Ọlọ́run darí jìn wá.
0: Nǹkan tójú mi rí ẹnu ọ̀gbọ́dọ̀ ṣọ. Gbogbo oníbàdàn tán mọ́ ń darí bọ̀ wálé ọrùn márùn-ún moṣù lójú ọ̀nà
1: ìbàdàn.
0: Ọ̀pọ̀lọpọ̀ òjò ló tún pa mí wọ̀lù. Àgbàrá òjò tún yalé tọ̀ mí olóhùn ọgbà pálọ̀ bàbá mi. Ọpẹ́ lọ pé àwọn obìnrin lé wa. Ìyáálé ọgbà ìyàwó yìí yọgara wa tí wọ́n fi ń rú àgbàrá omi òjò ó
1: dànù.
0: Ọjà yẹ pé mo mọ̀ ń wẹ̀ ni ọdẹ ọba mọ́mọ́ wẹ̀ ọ̀dẹ̀ abómi lọ. Mọ̀gá

0: wọn bẹ lire ebu wọn ma gbo we ni ojo le mi wọn bẹ ni nkan sota ẹni ti eji ba le ji npa ori ma dele wi oluwa re ori nkan to nira ni ẹni lẹbi la dogbin gbanju ẹni ba godi rori ọgbanu orun abẹwu so ni se mi kẹkẹ wa apa mu memora awe alainiye nu afọnu fọra mọ bẹ ni nkan kan mọ abi sokoto gbotokun tokun ogun oni ji oniye nkun dada bi ẹni bi ni sẹbi ebi mari oni ji oniye nanu lailai oku gbe awaye ma gbeyawo to karugbo alarugbo dira kẹnkẹ kẹnkẹ atari bi agbọn gbese ti nkọrin pẹ nikan ti tẹ ngboro lọrin ẹ ma da lohun ọjàre irọ nipa ìlọrin àwọn àjálọ ọmọ wa torí ọdọ mi ó ti tún gbéyàwó fúnra rẹ òṣìṣẹ ma rere lé ọkọ ọrẹ mi ní ká mú ni mobìnrin òpè àrònú kákú ọrọ tó yẹ kí ọmọlúàbí ọrònúkú sí ń lò lè jíjà akáyín olórin tí ògbédè àbọra lójú ọfọ lójú eyín rẹ ká kì í ṣe pé òní pẹ láyé ọmọ ni òní tẹyìn rẹ ṣe
1: ìwọ
0: jẹbẹlẹ jẹbẹlẹ ètè bí aṣọ táwọn obìnrin fi ń là pọn hàn bí wọn bá ń ṣàkókò lọwọ wọkìlú mọ ọlọtàn onílé ń kariwo járan níṣu ọṣọrun òwe kan tilẹẹlẹ bí onílé ọba tètè sùn òkú gbé apẹlẹkùlẹ dídí dibọpẹ dídí ohun a máa ra onílé lọ afọjú aláròyé kí a lo fónlé pamọ tó ọkọ tó ọlọ
1: ó náà kọ ọjọ bí ẹ
0: ojú òyìndòkú ara òdòlè ó ń tijú ọmọra kówó ẹbọ ọmọlólè gbogbo èèyàn ló ń bó ń bàjẹ oníbàjẹ ọmọra rẹ olórin dínbilé kíkó ṣe bá rí dínbolè jíjà aṣẹjú òun pé kẹnìkan tó lè dàbí rẹ ó dìgbà tí ń bá ń jalè bí rẹ ọmọ pé gbogbo ara àgbáyé ló ti gbọgbọn jẹ ọṣẹ wọn lókè òkunrin níbi ọrọ góòlù tẹ gbé láǹkárá ń jọjú tẹ bá wọ ṣe mọnú ìlú.
1: iṣẹ bàbá rẹ ní tẹlẹ.
0: olórin táwọn bá ti mú mọlẹ lẹẹkan tó bá ní kẹlẹ fún àwọn ilé aṣọlẹ náà ní gbogbo ẹ ojú òsì tì ọ ọjáde láti inú ẹwọn tán ó tún rójú kọrin ẹrẹgbẹ kiri.
1: ọdẹ orí ń dà láàmú ni.
0: olórin tó bá gbìyànjú mọ́kà àti òrìṣẹ́ ẹ jẹ́ ká gbàgbó fi iṣẹ́ olè jíjà bọ́ṣẹ́ orin ni ìjẹkújẹ ni òjẹ́ ẹdẹ mọ́kà mọ́ ń jọjú dẹ́ fi ṣàpadà lójú ọ̀nà àlùfáà tí ń jajá ogun tí ń jòdò àgbàyà tí ń jẹ nílẹ̀ṣẹ̀ tí ń jẹ mọ́ṣáláṣí ń gbà wẹ̀ lọ́wọ́ ń jẹ nídìí òrìṣà oko èmi wá ń bíán léèrè pé ká fi rí aléléyìí ni àbó mọ̀ lè gbàgbọ́ àní àbábọ̀ ìṣà bí rẹ́rìn àṣàṣàmọ̀ sí bí ẹni ọkọ̀ jálẹ̀.
1: oúnjẹ kújẹ ni ó lè jẹ ti ọmọ.
0: òkú gbẹ́jọ lágànnà bí mumu ọjà ṣé wí tẹnutẹnu ó sì jọ wèrè tẹ́ṣẹ̀tẹ́ṣẹ̀ bó wí ní ọmọ rìn lágbàdàn lágbàdàn bí aṣọ tẹ́lu àlàkún ètè bí aṣọ mẹ́tẹ́ẹ̀ ojoojúmọ́ ní rìnrìn yá kábí ọlọ́kọ̀ kò dúró gbarí abí ká da lórí bí ọmọ aṣá oko ìké èmù lórí bí ọmọ jímẹ̀rì kóbi tá ń bẹ láyà bí ìbá kalẹ̀ bẹ́ ń bẹ lẹ́nu bí ẹja ìkù ń bẹ́ ń bàdí bí ìkún rẹ̀ gbà àbí kóbíkóbí wájú bí akọ pẹ́pẹ́ yẹ àgá àràmú bí ẹṣin làgbẹ́jà abẹ̀lẹ̀ yá pàpàrà bí ẹ bọ́lẹ̀ ẹ mà lè
1: fi
0: oko bàbá rẹ̀ dọ̀rọ̀ bí afárá oyin ẹ̀kẹ́ ìyá wọ̀ bí ẹni dí fa ojúgun bàbá rẹ̀ pèrègèdè bí ifáfọre ẹ̀ṣẹ̀ gbogbo ló búpẹ̀ pẹ̀pẹ̀ bí ilẹ̀ àmọ̀ kọ̀jọ̀ yá kọ̀jọ̀ bàbá òkú gbé adíjà alẹ́ ọmọ àbíwájú kọ̀ọ̀kan bí ènìyàn mọ̀ la.
1: káàbọ̀
0: pa alábòsí ìlápa.

ẹnìkan bí mi ó lẹni tí ò bá wá lọmọ láyé tí ò bímọ láyé bó wá nírú wọn náà wọn sì lè mọ gbáyé lọ kárin ké se bí ìdodo ẹfọn àǹfààní wà ààyè wà fún ẹni tí ò bímọ náà láti mọ gbáyé lọ kárin.

wa ijo le ko sun na o o fe gege iwaju la o.

ẹlẹ́kejì ibẹ̀ náà ni n tá a bá ṣe fún àwọn èèyàn tá a ṣe fún àwọn èèyàn. Àwọn náà ni wọ́n máa wá sọ látẹnu dẹnu lókọ ọ̀tún ní fi parẹ́ láíláí fà bàbà. Yóò wọ́n sọ, wọ́n máa sọ̀rọ̀ wa lẹ́nu bí ipa wà ńbẹ̀. Wọ́n ní lámà yín. Tí ó bá jẹ́ pé ẹnìkan tí mo ń bá yàn gan ẹ̀gbìn dànù ni, a máa gbọ́, tó bá jẹ́ pé lámà yín bẹ ni, mo jẹ́rìí rẹ̀ kúrò ẹ̀gbìn tó ta bà mí yìí ò bá ti lè ta bà mí láíláí. Tó bá ṣe pé tàmọ̀dù ń bẹ ni, irú tó ṣe mí yóò mọ̀ ní ṣe mí. Nígbà ayé lámà yín àti tàmẹ̀dù, báyìí báyìí báyìí ni wọ́n máa ń ṣe fún wa. Ṣé ẹ gbàgbé?

ẹyin tèmi àwọn tí wọn ń tàn láì ní ìtàn irú wọn ni wọn ì pẹ tán ṣùgbọn àwọn tí wọn ń tàn tí wọn ní ìtàn tí ìtàn rere wà tí wọn fi yùn lọlẹ bámbábá wọn náà tún ṣe mọ ń pòwé wọn ò ní ọba tó jẹ tìlú kan gógógógó ìtàn ọmọ ní ìgbàgbé irúfẹ wọn èyí tó jẹ tìlú dùn mùkẹmùkẹ tó dùn yùngbàyùngbà tára di àwọn èèyàn mùkẹmùkẹ hàn àwọn èèyàn ò ní gbàgbé irúfẹ wọn kí ni ò jẹ kí wọn gbàgbé muritala muhammadu nígbà ayé rẹ tó fi jẹ ààrẹ abàṣẹ wà láyé ológun àwọ bá àwọ sí láyé ńgbà náà àbá ṣùgbọn ìtàn rẹ wà nílẹ tá a tún bá a tún rí àwòrán rẹ nínú múrí kan ọmọ gbọ muritala muhammadu tí àwọn olórin gan tán fi kọrin kì í ó dénú gbó mo bèrè kí ló ṣe gbó wọn ló lù gbó ló fa ayé sílẹ o láìlà ìlàlá o muritala muhammadu a ò rí mọ mo dénú ọdàn mo bèrè kí ló sọdàn tọdàn mi títí wọn ní muritala muhammadu a ò rí mọ bá a ti ẹ gbọnjú bá kiní nígbà abá orin yìí nílẹ mítún sí ní gbàgbé mi àti ẹ náà nù o mo ṣe ní ká máa ṣe dáadáa gẹ́gẹ́ bí ó kọ mi adéyìnká ọlásùkànmí ká sáà máa ṣe dáadáa ajó kọ bí ẹni kìlọ̀ wà èmi ṣe ń fowó kọ tèmi kìlọ̀ wà.

0: artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Aláwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọ́n pẹ́ tán. Ṣùgbọ́n àwọn tí wọ́n máa live forever. Ayin làwọn tí wọ́n fi ìtàn lọ́lẹ̀, tán fi yàn lọ́lẹ̀, tán ṣe dáadáa fáwọn èèyàn kan, tán ṣe dáadáa fáwọn èèyàn kan, fáwọn ẹnìkan. Láwọn àsìkò kan, láwọn kan, òun kan, àwọn kan. Bó ti jẹ́ pé kọ̀rọ̀ ni a ti ṣe lóhun kan àwọn kan. Ṣùgbọ́n nínú ọkàn irúfẹ́ ẹni tí wọ́n sọre náà fún, wọ́n mọ̀ gbébẹ̀ lọ́kàrin kése. Wọ́n ti ra plot of land, wọ́n ti ra estate, wọ́n rà á sínú ọkàn irúfẹ́ ẹni bẹ́ẹ̀, wọ́n sì mọ̀ wà ńbẹ̀ lọ́kàrin kése. Bọ́rọ̀ bá tún ṣe bí ọ̀rọ̀, tọ́rọ̀ bá kan ọ̀rọ̀, a mọ̀ gbọ́, mọ̀ jẹ́rì lámọ̀ọ́yìn. Tọ́ bá ṣe pé lámọ̀ọ́rìn bá ń bẹ ni, irú ẹ̀gbìn yóò ní gùn mí o. Tọ́ bá ṣe pé tàmọ̀dù àti làkàṣe gbé ń bẹ ni, irú ìyà tó jẹ mí yóò mọ̀ ní jẹ mí. Mọ̀ jẹ́rì wọn, wọ́n tún rántí rẹ lọ́nu, àwòkọ rẹ ọ̀pá nínú. Àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, àní irú wọn ni wọ́n pẹ́ tán. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń tàn tí wọ́n ní ìtàn, wọ́n a máa gbáyé lọ kọrin kése bí ìdodo ẹ̀fọn. À ń bí bàbá wa Sunny Success Odúọlá láti UK lọ́hùn-ún bẹ̀ hùn, ọmọ Ògúndàrí, ọmọ wọn nílùú Ìbàdàn. Àwọn tí a nù o, irú wọn, wọ́n ti tàn, wọ́n ti ní ìtàn, wọn lè tán láíláí. Títí láíláí la mà rántí wọn, títí láíláí la mà rántí wọn. Bẹ́ẹ̀ bá tún gbókọ̀ wọn níbòmíì, ẹ mọ̀ yóò máa ríǹgì bẹ́ẹ̀lì létí yín pé mo ti gbókọ̀ yìí rí. Ẹnìkan ni àjíṣe bí Ọ̀yọ́ online radio, mo ti gbókọ̀ àwọn ẹni yìí rí. Wọ́n tàn, wọ́n ní ìtàn, wọn lè tán láíláí o, wọ́n máa tàn ní títí láíláí.
1: We are the kind to live for.
0: Bàbá Fatail Bandele Olúṣọlá l'Amẹ́ríkà. Miriam Sinkins Adesewa Adepọ̀jù l'Amẹ́ríkà. Bàbá mi Saminu ọmọ Adepọ̀jù l'Amẹ́ríkà. Kí ni ìwọ náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí wọn ò fi ní gbàgbé tiẹ̀ náà? Ṣé dàrúdàpọ̀ ni wọ́n fi máa rántí rẹ ni? Àbáwọn orí onílàdá tó o bá ṣe, àwọn èèyàn tó o fà lọ́wọ́ lókè, àwọn ọmọ tí wọ́n ṣubú tó o gbé dìde. Ìyẹ́sẹ̀ èyí ṣàdédé wà láíláí o. Ṣé ẹ gbàgbé alákọ̀ọ́kọ́? Ó náà ni bíná bá kú ife eru bojú ni o. Ọmọ ẹni a sì máa tún gbáyé lọ lẹ́yìn ẹni. Ẹ mọ̀ọ́yà àwọn ọmọ ẹlòmíì tí wọ́n ti bó kọ bàbá wọn jẹ́ lẹ́yìn ikú bàbá wọn. A ní kàṣẹ dáadáa, kàṣẹ dáadáa, ká máa ṣe dáadáa. Owó Abiola làwọn ẹlòmíì nílé. Wọ́n fẹ́ lówó bíi Dangote làwọn ẹlòmíì nílé ni òjò wọn gbádùn. Àwọn míì fẹ́ dàbí Elon Musk l'Amẹ́ríkà ni o. Ní òjò wọn gbádùn ni wọ́n kó wàhálà ayé ìléyà débi pé a ń fi ojoojúmọ́ kó ọ̀rọ̀ jọ. Bíbélì sì bọ̀, ó ní àwọn aṣèrè wọ̀nyí, àwọn àdèdèrè ń bù yìí, wọ́n ń kó ọ̀rọ̀ jọ, wọn kò sì mọ ẹni tí ó na. Mo ń ka nípa ìtàn lọ́ọ̀yà kan Lẹ́kọ̀ọ́ tó pọ́pùlà tó gbajúgbajà dáadáa káàkiri Nàìjíríà. Nígbà tó kú tán, lẹ́yìn ikú rẹ̀, gbogbo àwọn ọmọ yìí púpọ̀ nínú wọn lọ́ọ̀yà làwọn náà. Lọ́ba di à ń jà sógun. Bẹ́ ẹ bá máa dúró wàhálà tí wọ́n ń fà lẹ́yìn ikú bàbá wọn. Nígbà tí property pọ̀, business pọ̀, ọmọ pọ̀, ìyàwó pọ̀. Bí ìyàwó tiẹ̀ pọ̀ yàn rántí dáadáa, bóyá ìyàwó kan náà ni. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ yìí náà kọ̀yìn síra wọn, náà ń bára wọn jà. Ilé ẹjọ́ lè ní lọ́la ni o. Wọ́n ń wọ orúkọ bàbá wọn lẹ̀ túrútú.

0: bẹ́. Má bá dé àyín, olórin lọ́tún ló sì, wọ́n mọ kọrin kíni. Abiola Kasimọ wo, Káyì Abiola. Òde bó ṣe ń dé bá sọ̀run Abiola. Ọ̀rẹ́ aláàfin Cash Abiola. Tápápátápápápápá. Ó gbóná bí ẹlẹ́gbọ̀n sọ̀kànná sọ̀kànná, ó gbóná ẹlẹ́gbọ̀n ẹ̀ ló gbóná. Tápápátá pìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpìpì àwa sì kéré dáadáa púpọ̀ láwọn àsìkò táwọn yìí ṣùgbọ́n àwa náà bórin yìí mo sì bá Abiola mo bá Abiola mo bá Abiola dáadáa mo bá a nígbà tí wọ́n fi mú tán sọ sínú túbú mo bá Abiola o. Wọ́n ní ẹsẹ̀ gìrìrì níbi àńjọ̀fẹ́ nílé àńjọ̀fẹ́. Ẹsẹ̀ gìrìrì nílé àńjọ̀fẹ́. Ṣé ẹ mọ ẹ̀gbá mọ̀lúsàbí? Agbòǹgbò àkàlà. Kí ni ò jẹ́ kí orúkọ Lúsàbí ó parun? Nígbà tó gba tó jàjà òmìnira fún àwọn ọmọ ìlú rẹ̀ ni. Láyé ìgbà tí Ọ̀yọ́ Empire fi wà tó fi ń rìnrìn dáadáa látọ̀yọ́ wa ààyín. Ní wọ́n ti máa ń fi ajẹ́lẹ̀ ránṣẹ́ sí wọn ní ẹ̀gbá lọ́hún gbogbo Abẹ́òkúta téèdè ìjẹ̀bú. Gbọ́ngbà tó wò ó pé àwọn ajẹ́lẹ̀ yìí ayé fanlétè ntutọ́ ni wọ́n máa ń jẹ ní ayé ìgbà náà. Ìyàtọ̀ àwọn ipò wọ́n á gbẹ́sẹ̀ lé ìyàwó ìyàwó gbẹ́sẹ̀ lóko lóko. Gbogbo iṣẹ́ tí kábíyèsí ọ̀ràn wọn ni wọ́n máa ń jẹ́ lọ́hún ayé fanlétè ntutọ́. Tí ẹ̀rú sì wà dáadáa ń gbà wọ́n bẹ̀rù Ọ̀yọ́ wọ́n bẹ̀rù Aláàfin. Kó tó dé wípé Lúsàbí tó ń dàbí Sunday Igbòho of present day. Ó jàjàǹgbà àjàgbára ó lé àwọn ajẹ́lẹ̀ ó lé wọn kàbàkàbà wọ́n sáré kàbàkàbà ó lé wọn wọ́n sáré ẹsẹ̀ wọn ò tó lẹ̀ wọ́n sàjàjà àjàǹgbára òmìnira fún àwọn èèyàn rẹ̀. Nílò kọ Lúsàbí ò fi parun kì í ṣe pé Lúsàbí ni wọ́n ń pe ẹ̀gbá wọn kì í ki ẹ̀gbá mọ́ Lúsàbí tẹ́lẹ̀ ìgbà tó jàjàǹjàgbára. Wọ́n bá ní Áwọ́mọ Òdùà ọmọ Sunday Igbòho kò yé yín yóò bá ní sàn ọmọ Sunday Igbòho. Nítòsí nígbàgbé Sunday Igbòho náà torí pé ó ti fi yàn lọ́lẹ̀ ó rẹ́gísítà orúkọ rẹ̀ nínú ọkàn àwọn èèyàn atẹnudẹ́nu àwọn ọmọ àrọ́mọdọ́mọ wọ́n sì mọ bá ìtàn náà ńlẹ̀ ló kọ Sunday náà bá ní parun àmọ́ gbọ́ Sunday ní Gbòho ọmọ Gbòho ọ̀sà Sunday Igbòho ọ̀sà bàbá Dami ọkọ Ayọ̀mídé àbí bàbá Ayọ̀mídé ni ọkọ Dami mo fẹ́ gbé síra wọn yìí mọ bó ṣe jẹ́ mọ́ ṣùgbọ́n ẹ sáà ti mọ bó ṣe ń lọ ẹ ti mọ nǹkan tí mò ń sọ ó ti rẹ́gísà ọkọ rẹ̀ ó ti fi iyùn lọ́lẹ̀ ọkọ rẹ̀ ń bẹ nínú ọkàn kálukú wa. Àbí ta ni ó sọ pé wọn ọmọ Sunday ọmọ wọn ní Gbòho Sunday Igbòho ṣà akíkanjú akọni takuntakun níwájú ogun ó fẹ́ pọ̀n díṣàyẹjọ pínpínpín Sunday náà ní jẹ́bẹ̀. Igbòho ṣà gẹ́gẹ́ bí àwọn bàbá wa tí mo dákọ lọ́lẹ́ẹ̀kan Sàmínú ọmọ Adépọ̀jù Fatai Bandele Olúṣọlá pẹ̀lú àwọn bàbá Fatai Lamidi bàbá Bàṣírò Adéníran Adéníyì Àṣírò Amọ̀dù Adéníyì Madam Fúnmi Kẹ́mi Mr. Yusuf artist Michael Awúsọlá Angelo láti ìlú Àbújá Afọlábí Nurudeen Alaro lórílẹ̀‐èdè Libya bàbá Bàṣírò ọmọ Adéníran púpọ̀ àwọn bàbá yìí Sunny Success Odúọlá ọmọ Ògúndàre nílùú London lọ́hún gbogbo àwọn wọ̀nyí wọ́n ti fi yùn lọ́lẹ̀ ní ọkàn tèmi náà lókàn ọ̀yà tèmi náà mo sì mọ̀ pé tẹ̀yìn gan bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́ tẹ́ ẹ bá tún gbọ́ orúkọ ooru wọn ní àwọn àdúgbò kan níbòmíì ẹ mọ̀ pé ẹ ti gbọ́ orúkọ yìí rí níbì kan orúkọ yìí rí ngì bẹ́ẹ̀ ni mo ṣe máa ń sọ pé mo se wo ka pe laye ogun meta pere ni pin wa o onje ta ba je sinu gbogbo nkan ta ba mu omi ta ba mu sinu gbogbo ta je ka ma ba ku ni o ka fi wa laye nbi sugbon e ti oni je apu laye laye o na ni ore oni lada ta ba se fomo la keji oni yo je asesile ti o tun je abo wa ba leyin wa ola o na ni o je ki aro de wa ninu sare ni o tun ni je ka awon eyan gbagbe wa ni ayin la fi ma wa laye laye kan rin kese bi dodo efon soro mi ye yin
1: the kind to live for it.

ẹ mọ bínú àwọn mẹrin ni kì í sà àwọn mẹta. Ní ọdún 1999 ni wọ́n àìjá kiri, 1993 ẹ mọ bínú, ní ọdún 1993 ni wọ́n àìjá kiri Nigeria Airways. Ṣébí Nigeria sì ń ọpírètì wọ́n sì ní Airways nígbà yẹn, Nigeria Airways. Ní ọjọ́ Monday, ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 1993, ní gbogbo ìgbà tí June 12 election tí ó sì ń gbóná lọ́wọ́ tó ń horú gé gbogbo ìgbà ni o, àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀dọ́ ni wọ́n nígbà náà. Alákọ̀ọ́kọ́ nínú wọn náà ni Richard Ajibọ́lá Ogunderu. Richard Ajibọ́lá Ogunderu àti Kabiru Adenuga, Bennett Olúwadáìsí àti Kenny Razaki Lawal. Ajẹ́ tó dá orúkọ wọn lẹ́ẹ̀kan sí, torí ẹ ti fẹ́ máa gbàgbé wọn, kò sì yẹ ká gbàgbé irú wọn o, bó ti jẹ́ pé má ṣe àìjá kí wọn ò dá. Ṣùgbọ́n wọ́n ṣe fún democracy ní nígbà náà láti fi ẹ̀hónú tí wọn náà hàn. Richard Ajibọ́lá Ogunderu Pogunderu sì ni, Kabiru Adenuga, Bennett Olúwadáìsí àti Kenny Razaki Lawale. Wọ́n já bàálù tí ń lọ sí ìlú Àbújá. Wọ́n àìjá kí rẹ̀, wọ́n jàgbà, wọ́n sì divert rẹ̀ lọ sí Niger Republic. Èyí tó dàgbà jù bí èpò ni ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n. Wọ́n ní ọmọ ọdún mọ́kàndínlógún ní àsìkò ní ọdún 1993. Nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, Ogunderu yẹn ọmọ ọdún mọ́kàndínlógún ní ọdún náà, ọmọ kékèké tí wọ́n jàjà ìjà lára ìfẹ̀hónúhàn ìjà àgbára fún ti ìbò MKO Abiola tí wọ́n jẹ́ kí Abiola kó bọ́ sípò ní ọdún 1993. Ẹ mọ́ gbàgbé wọn. Ẹ jẹ́ ń dákọ̀ wọn lẹ́ẹ̀kan sí kí n tó bẹ́gi dínà ọ̀nà tọ̀dọ̀ wọn. Alákọ̀ọ́kọ́ ni Richard Ajibọ́lá Ogunderu, Kabiru Adenuga, Bennett Olúwadáìsí pẹ̀lú Kenny Razaki Lawale. Ẹni tí ò bá gbọ́ rí, ẹ ti gbọ́ láàárọ̀ iná nù o.

ó kí ẹ̀yin ti wá láti Ivory Coast, ẹ̀yin ti wá ní Nàìjíríà, ẹ̀yin ti létílé. Mo kí yín ní UK bẹ́ẹ̀ náà, ẹ̀yin ti wá nílé òkèèrè. Mo kí yín ní US, ẹ̀yin ti wá ní United States of America, tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwa la ní attribute tá a fi lè máa gbé ilé ayé lọ́kàn ní kése. Gbogbo ohun tá a wá lè ṣe tá a fi lè máa gbá ayé lọ́kàn ní kése náà lọ́lọ́run ti fún wa. Àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọ́n yìí pẹ́ tán o. Tá a bá ti ń tàn ni ẹja máa ní ìtàn dáadáa, ká máa ní ìtàn dáadáa. Mo lọ sínú Ajayi Crowder University nílùú Ọ̀yọ́ níjọ́ òní. Mo lọ sínú ẹ̀. Gbogbo àwọn nǹkan tá a lè ṣe rèé o, tá a fi máa gbílé ayé lọ́kàn yìí kése. Nígbà tí mo dénú rẹ̀ Ajayi Crowder University lọ́yọ̀ọ́ ìhìn wọbẹ̀ rí, níjọ́ tí mo kọ́kọ́ wọbẹ̀ náà nu, mo wá ń kan àwọn buildings lóríṣiríṣi tó jẹ́ pé orúkọ àwọn èèyàn kọ̀ọ̀kan, àwọn míì gan tí mi ń dámọ̀, tí mi ń gbọ́ rí, orúkọ tí mi ń gbọ́ rí, mi ń mọ̀ rí. Ta ló gbọ́njú mọ Ajayi Crowder nínú gbogbo wa? Kí n ti àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ta ló gbọ́njú mọ Ajayi Crowder? Ṣé bí nǹkan tó ṣe lọ jẹ́ ká mọ̀ títàn ò fi gbàgbé rẹ̀? Wọ́n ní Ajayi Crowder, Bishop Ajayi Crowder, òun lọ́kọ Bíbélì, lọ́kọ kọ Bíbélì sí Yorùbá, lọ́kọ sí Yorùbá, gbogbo Yorùbá tá ń kọ lénìí. Ta ló kọ́kọ́ kọ́? Ta ló dà á lẹ̀? Ajayi Crowder ni o, òun àtàwọn kan. Ṣùgbọ́n Ajayi Crowder ni ló jẹ́ ògbóǹtarìgì nínú àwọn tí wọ́n ṣe akitiyan bí alífábẹ́ẹ̀tì Yorùbá, tí alífábẹ́ẹ̀tì Yorùbá fi wà. Báwa náà tá ń kọ Yorùbá, afẹ́kàwé àkàgbádùn Yorùbá, àwọn kan ní wọ́n ṣe akitiyan rẹ̀ o, ni ò jẹ́ kí tóun lè gbàgbé Bishop Ajayi Crowder. Ní ipa takuntakun tó kó nínú bí Christianity tó ṣe dé Nàìjíríà, tó ṣe wọ́ọ̀kì ní Nàìjíríà. Kódà mo tún gbọ́, mo tún kà á níbìkan pé alífábẹ́ẹ̀tì tí àwọn Ibo ń lò pé òun gangan náà ó jẹ́ ẹni àkọ́kọ́ tọ́kọ́ ṣiṣẹ́ lórí rẹ̀. Alífábẹ́ẹ̀tì ọ̀rọ̀ àwọn Ibo tí wọ́n fi ń kọ ọ̀rọ̀ àwọn Ibo náà lẹ̀, wọ́n ló ṣiṣẹ́ ó ló kópa ńbẹ̀, ó kópa ńbẹ̀, ó kópa ńbẹ̀. Ara wọn tí ò jẹ́ kí tóun gbàgbé wọn nu, wọ́n fi tún kọ́ ilé ẹ̀kọ́ lórúkọ rẹ̀, ilé ẹ̀kọ́ ifásitì ní orúkọ rẹ̀.

ka ma ran yan lowo ka ma se daada balai o lere pupo bọ́lá ń bá tún ní kí bàbá yìí ó tan jẹnẹrétọ̀ láàárọ̀ yìí tún gba bẹ̀ lọ mo tún lọ ṣáàjì mú òkú síná o àwọn ò níná láti jẹ tàbí jẹrin nílẹ̀ yìí o epo tún fẹ́ wọ́n díẹ̀ ní gbogbo ẹ̀ bá rọlura wọn ọlọ́run ó ṣàánú nàìjíríà tá a bára wa nù ká tó máa bẹ lọ́run tiná lọ́rùn kọ́lọ̀ jẹ́ wọ́n múná dé ibi tí gbogbo wa tá a jọba nàìjíríà jẹ́ dénú o a ní àwọn ará àdúgbò rẹ ṣé wọn lè fọ sọyà ṣé wọn lè ṣàdúrà fún ọ pé wọn ń jẹ lára bàbá yìí a ní bàbá kan tún bẹ ládùúgbò wa Awoyinka la máa ń pò kọ tiẹ náà mr Awoyinka lára àwọn tí wọn mójútó ọnà tó wo àdúgbò wa tí ò jẹ kó ti bàjẹ tó rágbàrá ti fẹ ba gbogbo ọnà jẹ ládùúgbò wa o ọkan lára wọn ní sí ìgbà tó lọ àbújá amọrírì rẹ tí bàbá tó ti àbújá dé tó bá tún wá wo àwọn ìyàwó àtàwọn ọmọ yóò tó rí bóun ṣiṣẹ́ lórí ọ̀nà yìí níjẹ́ òní ìnáyin ní ọdún tó lọ tí àbáwálé christmas christian ni bàbá yìí o ní àbáwálé christmas ó tún pe àwọn èèyàn jọ lára àwọn adájọ gbé àdúgbò pé òun fẹ́ ṣe kínní yìí o tóun bá tún rẹ́yìn fún un lọ́wọ́ láwọn míì náà tún dáwọ sìmẹ́ǹtì irú mani àti mo ní mọ̀ ń tan jẹnẹrétọ̀ tá a máa ń ṣáàjì mbẹ̀ ó náà gbé sìmẹ́ǹtì báàgì méjì ilẹ̀ bàbá kan náà nísàlẹ̀ tílé tiẹ̀ wà nísàlẹ̀ ó náà gbé sìmẹ́ǹtì lẹ̀ bàbá Awoyinka náà fi sìmẹ́ǹtì fún bàbá bíríkì léyà ó náà fi ara rẹ̀ lẹ̀ pẹ̀láwọn ọmọọṣẹ́ rẹ̀ ní wọn bá fi sìmẹ́ǹtì náà tóbi tún ọ̀nà sí díẹ̀ kí wọn lè máa rí ọkọ̀ gbé kọjá ní àdúgbò wa tí àgbàrá ti bàjẹ́ tó yẹ pé yangí wọn gan wọn gan lọ́wọ́ à ń bẹ̀ bá a ṣe ń ròyìn àwọn yìí táwọn èèyàn ó tún máa sọ lẹ́yìn wọn ẹ mọ̀ gbọ́ tó yẹ pé lámọ̀ yín ń bẹ láyé ni ọ̀nà wa tó bàjẹ́ yìí nígbà tí àbá yìí ò bá tún sí mbẹ̀ mọ́ tẹ́ bá dàgbà tán tún rebi àgbá rè ni ọ̀nà wa tó bàjẹ́ yìí mo jẹ́rìí lámọ̀ yín ọwọ́ pé ó sì wà láyé gan tó yẹ pé ìlú Àbújá ni iṣẹ́ gbé lọ àmọ́ mo jẹ́rìí Awoyinka tí bá ń bẹ́ ń lẹ ni ọ̀nà wa yìí ò ní bàjẹ́ báyìí kí ni wọ́n mọ sọ ládùúgbò rẹ nípa tiẹ̀ náà tó ń gbọ́ mi lọ́wọ́ láàárọ̀ yìí sí dáadáa wọ́n mọ sọ ńpa rẹ àbá burú àbá ìdá àwọn míì wọ́n ti fi ìwà wọn ba àdúgbò jẹ́ a níbẹ̀ bára ẹni tí ń kọ́ ọmọ kékeré mọ́ra ó jẹ́ pé bí ń lọ níbí òun àtàwọn ọmọ wẹrẹ ni bí ń bọ̀ níbí òun àtàwọn ọmọ wẹrẹ ni ó ń bẹ́ ń bẹ́ àwọn àgbàlagbà wọ́n á tún máa sọ̀rọ̀ rẹ̀ dáadáa náà ni ó gbà wípé agbálagbà ní ń bá ní tòlú ọmọ kékèké ní ń bá ní tún lè bàbá ẹni ṣe ó kó gbogbo wọn mára kí ni òjé káwa káyé parúkọ pariwo dárúkọ àwọn alátìlẹyìn wa kí ni òjé káyé dákọ wọn kí ni òjé káyé kiriwo pariwo wọn gbogbo àwọn tẹ máa ń sọpọtì wà tí wọn máa ń ràn wá lọwọ ọlọrun ọba ọlọjọ òní yóò máa ran ẹyin náà lọwọ ọnà òní dímọ yín o ọnà yìí dímọ lọkọ ọnà yìí dímọ aládá o gbogbo ẹyin alátìlẹyìn wa torí àwa ń tia ọmọ àtàpátá dìde làwa ọmọ àtàpátá dìde làwa àtún tí dìde dáadáa ọlọrun ọjà dìde kóríwọ kànkì ṣùgbọ́n ọpọlọ yìí ń bẹ ẹyin náà mọ kò tiẹ̀ dìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ ń jánu ẹyin náà mọ pé làákà yìí wà ọgbọ́n ń bẹ ìmọ̀ ìjìnlẹ̀ ń bẹ o ọpọlọ wà èyí tá a dálẹ̀ yìí a tó dálẹ̀ láti fi mọ́ ọ̀pọ̀ rere ìlú ọ̀yọ́ ni gbogbo ìgbà tí iléeṣẹ́ rédíò bá wá ń pọ̀ tó tún dé dáadáa sí lọ́yọ́ wọ́n sì máa rántí àjíṣe bí ọ̀yọ́ rédíò tẹ́ bá ti wá rántí rẹ̀ wọ́n máa ní lẹ́yìn kápẹ́ ń bọ̀ bí àwọ̀ erin ajé àlọ́ ọ̀yọ́ ọjọ́ ẹ̀yìn rẹ̀ tó bá ṣe pé tó ń bẹ ní nígbà tá a bá dàgbà tá a bá rí bí àgbá rè wọ́n tó máa sọ lẹ́yìn wa bí bá ń bẹ ní mo jẹ́rìí rẹ̀ yóò ti sọ ọ̀rọ̀ wa sórí afẹ́fẹ́ o yóò ti ṣe báyìí báwa gan bá àtún ṣe tí nígá tá a tí nígo àwa gan tún ní pààtì tá à ń ṣe lára àwọn èèyàn ọlọ́run bá ń gbọ́ wọ́n mọ rírì wa ọlọ́run bá ń gbọ́ kí pàṣẹ omi ọmọ sọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí n sáré mú ọ̀rọ̀ kékeré kan wá bàbá kan nígbà tó wó fi ń bẹ lọ́wọ́ rẹ̀ ládùúgbò wa ó kọ́lé rẹ̀ tán ó tún kọ́ mọ́ṣáláṣí tìlẹ́gbẹ̀ẹ́ kí tí ìparí ilé rẹ̀ hùn tó tún fi kọ́ mọ́ṣáláṣí ó kọ́ mọ́ṣáláṣí lórúkọ àwọn òbí rẹ̀ tí wọ́n ti jẹ́ ọlọ́run pè pé kí ládàá ju àládà sàárà kọ́ máa bá wọn gbogbo wa làwa ń jàǹfà níbẹ̀ à ń kírun ńbẹ̀ ládùúgbò
ọwọ́ ti sáfẹ́rẹ́ díẹ̀ kò sówó lọ́wọ́ bàbá táwọn èèyàn mọ́ kò sówó lọ́wọ́ bàbá táwọn èèyàn mọ́ kí ọlọ́run ọba ọlọ́jọ́ òní tinútinú mo fi ń ṣe àdúrà yìí o gbogbo àkólọ bàbá yìí kọ́nà kó tún dá padà fún o nítorí èèyàn dáadáa ni ẹni tó bá tó jẹ́ pé tó lówó lọ ó lówó lọ àwọn èèyàn gbádùn rẹ̀ ni wàláì nínú àwọn tá a jọ wá máa ń kírun nínú mọ́ṣáláṣí tá à ń sọ yìí ọkùnrin kan bẹ tó náà wá ń kírun ó kẹsẹ̀ kó wá sàdúgbò wá ní ó wá jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n ti ṣiṣẹ́ pẹ̀lú bàbá onílé yìí rí nígbà tí bàbá yìí fi lówó lọ́wọ́ níjọ kan lẹ́yìn bàbá yìí ni kì í ṣe sójú rẹ̀ bàbá yìí ò sí nbẹ̀ ó tà pé bọ́yá torí pé ó fẹ́ máa ṣe ṣáárì mi lójú rẹ̀ ni lọ́wọ́ kẹnu bọ̀rọ̀ ló ń ròyìn bàbá tá à ń wì pé nígbà tówó fi ń bẹ lọ́wọ́ bàbá yìí pé yàn dáadáa ni pé àwa iṣẹ́ ìdùnnú bàbá yìí máa ń ṣe nígbà náà bàbá yìí ti rọ́ndà.

tọ́lá rẹ̀ ó tún fi dé padà ọlọ́run bá ran àwọn náà lọ́wọ́ ọlọ́run bá ń gbé orí rẹ̀ sókè bá ń gbé ọwọ́ rẹ̀ sókè tinútinú ni mo fi ń ṣe àdúrà yìí kí ọlọ́run kí ó gba àdúrà náà kó tún bá ń gbé orí rẹ̀ sókè lọ́kùnrin yìí ló bá ń ròyìn èmi ò gba sílẹ̀ márùn lọ́wọ́ bàbá yìí rí o ṣùgbọ́n mọ́ṣáláṣí tó kọ́ à ń jàǹfààní rẹ̀ ládùúgbò ọkùnrin yìí lọ́wọ́ ń sọ̀rọ̀ ó nígbà tí bàbá yìí tí wọ́n fi ń kó ìdú lọ sí kólátọ̀yọ́ nígbà tó wó fi ń bẹ lọ́wọ́ bàbá yìí ó ní táwọn jẹ́ ọmọ ṣẹ́ bàbá yìí táwọn náà bá tẹ̀lé ìdú jọ kéékèèké táwọn kó jọ táwọn náà tó gbé sọ́kọ̀ báwọn fẹ́ lọ tà lẹ́kọ̀ọ́ táwọn náà fi rí sẹ́yìn díẹ̀ ẹ mọ báwọn ọmọ ṣẹ́ náà ṣe máa ń ṣe o táwọn náà fi máa ń wá tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n fi máa ń rówó ràbàtà ràpátá ràkọ́mú ra síngílẹ̀tì ra gbogbo ẹ̀ táwọn náà fi máa ń ṣalárin dé. ó ní bàbá yìí tó bá rí yóò ṣe bí èpò wọn ò rí ni kì í gbà lọ́wọ́ àwọn yóò ní ẹ fi wọ́n lẹ̀. bàbá yìí wá ń sọ̀rọ̀ ó ń sọ ní ṣùgbọ́n tó bá yẹ pé ìyàwó bàbá ni ìyàwó bàbá ó gbà lọ́wọ́ àwọn ṣùgbọ́n bàbá ń tiẹ̀ bàbá ò ní gbà bàbá ò ṣe bí èpò wọn ò rí ni yóò ní wọ́n fi wọn lẹ̀ ni àwọn náà ta ẹ̀dù yìí. ẹyin bàbá yìí ni ó ti ń sọ̀rọ̀ yìí o kò sọ lójú rẹ̀ tá a pè bóyá sí àárí mi ní í ṣe. bàbá yìí ti po kọ́lọ̀n kó tún bá ń dá gbogbo àkólọ rẹ̀ padà kó ṣe àforíjì àwọn àìṣedéédé rẹ̀ kó wá dá ọlá rẹ̀ àtọ́lá rẹ̀ padà wá kó gbé orí tèmi náà sókè ọlọ́run torí ibi a bá ti ń tọ́jú aláìsàn náà láti tọ́jú ara ẹni. ṣé ìwọ náà ó rẹ nìkan máa jẹ́rìí lẹ́yìn rẹ báyìí pé èèyàn dáadáa ní ọ tó ń ṣe dáadáa tó lẹ́ni tí ò bá ṣe dáadáa àwọn èèyàn ò ní fi dáadáa ròyìn rẹ o lèmi fi ń jẹ́ ká sà máa ṣe dáadáa o. ni wọ́n tún ṣe máa ń pa òwe pé ká pàjùbà lẹ̀ dé sọ àlọ́lọ́ kájọ́ kọ́ tó dáa tó dùn ún lẹ̀ dọ́mọ nítorí ẹ̀nìkọ́ nítorí ọ̀la ni o torí àrọ́bá gbogbo wa la dìtàn o irúfẹ́ ẹ̀tàn tá a bá dì lẹ́yìn wọ́ọ̀la náà ni o iṣẹ́ tá à ń ṣe lónìí ni ó jẹ́ ni ó fa ṣe okùnfà irúfẹ́ ẹ̀tàn tá a dì lẹ́yìn wọ́ọ̀la. àná àná ni bàbá yìí ṣe gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí tá à ń sọ yìí òní mímí àwọn èèyàn ń ròyìn rẹ̀ yìí o ó tún kọ́ mọ́ṣáláṣí wàhálà ilé rẹ̀ kì í tún ti kọ́ parí o kò tí ì rówó ṣe àwọn sílì inú ilé yìí àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n fún un lówó tó fi ra jálóore tó fi ṣe sílì inú ilé yìí nínú òtútù kó tún ti rówó ṣe àwọn wíńdò ilé yìí nígbà tí nǹkan kò jọra wọn fún dáadáa mọ́ tipátipá gan-an náà fi ń rówó jẹun ẹ jẹ́ kí n tún wá mú kan wá tí mo fẹ́ sọ bàbá yìí kì í tún wá fọ̀rọ̀ rẹ̀ pamọ́ kọ́lọ̀ dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ ní ìṣeregun o ìṣeregun o torí ọlọ́run a wá wà nínú mọ́ṣáláṣí ní jòní láàárọ̀ jòní bọ́yọ̀sẹ̀ tó lọ ni lọ́rọ́ wá ṣe bí ọ̀rọ̀ bàbá yìí sọ pé aṣọ ńlá kọ́ lè yàn ńlá ọ̀rọ̀ kan lásọ tá a fi sọ débẹ̀ ni àbáyé ọ wá ń sọ nǹkan tá a fi jọ ṣe papọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó fi ń ṣe àkàwé ọ̀rọ̀ ibi kéèyàn má máa fi ojú kinní kan wẹ nìkan o bẹ́ẹ̀nìkan ni ò lè ràn yàn lọ́wọ́ kéèyàn má máa fojú rẹ̀ wẹ nìkan. ọ wá ń sọ̀rọ̀ nítorí ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ pẹ̀lú ẹnìkan pẹ̀lú ọlọ́run ó ń sọ fún àwọn èèyàn ó tún fi ń ṣe bí ìwà àti báwọn èèyàn nínú mọ́ṣáláṣí láàárọ̀ ìjọ yìí. bàbá kan ló bá wa èmi àti ẹ̀ à ń rojọ́ lọ́wọ́ níbi mọ́ṣáláṣí tá a bá ti parí pé kírun tán àbá ṣe kí ní tán á máa rojọ́ ni níbi mọ́ṣáláṣí èmi àti ẹ̀ wá ń rojọ́ lọ ọ̀rọ̀ wá wá pọ̀ bàbá tá à ń wì sí lómìnira ibi tá a ti ń rojọ́ ni ọkùnrin tá à ń wì lóde kọ́lọ́ dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ ni o mọ́kàn fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ ni o bàbá ìgbó ṣe sọ gẹ́lẹ́ ni o mo fi ọlọ́run bá ṣe rí tó ń gaga ṣe sọ fáwọn èèyàn nínú mọ́ṣáláṣí bó ṣe ṣẹlẹ̀ tó ṣe sọ èmi náà wà nàárẹ̀ tí bó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ à ń rojọ́ láàárọ̀ ọjọ́ níwájú mọ́ṣáláṣí nídìí kànga ni bàbá tá à ń wì ọkùnrin àgbàlagbà náà ni ló dé lọ́ bá ń sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni o ó sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni lọ́ bá pe bàbá sẹ́gbẹ́ èmi ò kúkú mọ tí ó sọ fún bàbá ṣùgbọ́n bí bàbá ti ń dá lóhùn pé wà láì tà láì mo fi ọlọ́ọ̀bá fura kó sí sílè márùn lọ́wọ́ mi ni mo ti gbọ́.

0: ṣùgbọ́n mo gbọ́ pé bí n pé n tó sọ ni pé kò sí nǹkan kan tóun jẹ láàárọ̀ ìyàwó àtàwọn ọmọ pé lòun fi bọ́ta pé àìdákẹ́kú àìwòsùnsùnsùn dáràn béèyàn bá sì dákẹ́ tara rẹ̀ ó bà dákẹ́ lòun bá fi jáde mo ṣe wá rí bàbá tí ó rí pé bàbá lómi la ó pé ọkùnrin yìí kan wà lọ́dọ̀ rẹ̀ kọ́ lọ dáríjì mi tó àìpẹ́ sẹ̀ ni. Ibi ṣèrè gun ò torí ọlọ́run. Mo sì wá fẹ́ yẹ̀yìn pòǹgbà bàbá ti sọ fún pé sílẹ̀ márùn-ún kò sí lọ́wọ́ àwọn náà o. Ọkàn rí báyìí ni o, kò sówó lọ́wọ́ àwọn náà o. Bàbá pèrè. Kò sí sówó gidi kalẹ̀ mí náà fún o, mo fún lápò kan pé kó máa mú àpò kan lọ. Inú rẹ̀ dùn tó bá lọ. Bàbá yìí náà tóun wà lẹ́gbẹ̀ẹ́ mi. Kọ́lọ́run dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀. Mo fóun náà ní 500. Ọlọ́run ní kọ́ bá owó lọ́wọ́ mi náà láàárọ̀.
1: Ìṣẹ́jú ìtún lọ.
0: Ni bàbá yìí wá fi ń sọ̀rọ̀ nínú mọ́ṣáláṣí pé nígbà tó rí mi ó sì bí mi ga ní lówó lọ́wọ́ àṣẹ. Ọ dàbí ẹ̀rín ni kì í ṣe bí ẹ̀rín ẹ̀dàkun torí ọlọ́run. Má kọ ọ̀rọ̀ tí mò ń sọ dà. Bàbá yìí wá sọ̀rọ̀ wípé aṣọ ńlá kọ́ lè yàn ńlá o. Ó fi èmi lẹ̀ ó ní ó fi ẹni yìí lẹ̀ ọ wá bá ẹ̀mí. Tó wò pé ẹni tí ó lówó lọ tí ó ràn lọ́wọ́ ni kò mọ̀ pé ẹni tí ó tiẹ̀ tí ó ṣàánú ni ó ní bó ṣe fún ẹni yìí lówó tán ló tún fèmí náà lówó. Bó jẹ́ lẹ́yìn mi náà bí ó ṣe máa sọ́nu bí ó ṣe máa sọ́nu ìhùn wá fi ṣèrè gun o torí àwa náà ń tọrọ ni wọ́n ń fún àwa náà ni o ṣùgbọ́n látàrí àtìlẹyìn tiyín lọ́jẹ́ káwa náà lè ṣe irú eléyìí o. Èmi náà ń ṣe eléyìí ní orúkọ ẹ̀yìn alátìlẹyìn wa ni o. Gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń ràn wá lọ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń gbéṣẹ́ fún wa tẹ́ ẹ máa ń gbéṣẹ́ fún wa iṣẹ́ bẹ́ẹ̀dẹ̀ jingu jingu gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń bùn wá lówó owó dátà tí mo ṣe máa ń dá akọ̀ yín bàbá Fàtá Ìlàmídì lọ́wọ́ Londo State Madam Fúnmi Kẹ́mi nílùú Ìbàdàn Artist Michael Awúsọlá Angelo láti ìlú Àbújá Afolábí Nurudeen Aláro láti orílẹ̀-èdè Libya Bàbá Bàṣírò ọmọ Adéníran láti ìlú Èkó Adéníyì Ahmadu Asiru Asiru Ahmadu Adéníyì láti ìlú Pàpó Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ lọ́pàbọ̀dé hospital lọ́yọ̀ọ́ wa níbí ọmọ Ìbàdàn nílé Òbíyọ̀lé Bàbá Bàṣírò Adéníran ọmọ ọba láti Gbòlùmú Ìdínì Adékúnlé bàbá mi tí mo tún mọ ń ké sí tí mo bá ti fa jọ̀gọ̀ Evangelist Moses Àkàndé Akíntúndé bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù lamẹ́ríkà ọmọ wọn lẹ́rùúwà ojoko agbẹdúdú orí òkèlé bàbá mi Fàtá Ìbándélé Olúṣọlá lamẹ́ríkà Miriam Sinkins Adéṣẹwà Adépọ̀jù lamẹ́ríkà bàbá dáadáa yìí Sunny Success Odúọlá ọmọ Ògúndàre ní United Kingdom lọ́hún gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa tẹ́ ẹ máa ràn wá lọ́wọ́ ọlọ́run ọba yóò máa ran ẹ̀yìn náà lọ́wọ́ abudí ní tómi òkun abudí ní tómi ọ̀sà gbogbo owó tẹ̀ ń fún àwa bá a ṣe ń ná tàbí ń ra dátà tàbí ń ná tààtún fi ń ná sílé iṣẹ́ wa díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bó ṣe ń ṣẹ́kù bó ṣe ń gbọ̀n sọ́wọ́ làwa náà là ń gbọ̀n sílẹ̀ o àwa náà máa ran àwọn èèyàn lọ́wọ́ níbi ìkápá tí wa náà ṣe mọ́ ọlọ́ọ̀ bá ń gbọ́ ọlá tí làwa fi ń yan o ni wọ́n fi ń dàwa náà mọ̀ ládùúgbò pé èèyàn dáadáa làwa náà ẹ̀yìn báwa ṣe mọ̀ yín lè yàn dáadáa.

gbogbo ẹ̀yà látìlẹyìn wa, gbogbo ẹ̀yìn tẹ máa ń gbọ́ wa, o sì ò ní tayín o, ẹ ní mòsì, o sì ò ní mọ̀ yín, ẹ ní tòsì, o sì ò ní tayín, o sì ò dá o, o sì ò dá o, o sì ò dá o, ẹ ní mòsì, o sì ò ní mọ̀ yín o, ẹ ní tòsì, o sì ò ní tayín o. Lọ́la wàlà haúlá wàlà kùwátá ilá bìlá àdé ilé àṣìn gbogbo ẹ̀yà látìlẹyìn wa gbogbo ẹ̀yìn tẹ máa ń gbọ́ àlọ́jọjúmọ́ mò ń bọ̀ mo sì ń wá bánà ẹsmà léèkì mò ń wà á lọ́nà mò ń bọ̀ olúfùnmi ní dátà tí mo fi wá sọ̀ online láàárọ̀ yìí.

pay subscription that Go TV. E da pe ma binu. Ah, e ma binu. Me ba be se Go TV subscription. Go eating Start Time subscription. DSTV subscription. O tun le ba yin se o lowo ti o gagara lo. Ile isu lo. Ile imo. Be ba tun wa fe saanu e be fe ran lowo to ro mo yi o tun rowo sise yi daada. O fe se POS, o fe bere POS. Eyin na ba ni owo te be fe fi ran lowo. Te fe fi ran lowo omo kekere ni. Ile iwe lo wa. Eleyi lo n se ti fi ran ara re lowo. Ti fi ran ara re n suku. E da kun tori Olorun. Eyin na ba ran lowo. O se tun lowo lo yi lo na to tun se fun mi lowo data. I mean, lo tun se se data fun mi to na bi ran. To bi ran ise ran se ajise bi oyo lowo. E da kun tori Olorun. E ba ran lowo o. Ori ero bani soro te le pe si. O na ni 081 45 42 01 82. 081 45 42 01 82. Again, pele kan si 081 45 42 01 82. Lele pe si te ba fe ba chat lori WhatsApp. Ele chat lori ero bani soro yen na tabi eleyi tun to fe pe yi be fe se data be fe ran lowo be fe se Go TV or DSTV subscription. E da ko tori Olorun. Awon to ba fe ran lowo ni o. E da ko ma lo ko ara je ba mo olomo tori Olorun to ra won ni jibiti na le ma gbo mi won ma fe yin so jibiti o yin te gbo mi lowo ka lo ma lo ma to send message si pe kini kan ko lowo lowo ala ta ara golo fi nsise yi o tori Olorun te ba fe ran lowo abe be se data ni e da kun ko le gbe owo yin lo mo n fowo so ya fun eyin le kokko send owo si ko to send data si yin o mo n fi owo so ya to ba gbe owo yin lo e ba mi chat n da pada fun yin ko ni gbe owo yin lo gbogbo yi keji te ba fe se ko tori ko owo se business yi daada ni o e si le fe se data to po o ye ko ko si owo pupo to le bi run package ni le yo sese ma wa owo ya ka kire ni e da kun ko ni gbe owo yin lo e send owo si mo fi ogun re gbari mo fi owo so ya fun eyin ni e kokko send owo si eyin ni e kokko send owo si tori Olorun o fi oruko mo fi Olorun be yin tabi ke ran lowo ke fun lowo ko ku fi ma se business yi daada 081 80 31 57 69 081 80 31 57 69 081 80 31 57 69 081 80 31 57 69 ni tutun pe tori elomi ti o ti mu gege ati takada ti o fi koda ni nlo awon number mejeji lori WhatsApp sugbon ile gangan ni mo ri lori banner re to fi logo WhatsApp si 081 80 31 57 69. Aya kin pe bank account re first bank account ni nlo eyin to ba fe bun lowo ti o fe ba chat to be bun lowo e kan le fi e te mo e kan bun lowo ti yin lo account re ni Salahuddin Malik Olasukanmi first bank ni nlo Salahuddin Malik Olasukanmi o na te ba fe bun lowo abe fe ra data e ba fe se nkan kan te fe ran akanti na ni o gba owo na si Salahuddin Malik Olasukanmi eri n ba mi joko Olasukanmi boya nti mo fi like re na nu e je wa pe account number yen 31 20 71 23 09 ko ba lu jibiti ni o je nti mo fi like re po tori baba fe lu jibiti to na fa fe ma se yau yau o fe ma se yahoo anfani re yo olopolo debi to fi le se ṣùgbọ́n ọmọ yìí ó dúró tọ́lọ́run ni táwà kálítù ọbọ́lọ́run dúró ni ọbọ́lọ́run dúró ni ẹ dákun irú àwọn ohun yìí ni ẹja máa ràn lọ́wọ́ tàbárí ọmọ kan tó bá fẹ́ dìde kápá lọ́wọ́ sókè ẹ dákun irú àwọn tá a lè máa ràn lọ́wọ́ ni àti irú àwa náà táwa náà ń làkàkà gbogbo wa báyìí táàjọ ń làkàkà ẹyin àgbàlagbà náà lẹ máa ń sọ pé ẹni ebi bá parí ní mọ ọmọ ìyá ayo torí mọ ọmọ bó ṣe máa ń ṣe èèyàn téèyàn bá rí èèyàn bá là téèyàn bá rólùràn lọwọ kankan ló jẹ kí n máa dákọ rẹ báyìí ẹ dákun torí Olorun ẹ surprise rẹ láàárọ yìí Olorun ọba yóò surprise yín náà bó ṣe pé ẹ fẹ́ ra data lọ́dọ̀ rẹ ni ẹ lè ra data fún yàn lọ́dọ̀ rẹ ẹ dẹ̀ lè bún lówó sàkáǹtì rẹ straight kó rí àláàtì kó tiẹ̀ mọ̀mọ́ ibi tí owó náà ti wá pẹ́ẹ̀nìkan ló ṣàánú òun láàárọ yìí ẹ dákun iyekíye kò bá jẹ 1000 kò bá jẹ 500 ọmọ iléèwé ni fólì ìbàdàn àbí nǹkan lọ́wà títí tó ń ṣègbìyànjú yìí ẹ dákun torí Olorun mo fi Olorun bẹ̀ yìí ẹ dákun ẹ bá ń surprise rẹ láàárọ yìí ẹ bá ń surprise rẹ
ẹyin na ẹ si ba oju rere atanu ọlọrun pade lọna kọna te lero account number rẹ jẹ npele kan si First Bank ni o 31 20 71 23 09 31 20 71 23 09 31 20 31 20 gbogbo ẹyin tẹ ẹ ràn lọwọ ọlọrun yìí ràn ẹyin náà lọwọ 31 20 71 23 09 31 20 71 23 09 dátà tí mo fi wá sọ online láàárọ yìí wà láì kò ń lo fún mi bí ò tún ṣe lówó lọwọ bó ṣe jọ máa lé ìwé tóun ó ní send number sí mo sì send ẹ lọ́wọ́ fún mi èyí tèmi náà fi lè ràn lọ́wọ́ ni mo ń ṣe èmi ò lówó tí mo kúkú lè fún lówó tí mo fi lè fún níjó ní ìlọ́ba mi chat ó rò bí mo lówó lọ́wọ́ ni ó ní òun fẹ́ máa ṣe pos tí n bá rówó tí mo lè yá òun kí n yá òun òun fẹ́ máa fi ṣe pos ní ilé ìwé tó ń wà fún àwọn ọmọ ilé ìwé táwọn jọ wà àwọn ẹsẹ̀ máa ń jáde lọ withdraw owó níbì kan ni ǹkan tó ń bá dalẹ̀ tó ń bá ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n máa ṣe yóò máa reduce stress wọn òun náà tún máa rí tọrọ kọ́bọ̀ láàyè bí owó ìpínlẹ̀ èmi náà tó wá báyìí wà láyìn lówó lọ ọba nìkọlọ ọba ọmọ ọba ládìgbò lómi ìdíni àdẹkùnlé yìí mọ bí wọn jọ parí rẹ sí ṣùgbọn ọmọ ọba náà lówó lọ lásìkò ọmọ ọba náà lówó lọ lásìkò àwọn tá máa ń ràn lọ náà ọmọ ọba ládìgbò lómi ìdíni àdẹkùnlé bàbá mi evangelist moses akande akẹtúndé ọmọ wọn nílé ogun aláàfin òkè sókun nílùú ọyọ àtibá iṣẹ́ mọ̀ pé ìwà pé kẹ́ ẹ bá ràn yàn lọ́wọ́ báyìí rí ẹ dákun s malik wireless communication concept salahudeen malik ọlásùkànmí ẹ bá ń surprise rẹ láàárọ̀ First Bank ni àkáǹtì ti ń lò 31 20 71 23 09 inter data bó bá yẹ pé ẹ fẹ́ ra data náà ni ẹ ra data lọ́dọ̀ rẹ ẹ ra data lọ́wọ́ rẹ ẹ lè ra fún èèyàn ẹ lè ra fún èèyàn ẹ lè ra fún èèyàn. Gbogbo ẹni tó bá ràn lọ́wọ́ ọlọ́run yóò ràn wọ́n náà lọ́wọ́ èmi náà ti ràn lọ́wọ́ kọ́lọ́run ràn èmi náà lọ́wọ́ o n tí mo ní ni mo fi ràn lọ́wọ́ yìí o kọ́lọ́run ràn èmi náà lọ́wọ́ kó gbálàánú dìde fèmi náà. mo fẹ́ mi ọlọ́run máa bá ń fẹ́ àtẹ̀yìn náà gbogbo mo fẹ́ yín náà kọ́lọ́run máa bá yín fẹ́ gbogbo mo kọ̀ tẹ̀mí yín kọ̀ láburú kọ́lọ́run lè jìnà sẹ́yìn náà ṣẹ̀kẹ̀rẹ̀ èròde ìbànújẹ́ àní rogun ìbànújẹ́ o àní sọkún àní jẹ̀kọrọ̀ 3% ní fóònù mi kù wọ́n sì ti jí power bank mi lọ níbi tá a ti lọ ṣáàjì. kò ní jù báyìí lọ ẹyin tèmi ihà yín ní ti máa ṣe gààyà ẹ bá ń patronize s malik wireless communication concept ọlọ́run ọba yóò wà pẹ̀lú gbogbo wa. ikọ̀ ìkọbálá ikọ̀ ìkẹjọ asètì ìdá oúnṣẹ́ ọlọ́run agara ò ní dá yín o ẹ ní mòsì ẹ ní mọ̀yà oṣù ní ta yín o kò ní ta yín kò ní ta ràn yín kò ní ta mí kò ní ta ràn mí ìní kọwọ́ ọwọ́ mi ò ní kàn sàlẹ̀ àpò ìní wówó tì kájọ mọ gbèrèrè kọngbẹkọngbẹ ṣe ọdún yìí tún ti ń lọ kọlọrun ràn wá lọwọ gbogbo àwọn tó ń ràn wá lọwọ gbogbo àwọn tó ti ń ràn wá lọwọ àwọn tó tún ń gbèrò páwọn ràn wá lọwọ kọlọrun kọ máa ràn àwa náà lọwọ 07068874274 ní ẹrọ ìbánisọrọ tí a fi lè bá mi chaatì tẹlẹ pé èmi náà sí adéyinka pẹnbọ bí awo erin ajá àlú ọyọ tí ègbó lásán fèmi ọba rẹran kò mọra bá mi èèyàn ni o tọ oníyàn ṣe ọlọbẹ ṣe ọlọkà ṣe gbogbo ẹyin tẹ bá a fìfẹ jẹ náà ẹkọ ìbínú àmọ bẹ nítorí ọbẹ ní bẹ sú àtẹlẹsẹ a sì bẹnà 2% ní fóònù mi kù gbogbo ẹni tó bá ní àmọ bọ nìkan là ní dé bá ńlé nítorí bọ́bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ ọkànrí òrùn àrọwọ adé àmọ bàbá jẹ ọrọ mọjèlé o ǹjẹ kí n láyé ìpín ṣe ẹrọwọ láyé ìpín ṣe ilé olúwẹrí gbóná ilé tẹ ti ń gbọ mi ọdẹ tẹ ti ń gbọ mi ibiṣẹ tẹ ti ń gbọ mi ilé yín ọ̀nà yín ọdẹ yín ò ní gbóná ìgbésí ayé yín ò ní gbóná o nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ tútù tútù náà láàárọ̀ bàbà mo fà ilé ọlọ́ọ̀bà lọ́wọ́ mo fi ọlọ́ọ̀bà sọ yín o ìṣọ́ ọlọ́ọ̀bà àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wùrin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì tá a máa pàdé adéyinka pẹnbọ bí awo erin mi fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ ẹ fèmi náà sínú ìbànújẹ́ ẹ ní fèmi náà nínú ìbànújẹ́ o kátólírà aláyọ̀ ká pàdé níre ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

0: ṣin tó dà lójú.
1: Alápasú náà wá dà á dàbẹ̀ gbé.
0: Bẹ́ẹ̀ kò rohun gbèsè.
1: Mo lápasú náà dà á dàbẹ̀ gbé.
0: Kó ìyẹra máa ń bá.
1: Àbẹ̀gbé là á dà nígbà kan
0: yìí.
1: A mọ bẹ̀bẹ̀ gbé ní. Àwọn èèyàn. Àwọn tó fẹ́ ṣiṣẹ́ ládà iṣẹ́ olóore lára. Àwọn náà mọ̀ gbé kẹ̀tìkẹ̀tì ẹlòmí àfọwọ́ di wà mú níbi ẹsẹ̀. Ẹni lòmí àgbáwa mú lọ́rùn. Ẹlòmí àfọwọ́ tì wá lọ́gẹ̀ẹ́rẹ́.
0: Wọ́n ti ojúbọ wá foríjì lọ́dọ̀ ọlọ́run mi. Èèyàn tó pa ti ojúbọ ẹsẹ̀ wá foríjì.
1: Ẹlòmí àgbé wa ní bàrà àdí. Àwọn ẹlòmí a sì máa wò pé ń jáfírí à ń rùn àti rùn díẹ̀díẹ̀. A sún sẹ́yìn. Ẹlòmí ìwákùwà ni ọmọ wá káàkiri kó lè bá a ríre kúri. Ibi tí wọ́n ti ń wẹ̀ wá lòun ọmọ tágẹ́ẹ̀tì kó lè bá a rí omi òkú jígbé tí ó lọ fi tún ṣe nǹkan míì. Ní ìgbà kẹyìn. Tí alápá ò ní lè dá apá ẹ̀gbẹ́ mọ́. Tẹ́lẹ́sẹ̀ ò mà ní lè gbé ẹsẹ̀ rẹ̀ mọ́. Wọ́n pè yín ló kọyìn ẹ̀ ní lè dáhùn. Wọ́n ní lásán o. Wọ́n ní Yinka o. Èmi gangan náà alára ń ò ní lè dáhùn. Ìgbà kẹyìn rèé o. Ni mo fi máa ní ìgbẹ̀yìn ló mọ̀ ju. Ìgbẹ̀yìn lójú o. Ìgbẹ̀yìn ni mo wá ń dolóko àdá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Gẹ́gẹ́ bí ìtàn kan tá a máa ń gbọ́ nígbà kan lẹ́nu àwọn àáfàá wa. Wọ́n á ní.
2: Kò wá rántí pé ọ̀la ọmọ.
1: Àwọn kan ni wọ́n ń rìnrìn àjò lọ. Àtọkùnrin àtobìnrin ni wọ́n ń rìnrìn àjò lọ o. Àtọmọdé àtàgbà ànájọ ń rìnrìn àjò lọ. Wọ́n wá débi kan. Ọlọ́run wá pa wọ́n láṣẹ pé kí wọ́n buyè pẹ̀ sínú àpò. Inú àpò ọwọ́ wọn. Kí gbogbo wọn buyè pẹ̀ sínú rẹ̀. Ọwọ́ ń jẹ́ oyè wọn wípé. Ìwọ́ tó bá bu kínkínní ó ṣàbámọ̀. Ìwọ́ tó bu púpọ̀ náà ó mọ̀ kábámọ̀. Ẹni tó bù pẹ́ẹ̀pẹ́ yóò kábámọ̀. Ẹni tí ò bù rárá òun náà mọ̀ kábámọ̀.
2: Káyè kò nìyẹn ò ní kú.
1: Eléyìí wọ́n dàbí ilé ayé tá a jọ wà yìí ni o. Ẹni tó bá ṣe dáadáa kínkínní. Tó dàbí horo náà gbọ́. Tó dàbí horo mustardi. Òun náà yóò fojú ara rẹ̀ rí o. Yóò kábàámọ̀ o. Ẹni tó sòore púpọ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò sí pẹ́ẹ́pẹ́ òun náà yóò kábàámọ̀.
2: Ibẹ̀ láyé ẹ̀sán ló pàdé ìdí ọ̀rọ̀ rẹ̀.
1: Ẹni tó ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe rárá ó kábàámọ̀. Ẹni tó buyè pẹ̀ tá à ń sọ yìí náà ó kábàámọ̀. Ẹni tí ò bù pẹ́ẹ̀pẹ́ yóò kábàámọ̀. Tí àfiwé mi sọ ń yé yín. Ṣé n ti máa dàrú sí ò ti máa dàrú dàpẹ́. Sọ ń yé yín ṣe ń fọkàn bá àròyé mi bọ̀. Adéyinka mo tó ti dé lòórọ̀ yìí aláwọ̀ ìjọ.
2: Ṣájà ni lójú òkú ẹ ọmọ ìyá.
1: Ọlọ́run nìkan náà ló mọ ibi tá a kẹ́yìn sí. Ṣé ajá ni ó jó òkú? Abó mi ni ó gbé òkú lámọ yín lọ. Àbí accident ọkọ̀ lolúwa rẹ̀ ó ní. Bẹ́yìn ó ní ojú orí bí ò ní. Ọlọ́run ọba mi nìkan ló mọ̀ ó. Ìgbẹ̀yìn náà ló sì jù. Alẹ́ni tó buyè pẹ̀ díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò bù rárá á kábàámọ̀ o. Ẹni tó bu púpọ̀ yóò kábàámọ̀. Ni wọ́n bá rò nínú ọkàn ara wọn pé àtẹni tó bu díẹ̀ pẹ̀lú ẹni tó bu púpọ̀. Nígbà tó ti já sí pé gbogbo wa náà lákàbàámọ̀. Àwọn kan ò ti ẹ̀bù pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fáwọn èèyàn nílé ayé ń bí pé ẹjẹ́ àṣẹ dáadáa. Tí mo tó ń fowó kọ tí mò ń jẹ́ tí mo tó ń fi ń kìlọ̀.

0: container.
1: Ẹjẹ́ tó wá padà sẹ́yìn sẹ́yìn kọ́ mọ̀ ń sọ̀rọ̀ pipe kan bọ̀ ládùúgbò mi. Alọ́rọ̀ ọ̀run pipe omi wọ́n ń yàrá àwọn èèyàn wa láwọn tí wọ́n lè gbóòórùn type water láìláì. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́run ọlábàbá pipe yìí ládùúgbò mi Adéyinka lókè òrò kí lọ́yọ̀ aláàfin wa mi. Bàbá yìí rọrùn tap omi lọ. Mo tún wá ń sọ nínú landlord meeting and meeting landlord association wí. Tó bá ṣe kó ṣeé ṣe tí ò bá ṣe pé ilé òun wà ní gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ìsàlẹ̀ títì. Òun ò bá rọrùn ẹ̀ lọ sí gbogbo àdúgbò gan ni. Ọ̀hún sẹ́yìn náà máa ń ṣe irúfẹ́ irú oore báyìí. Bàbá yìí nífẹ̀ẹ́ tó bá ṣe pé ilé òun ọ̀pọ̀ sísàlẹ̀ odò ni. Ọlọ́jẹ́ pawọ́ òkè lọ́wà gbogbo ìsàlẹ̀ gbogbo àdúgbò yìí lòun ọ̀bá rọrùn omi tá à ń rí lọ sí torí pé wọ́n gbẹ́bọ̀ ọ̀hún jìn púpọ̀. Kìí ṣe àwọn bọ́ọ̀ tá a máa ń gbẹ́ tásẹ́rẹ́ tásẹ́rẹ́ ládùúgbò ti àyẹn.
2: Àrídì gbogbo ohun tó wà ń sán mọ̀ àtìlẹ̀ ẹlẹ̀ kò dá wọn lásán.
1: Ṣé ẹ tún mọ tí bàbá pipe tí mò ń wí ń ṣe? Ṣé ẹ tún gbọ́ ohun tó tún ṣe? Tó pe àwọn landlord. Àwọn meeting àwọn landlord association ó tún sọ fún ọ wí
2: pé
1: bí àwọn èèyàn ṣe máa ń yà àgbẹ́ sí padò lọ́dọ̀ ohun yìí nísàlẹ̀ odò yìí ò tẹ́hun lọ́rùn. Ó ní ò tẹ́hun lọ́rùn. Bẹ́ ṣe máa ń yà àgbẹ́ sójú odò káàkiri. Gbogbo ẹ̀yin náà tẹ́ ń kọ́ létẹ̀ yìí kọ́tọ́lẹ́ẹ̀tì síbẹ̀. Ìwà tí ò dalẹ̀lẹ̀ ìwà àbàjẹ́ gbà tó burú jáì ni. Kó ti ẹ̀ jẹ́ pé ooru kànga méjì lẹ́lẹ̀ gbẹ́ ní sọ́kà àwẹ̀ ẹgbẹ́ o. Kẹ́ ẹ máa yàgbẹ́ síbẹ̀ kẹ́ ẹ máa fi ìgbẹ́ àti èérí ara ti yín rí àwọn ẹlòmíì lára. Ẹgbẹ́ sọ́kà àwẹ̀ o, ẹgbẹ́ lè yàgbẹ́ o, ẹgbẹ́ lè gbọ̀nsẹ̀ o. Fún ẹ̀yin tẹ̀ rówó kọ́lé tẹ̀ wá ní rówó gbẹ́ ìyẹn tọ́lẹ̀ ti ni. A ní ẹgbẹ́ lóru méjì bẹ́ẹ̀ tiẹ̀ lè gbẹ́ ní nọ́mà sọ́kà àwẹ̀. Kí ni bàbá pásítọ̀ yóò wá sí? Wọ́n ní káwọn èèyàn máa fi ìgbẹ́ lítà gbogbo ojú odò nísàlẹ̀ nípadò lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́. Ó wá ní káwọn láńlọ́ọ̀dù ó bóun wálẹ̀ sádùúgbò kan. Kán bóun wálẹ̀ ní ẹ́ríà nínú àdúgbò wa. Kán bóun wálẹ̀ nínú ẹ́ríà ládùúgbò wa. Kóun ó gbẹ́ sọ́kàwé fún wọn. Kán máa yàgbẹ́ bẹ̀. Kán máa lọ yàgbẹ́ sójú odò mọ́. Ọwọ́ pé wọn àti ìrílẹ̀ fún ni òjì ó ti gbẹ́. Ó ti ṣetán láti gbẹ́. Tí ó gbẹ́ tọ́lẹ̀ tí. Ó jẹ́ pé ó ní àwọn láńlọ́ọ̀dù àdúgbò ni wọ́n mọ̀ mọ́nítọ̀. Sẹ́yìn náà sòrí fáwọn aládùúgbò yìí. Àdúgbò tẹ́yìn náà ń gbé sí ọmọ rírì yín ń bẹ̀. Abẹ́yìn nìkan àso ni. Ẹyin nìkan àso gí oṣooṣooṣooṣo gí o gí o gí o. Tẹ́ ẹ dàbí tí ọ rí ẹyin náà tí ọ rí ẹ ńlẹ́ o. Tí ọ rí ńlẹ́ ọmọ arísẹ̀ gíbà lẹ́kọ̀ọ́. Ikàn ni mo káhùn kásẹ̀ kí olóhùn. Adíá fún ìwòrì onìkan níjọ títí ń dárìn onìkan ṣoṣo gí o gí o. Sẹ́yìn nìkan ṣoṣo gí o gí o lẹ̀ ń ṣe ládùúgbò. Ọ̀dánìkan gbénu pálọ̀ bí ẹranko lẹ̀ ń ṣe. Ẹyin àti ìdílé yín nìkan ni ẹyin èso oore fáwọn ará àdúgbò yín. Bó ti ẹ̀ jẹ́ wípé ẹnìkan kò hó ẹnìkankan lẹ́ni tì ní. Ṣùgbọ́n ẹ máa gbìyànjú ẹ máa so. Nítorí pé ẹni tó bá ṣe díẹ̀ yóò kábàámọ̀. Ẹni tí ò ṣe pẹ̀pẹ̀ yóò kábàámọ̀. Ẹni tó wá ṣe púpọ̀ náà ó náà tún kábàámọ̀ pé ìbá tó gbìyànjú kí n ti sóore díẹ̀ sí o. Mo sì sóore kò gbèmí ọlọ́wọ́ kan kà nínú ni o. Adéyinka mo tún ti dé mo ṣẹ̀ṣẹ̀ ń dánú bọ̀ fi ọkọ.

0: torí ń gbọ́ bá padà yá gbogbo wa làádìí tán gbogbo wa làádìí tán o àrọ́ bá gbogbo wa làádìí tán ká sọ́ra kalẹ̀ bá àdìtàn dáadáa ni torí pé ìgbẹ̀yìn náà lójú ìgbẹ̀yìn làwọn bàbá wa sì tún sọ pé máa ń dun olóòkú àdá o mò ń bọ̀ náà yé ń dé ọ̀dọ̀ àwọn ọ̀yọ́ àti ibà pẹ̀lú ramadan project wọn tá ń ṣe lọ́wọ́lọ́wọ́.
1: Asalaamu aleikum warahmatulahi wabarakatu. Ọ̀yọ́ àti ìbà unity forum ní kí n kí gbogbo ẹ̀yin múmìnì àti múmìnì òdodo pé a kó àkókò USA USA ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè wa o. Wọ́n tún ní kí n kí wa wípé ẹ kú ọrùn ẹ̀sìn Ọlọ́run ọba yóò gba ẹ̀sìn fún wa. Ọ̀yọ́ àti ìbà unity forum jákèjádò àgbáyé fi àkókò yìí kéde fún gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti ní àgbàlagbà gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba mi ségi ọ̀la fún wípé Ọ̀yọ́ àti ìbà unity forum kéde Ramadan project tí wọ́n fẹ́ ṣe fún àwọn tó kù díẹ̀ káàtó fún àwọn tí wọn ò rí owó họrí fún jíjí àti fún mímu kí Ramadan ọdún yìí bá lè dùn kí gbogbo bá lè kán sí fún àwọn náà ẹ jẹ́ ká mú kékeré wá kí a fi gba ọ̀pọ̀ yanturu padà ní ọ̀dọ̀ Ọlọ́run ọba ó ní ẹ kọ̀ ṣẹ̀ṣẹ̀ wá síbi iṣẹ́ olóore ẹ bá lè ní ẹ̀sán láyé yìí àti lọ́jọ́ gbéǹde àlè kíámà ẹ jẹ́ ká ara wa lọ́wọ́ ìkéde yìí wá láti ọ̀dọ̀ Ọ̀yọ́ àti ìbà unity forum jákèjádò àgbáyé ẹgbẹ́ àkáǹtì nọmba wọn 22180905025 ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí 22180905025 UBA bank orúkọ àkáǹtì yẹn ni Ọ̀yọ́ àti ìbà unity forum ẹ ò ní ṣe lásán o aláwọ̀ àmì.
0: Ẹ jẹ́ kí n tún fi àsìkò yìí dé ọ̀dọ̀ Yusuf ọ̀rẹ́ mi tó náà dá foundation lẹ̀ níjọ ni wọ́n ń bọ̀ ná ẹyẹ ìwò bọ́já fọ́nrán yìí ó yóò hun rẹ̀ ó jáde níbẹ̀ wọ́n ń bọ̀ ná kí n fi sí i àjọ lọ síbi ilé àwọn ọmọ aláìní ìyá níjọ ni nínú àwẹ̀ tá a wà yìí ni ó ṣe foundation yẹn ní orúkọ ọmọ rẹ̀ tó bí tó pé ọdún kan ní ọjọ́ táwọn yìí lọmọ ń pé ọdún kan láwá lọ sí bí ọ̀dọ̀ àwọn ọmọ orphanage àwọn ọmọ aláìní ìyá láìlọ́lọ́ celebrate rẹ̀ níbẹ̀ nínú àwẹ̀ tá a lò lọ yìí náà ni fídíò ń bẹ ní facebook page wa tá a ṣe síbẹ̀ lórí ajíṣebí ọ̀yọ́ radio tv mo ń bọ̀ ná.
2: Kí ni ta wá ṣe ní bàálẹ̀ mi fún àǹfààní àwọn tí wọ́n ń wà nílé

0: n bẹ bèrè bèrè lọwọ àwọn ajìana ṣe lè bá mi sọ pé táwọn yẹn bá fẹ ṣe irú nǹkan báyìí kí ni àwọn ìgbésẹ tí wọn máa gbé àbí wọn kàn máa kó nǹkan bọ ni tí ó kò ní ìgbésẹ tí wọn lè gbé pẹlú wọn yọjú sí irú bíbá. Sọ́dọ̀ èmi gan ọmọ pé nǹkan kan báyìí wà níbí èmi ni mo ẹ̀dẹ̀. Mo gbé wọn lọ́fẹ̀ẹ́.
1: Nǹkan tí kúrúmù wa ajíyà wa tí wọ́n ń tà láti bá wa sọ náà ń ṣe àwa tí a bá fẹ́ spọ́ǹsì àwọn ọmọ yìí láti True Ìyá Foundation sọ pé tábá wojú screen ni wa a rí Bitix account number.

0: se gbo oro lenu obirin ti o bi omo tan tori e da foundation le o won ko re na le gbo le kan to ko re je ore mi ni o so wi pe anu olodun lo ngan lawon gan idile awon rigba lori omo awon ta won se dan da foundation na le loruko re ipe ti o je ko man gan na di omo orukan tori e mi pin tan ni jo ta won bi oro mi oye yin tori e lo je ka won wa ronu pe ka won da ile pe ngba ta olodun se ta won ni rorun ta won ri bi ni rorun bayi ke ma se pe awon mo se kan se lodo olodun ori ofe la won ma ri gba na bi wa ndupe ori olodun na bi lo si bi gba se yin na se ndupe ori olodun bi aya mo nbo na
1: awon ti won se foundation na ti won pe awa wa si bi bayi leni ti olodun ra olojo ni ti o tun ma wa pelu won ko ma ran won se olodun ni so awon mo ti wa na di omo orukan kan gaga awon ti won wa ni position re ti olodun ba ki o ba wa wa pelu won awon ti won se kini owo ti won ma fi tun bi gbe ise yi ise ranse yi tesiwaju ki olodun ba ki o tun ba ma pese re fun wa olodun wa ni ti won ni pa lola abijaye rasulullah alola yin na tena ti o gba yin te ba nwo te ma ba wa se re gba yin na te ba fe dasi ko ye best sponsor mo kan lati primary level secondary level bi de tertiary do bi de koda ko je pelu ebo ya yin na ni e ma ba si le kan si ibias ikram yusuf adebisi foundation to je iya fun na ta ba ti dodo won de bi oni ju bayi lo ni
0: aha ni bi ori eto nu n wa pe account number tori boya awon ti awon eleyin ju anu ti won le dasi foundation yi na won le ma gbo wa lowo ikram yusuf adebisi loruko account yen account name ni uba o wa je chati mu gege ayi takada mo fe pa account number yen 22 31 47 64 34 Ikram Yusuf Adebisi o ko omo won ni fi daale Ikram Yusuf Adebisi 22 31 47 64 34 Ikram Yusuf Adebisi Adebisi ni igba ti awe di mokanla ni on the 12 lajo lo si motherless babies home to wa ni second gate iyen loke ni ona erelu loke oroki loyo alaafin wa nibi iya foundation ko pe en ta bi sori eni iya foundation present a prestigious day with the orphan at the orphanage home pa wa gan na a nje baba ati mama fa won mo wa anu la rigba agbole awon ti won da foundation yin le ni allos compound tora mo ogbomoso ni won sugbon ati kole so yo ati domo yo nanu ni agbole won ni ogbomoso ni agbole won logbomoso ni nje olo sugbon won ti di olo ti wa loyo nanu allos compound itesiwaju zone 2 Atunfa ni Oke Mogi area ni Oyo Alaafin ta wa nibi ero ba ni soro ta le pe won si ni 08141617576 08141617576 tabi 08030501 7465 08030501 7465 ejen tun meyeji pe le kan si 08141617576 tabi 08 again tun meyeji pe tori network is disconnect ni tele 08141617576 08141617576 tabi 08030501 7465 08030501 7465 all lost compound it is where you zone 2 or 12 ni oke mogi ni oyo alaafin wa nibi account number won le kan si o na ni oruko re ni Ikram Yusuf Adebisi UBA 22 31 47 64 34 Adeyinka Olasukan mi mo nbo na mi ma mo ra ti lo kirun ni masala si ni ayin ayin te mi mo ro pa ti di nkankan a ti di nkankan ta meji mu ngbe to ti taaro yi a se won mo dupe opo tori pe gbo ni e wo pe wata wo to wo to wo to wo to woro wo woro wo to wo ni adeyin nkan tun so lo ro e si ba mi gbo e bi be oro mi si ye yin yeke yeke e gbo mi so olodun ba yo mo wa pelu wa o tori pe be se n gbo wa ni mo n jinja wa lati to ma so oro yi lati le mo te lati ma se wa asu lati ma se wa asu ọ̀rọ̀ bàbá pastor tí mo sọ lẹ́ẹ̀kan kí n tún fi kún. Bàbá yìí sọ pé òun fẹ́ gbẹ́tọ́ kàwé gbẹ́tọ́lẹ̀tì fún gbogbo àwọn ará àdúgbò tí wọ́n ní sálángà. Ká má lọ máa ya àgbẹ́sójú odò, ibi tí wọ́n bá ti lọ ya àgbẹ́sójú odò lábẹ́jú máa ń gbà wọ́n lè kẹsẹ̀ bójú lẹ́nu. Òun gbẹ́sọ́ kàwé, òun gbẹ́tọ́lẹ̀tì. Bẹ́ẹ̀ pé àwọn láńlọ́ọ̀dù àdúgbò ni wọ́n mọ̀ mọ́nítọ̀ rẹ̀. Àwọn náà ni wọ́n mọ̀ bóyá wọ́n mọ̀ bóyá wọn mọ gbà owó tásọlẹ lára àwọn tábá ń yà gbẹ́bẹ̀ tí wọn fi mọ mọ́nítọ̀ rẹ̀ sọ pé àwọn kan ní ó dúró mẹ bóyá pọ́n pọ́n márùn márùn ni tí wọn fi mọ san sálárì ẹni tó bá ń dúró tutù ọmọ mọ́nítọ̀ rẹ̀ torí ìsinmi àwọn èèyàn tó bàjẹ́ yìí àìmọye public properties tó wà ní gbogbo táwọn èèyàn bàjẹ́ ṣùgbọ́n ó ní káwọn láńlọ́ọ̀dù ó ń mójútó òun ó gbẹ ń tòun lọ́fẹ̀ ń tòun. Sẹ́yìn náà sòrí sáwọn ará àdúgbò wọn mọ rírì yìí ń wo di àsìkò December ó sì ti mọ̀ wípé kó ń bá há oúnjẹ fún gbogbo ará àdúgbò ó ń lè há délé ibì ká kó tó mọ̀ délé ibò mi. Ara mi ò yẹ yín lásìkò December táwọn Christian náà mọ̀ ń sọdún táwa Christian tá a mọ̀ ń sọdún. Ọ̀rọ̀ mi ò yẹ yín torí èmi gbogbo ẹ̀sìn ni mò ń ṣe àwa Christian èmi àti wọn làjọ ń jẹ́ Christian èmi àti wọn làjọ ń jẹ́ Muslim èmi àti wọn làjọ ń jẹ́ babaláwo. Àrólé Gbẹ̀ngà Adébóyè.
2: Ọ̀rẹ́ mi wá gbọ́ èèyàn tó máa ń yọ ni wá gbọ́ èèyàn tó máa ń yọ ọjà fà ló máa.
0: Ó wá sọ pé
2: àgọ́ èèyàn ló
0: máa. Ní àsìkò December yìí ó tún gbóúnjẹ délé àwọn ẹlòmíì wọn à ní jẹ wọn dáná ní ewu làbùrọ̀ wá waste oúnjẹ. Kí wá lòun lè ṣe tí ó kárí ilé tí ó kárí oko tí ó tún máa wúlò fún gbogbo àwọn ará àdúgbò òkun ní bàbá bá lọ mú owó ara rẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní rí sólà ní street orí níwájú ilé rẹ̀ orí lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀

Oh, my God.

0: àwọn àníri ìlera ìtọ́jú tó péye fún àìsàn tó ń bá wọn jà lágbo ara ẹgbẹ́ ilé kan sí ó jẹ́ jẹ́ pé kò gbẹ inú mi ṣùgbọ́n ẹgbẹ́ ń sọ fún ẹ wo buhari ààrẹ yín president buhari tẹ́ mọ̀ pé tó bá ṣe pé buhari wà níjọba ó ní adequate care bàbá yìí ò bá ti gboko bòmí lọ ọpọlọpọ ìtọ́jú tó pé nílùú ìbò nílùú ọba tẹ́mọ̀gbà tó lọ lóbi oṣù mélòó kan bọ́yá bí oṣù mẹ́ta àbí mẹ́rin nínú ìbò tọ́lọ́gbà tọ́jú mú kára rò tó wá sí kóṣákó buhari ti ń dán ní ìsìn gan ju àwọn ẹlòmíì lọ bàbá sì ti dàgbà ṣùgbọ́n ó ń dán ní gbinrin ọ̀rọ̀ mi ò yé látàrí ìtọ́jú tó pé ká mọ̀ jíǹjà sí ẹ bá wù gan ó rà ó tún ti ọrùn rẹ̀ ti fẹ́ mọ̀ sílẹ̀ tí ó jẹ́ káwọn ẹlòmíì ò gbọ́mù ẹ̀mí mi tí ó jẹ́ wọn lọ ọ̀run àjàǹté ni àìní rí ìtọ́jú tó pé ibi ní ọ̀run ọmọ ẹlòmíì lọ́sọ́run ẹ̀yin náà ẹ mọ̀ ṣe wọn tí agbára yín bá mọ ìwọn tí agbára yín bá káwá gangan náà tá a wà níbi àwa náà ń ṣe tiwọn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àti àtìlẹyìn gbogbo yíyanyan torí ń tẹ̀ ń fún àwa làwa náà fi ń mọ yíyan fanda tẹ́ fún máa ń rí àwa náà bí èèyàn gbé bọ́lọ̀ ń ṣe fún ẹ̀yìn náà tẹ́yìn náà ń fún àwa náà ní ọ̀rọ̀ mi ò yé yín èmi náà fi máa ń yan tẹ́ máa fi ń wo èmi náà léèyàn dáadáa ládùúgbò ẹ fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú ṣọ́ọ̀ṣì ni wọ́n fi máa ń wo èmi náà léèyàn dáadáa nínú mọ́ṣáláṣí àwọn ará àdúgbò fi máa ń fojú dáadáa wo èmi náà.
1: tó ń kú síbi ìtaṣọ ẹ ò sí yìí o.
0: ẹ tẹ́jú mọ́ mi ẹ wò mí ẹ wò mí rẹ ṣe ń lórí ẹsẹ̀ ń dáadáa torí kójú rere ni wò rí sí wà káàkó ní ẹyin ní ti tàwa ní ti ìbílẹ̀.
1: tora mi kí n.
0: mo ní mo bẹ́ẹ̀ lọ mọ́ṣáláṣí àṣìwẹ́ kí n tó mọ̀ lọ adéyìn nǹkan lásùkàn mí nísà ìdúpẹ́ lọ́wọ́ àwa láti lẹ́yìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn o láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró débi tuntun lọ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ìgbésẹ̀ ayé yín o iná ò ní tán owó yín ẹ̀ ní rí ń gbé sọnù bí òṣè bí ọmọ látòrí bàbá fàtà ìlàmídì bandele ọmọ ọyọ tó ń gbé lọ́wọ́ lọ́ńdọ́ madam fúnmi kẹ́mi ọmọ wọn nílùú ìbàdàn artist michael awosola angelo láti ìlú abuja adégòkè iṣẹ́ abiodun ọmọ baládìbò olùmú ìdínà adékunlé bàbá mi evangelist moses akande akíntóní afọlábí nurudeen alaro láti orílẹ̀-èdè libya ọ̀rẹ́ mi tá a jọ ṣe kékeré. asiru amadu adeniyi ẹgbọn mi dáadáa tí wọn ní ètèrè multi-purpose venture láti ìlú pa mr yusuf ọmọ wọn ní ìbàdàn tí wọn ṣiṣẹ́ lọ́pàá bọ̀dẹ̀ hospital lọ́yọ̀ wa níbí lọ́yọ̀ aláàfin.
2: kílódé tó ń bọ ẹ̀jẹ̀ ṣé nítorí kò lè dání.
0: bàbá mi dáadáa bàṣírù ọmọ adéníyàn bàbá mi fatai bandele olúṣọlá bàbá mi sàmínú ọmọ adépọ̀jù lamẹ́ríkà.
2: ìyá tó máa ń ṣe bàjẹ́ mu lẹ́bí kìlọ́.
0: bàbá mi adé ariwoọlá kó pàdé bàá mi lánàá bàbá fún mi láwọn ọ̀rọ̀ àmọ́ wọ́n lé àwọn tòun mọ́ ẹṣin bàá mi bàbá yìí fẹ́ la òjú àwọn yìí fẹ́ la òjú ẹṣin mú kí bàbá mi dáadáa tó fi tún dé ọ̀dọ̀ bàbá mi àwọn bàbá mi wọ̀n yìí ní àti london náà láti orílẹ̀-èdè london nílùú ọba lọ látòrí sàn ní success odùọlá ọmọ ògúndàrí ọmọ wọn nílùú ìbàdàn nílé olúyọlé ìbàdàn ìlú ògúnmọ́lá olódògo kẹrin lójú ogun ọwọ́sọkọjọ kẹmbẹ rí bí ìyá.
2: ìbáka ẹ mo yí wá ìbàjẹ́.
0: tóbi tún dé orí bàbá mi dáadáa lukman akinloye lukman fọlárin akinloye ọmọ ọyọ ni bàbá o london ni wọn ti ń gbé importer and exporter bàmí dáadáa iná ò ní tán wo gbogbo yín o ó kí yín gbẹjọgbẹjọ gbẹjẹgbẹjẹgbẹsángbẹsángbẹwàgbẹwà ó kí yín pẹlú kọlọ ẹ kú títíṣẹ ọlọrun lẹyìn lára nítorí pé adéyìn kìí sì dè ní mo mọ pé kìí sọrọ ní mo mọ sọ ife ọlọrun lẹni lára mi mo dúpẹ ọlọrun ò ní jẹ ìbàjẹ níbi tí mo fi ń wò yìí ọlọrun ò ní jẹ kèmí gangan kí n wá jọra mi lójú ọlọrun àìmọ ṣe ọlọrun mọkọ díẹ sí mi ọrọ ìdí àìmọ ṣe kò ní kọsẹyìn náà ẹyin ṣe ọlọbì kúrò àti lọlàwàlà àhàwọlàwàlà kù wá táyé lábẹ láàlẹ yìí làzín.
1: pé mo dára níbi káwa kò ló. olówó ti bí ẹni jẹ.
0: gbogbo ẹyin tẹ n bíṣẹ ṣiṣe yín ràn wá lọwọ.
1: o ní
0: alátorí.
1: yàrá láti máa ṣe bí.
0: abdulrahman abdulbasir tọmọ mi dáadáa graphic designer rẹ. ọlánìkẹ́ nixi brandy. tí mo lọ kí òun àti ẹs malik nílé lánàá pẹ̀lú bàbá wọn. bàbá yín náà ọlọ́run ọba yóò tẹ wọn sí afẹ́fẹ́ rere yóò bá wa mú ìpè aburúkú lójú wọn pẹ̀lú àwọn òkú gbogbo wa náà tán wà lálòkè àwọn. ládàdúà ládà sàrà kọ́lọ̀ ń jẹ́ ọlọ́mọ ọba wọn bísí mi láì mẹ́ta kúlúwà láò mẹ́ta níbẹ̀ ẹni tó bá mọ̀ ọ́n kọ́kà.

0: ọ̀sẹ̀ aláyọ̀ ni ọ̀sẹ̀ yóò jẹ́ fún èmi pẹ̀lú ẹ̀yin látàfẹ́ ìjúmọ́.
1: Báwa ṣe kúrò ní níbi tá a máa ń kọ́kọ́ lọ láti bẹ̀rẹ̀ rẹ̀. Mo sì lérò wípé ẹ ti jẹ ìgbádùn wa bí ìbò ṣe gbádùn tí láàárọ̀ kùtùkùtù nínú òtútù táwọn bàbá wa máa ń gbádùn ẹ̀kọ́ gbóná pẹ̀lú àkàkúdù. Mo mọ̀ pé ẹ ti gbádùn wa, àwa náà gbádùn yín o, torí nígbà tẹ́yìn wà ń bẹ̀ lọ́jẹ́ káwa náà ò lè wà níbi bí ò sí ẹ̀yin sì tí àlùkùrán kò lè sí àwa o.
2: Wọ ní àmàlùwà kí n.
1: Torí pé ẹ̀yin ń bẹ níbẹ̀ ń. Torí pé ẹ̀yin máa ń sọ̀pọ̀tì wa láti bẹ̀ ń. Níbẹ̀ ń ibẹ̀ ń. Bọ́ sọ́lédì Ọ̀yọ́ láti bẹ̀ ń.
3: Ìrọ̀bí ìdánlá.
1: Àwa náà ṣe ń bẹ ní ààyín, ìhà àyín tá a náà tá a máa ń dá bí ẹdun tá a tún rọ̀ bí òwe. Ọlá Ọlọ́run, ọlá ayín làwa fi ń yan o. Ẹyin là ń jẹ o. Ọlá àwa èmi gangan Adéyinka Lábẹ́ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pé òun gbogbo náà ni mo ní.
2: Rọ́gùn là zàwùjú ńlá wà lẹ́dùn.
1: Èmi Adéyinka náà Lábẹ́ ènìyàn sọ̀rọ̀ tó jẹ́ pé òun gbogbo báyìí náà ni mo ní o.
2: Sọ́mọdú Ọlọ́hu Wahidu.
1: Mo ní Ọlọ́run, mo ní yín, mo máa fi gbogbo nǹkan náà ni mo ti ní tán yányá ní nǹkan kankan
2: báyìí.
1: Ẹ jẹ́ tún ka sáàmù tí mo kà fún yín láàárọ̀ yìí kí n kà á lẹ́ẹ̀kan sí kí n tó máa dágbére. Kọ́ máa jẹ́ àdúrà fún wa lọ́sẹ̀ yìí, lóṣù yìí, lọ́dún yìí. Pẹ̀lú àwọn kéwú tá a ti kà náà láti inú
2: Kùránì.
1: Pẹ̀lú àwọn ohun ìfẹ́ náà dá lò. Ẹ̀fọ́ yìí yọwọ́ ẹ̀fọ́ gàgà láwù. Gbogbo ẹ̀ lọ́wà ní ààyè. Combination of all the religions lọ́wà lọ́dọ̀ mi, dángbé náà mi.

0: ti ikọle
1: aye tun gbo oro samu samu keta ti mo ka fun yin ti mo bi nsuru fun yin laaro yi lo ni oluwa bawo ni awon ta mi se po to bayi bawo ni awon ti o jide si mi se po to opolopo ni o so ni ti temi pe olorun ko ni gbala ṣugbọn irọ ni o olorun o gba emi atẹyin la ṣugbọn iwo ni asa mi iwo ni asa yi mi ka oluwa iwo fi ogo fun mi iwo si gbe ori mi si oke oluwa ni mo kigbe soke pe ni mo kigbe soke si o si da mi lohun lati ori oke mi mo re wa emi dugule mo si sun mo si tun pada ji nitori oluwa ni o n gbe mi ro bawa naa se sun latale ana ta tun ji saye laaro yi oluwa lo n gbe wa aro tori po n be pelu wa ni o emi ki yo beru egbe egberun eniyan ti won rogba yi mi ka eyin na e ma beru e ma fear e ma beru e ma beru emi ki yo beru egbe egberun eniyan ti won rogba yi mi ka dide oluwa gba mi olorun mi ilu gbogbo awon ota mi ni agan Ọlọrun bá wa lù wọn lágbá wa lù wọn lágbọn ká gbọn wọn ọmọ jò ká dajere Ọlọrun bá wa lù wọn lágbọn kí o sì ká eyín àwọn èèyàn búburú kí eyín wọn ká má lè bi háàmù wa o ká má lè bi dojú ìjà kọ wa o kí eyín ọgàn wọn ká má lè bi dojú ìjà kọ wa àwọn eyín burúkú àwọn akáyín ṣòro ká má lè kí eyín wọn má lè ní apá kankan ní inú ìgbésí ayé wa láti ọ̀dọ̀ olúwa ni ìgbà láti wá o kí ìbùkún rẹ wà lórí àwọn ènìyàn rẹ kí ìbùkún ọlọ́run blessings of God kó wà lórí èmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi káàkiri àgbà ńlá yìí àwọn alátìlẹyìn iléeṣẹ́ wa àwọn atẹ́mọ̀ ràn wá lọ́wọ́ yányán ẹyin o àwọn atẹ́mọ̀ ràn wá lọ́wọ́ yányán yá awálàlẹ̀ àwálé wáyá hẹ́rátòlẹ̀ àìrí wáyá sálẹ̀kù wá tẹlẹmọ àti wáyá rí hamurọ yìí. Ìdájà nasrula ìwàlúfà ti wàrà ìta náza yá àti olú iná fi dín ní láyà fún wa àjànù pásá bí ibi àmdọ̀rọ̀ bí káwá sẹ́kì bírí wù náwó ká náà tàwa àbá.
2: Fọ́dàlá ti fi sinmi lọ́wọ́.
1: Tí mo tún fi ń sàdúrà pẹ̀lú ohun fẹ̀. Ẹsẹ̀ fà kan.
2: Òun tẹ̀sí ro.
1: Ẹ̀sọ́ ni ayọ́yọ́ gbọ́ ayọ̀yọ̀ gómọ̀gómọ̀. Adíá fún ọ̀run mi là níjọ́ tí bàbá ń lọ bá wọn mú yọ̀yọ́ra. Èmi pẹ̀lú ẹ̀yin. Ẹyin pẹ̀lú èmi. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ẹyin tẹ̀ ń fẹ́ràn kàn ní ajíṣe bí ọ̀yọ́. Ẹyin tẹ̀ ń fẹ́ràn Ọlọ́run lára mi. Èmi àti yín ti bá wọn mú yọ̀yọ́ra lónìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ mọ̀ bá wa lónìí. Èmi àti yín ti jọ mú yọ̀yọ́ra lọ́sẹ̀ yìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ mọ̀ bá wa lọ́sẹ̀ yìí. Èmi àti yín jọ mú yọ̀yọ́ra lóṣù yìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ mọ̀ bá wa lóṣù yìí. Èmi àti yín ti jọ mú yọ̀yọ́ra lọ́dún yìí o. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ mọ̀ bá wa lọ́dún yìí. Èmi àti yín ti jọ mú yọ̀yọ́ra kólẹ̀ gbogbo ìgbésí ayé wa. Ọ̀rọ̀ ayọ̀ ni kọ́ mọ̀ bá wa kólẹ̀ gbogbo ìgbésí ayé wa. Nítorí wípé ọ̀rọ̀ ìbànújẹ́ kì í báyọ̀. Adúlá ni ẹ̀rí pé ohun tó bá jọun báyìí náà làwọn bàbá wa sọ káàbí ewé ohun. Epo ẹ̀pà báyìí náà ló sì jọ pósí ẹ̀ lérí.

0: Bye.
1: Bismillah ar-Rahman.
2: Ẹ má bínú nẹ́tíwọ̀kì ló já mi tíntín.
1: Alladhina qala lahumun nas innan nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imanan wa qalu hasbunallah wa ni'mal wakeel.
3: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo Oyo se biba ben kokan.
4: Agbami ọgbọ́n náà ni ètò ẹgbọ́n tán. Mo sì lérò wípé gbogbo wa náà láti rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ ní orí ètò. Ìbínú lọ́rẹ́ mi sọ̀rọ̀ dé lórí nírọ̀lẹ́ yìí. Gbogbo wa náà ládẹ mọ̀ pé ìbínú ọmọ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. À ń bá bá wa mọnimọni láyé jọun. Àwọn bàbá wa mọ
5: yànmọ̀yàn.
4: Àwọn ni wọ́n máa tún sọ̀rọ̀ tí wọ́n máa ń pòwe. Wà á ní bínú bá ń bí yín ẹ sọ́dọ̀la. Bínú bá ń bí ọ sọ́dọ̀la. Àní bínú bá ń bí yín ẹ sọ́dọ̀la. Tí ẹ sì mọ̀ pé àgbà tó bá ní sùúrù ohun gbogbo ló ní.
5: Ẹ jẹ́ máa jòjọ ẹ lójú. So bad.
4: Sùúrù bàbá ìwà. Sùúrù lábí lòlẹ́ ayé. Àní bínú bá ń bí yín kẹ́ sọ́dọ̀la. Ó ní ìtàn ráńpẹ́ kan tó rọ̀ mọ́ gbólóhùn yẹn.
5: Ó ní bá jẹ̀dá ẹ̀kún iṣẹ́ o.
4: Ní ayé ìwásẹ̀ ní ayé láíláí.
5: A ṣe ń bá wa jẹ́ òye láwa.
4: Ẹ jẹ́ kí n tètè sáré sọ̀tàn náà fún yín kí fóònù ni ó tó kú.
5: Àwọn òfìrè bò ọ̀la bá.
4: 9% ló wà lórí fóònù. Ní ayé ìwásẹ̀ ní ọjọ́ ní ayé láíláí kò gbá.

0: àwọn bàbá mọ ní mọ́ ní àwọn bàbá wa mọ èèyàn mọ èèyàn ní
1: òdòye ọlọ́run
0: bàbá tà ń wí yìí lọ́ba lọ sí ojú ogun ṣùgbọ́n kó tó lójú ogun òun àti aya rẹ̀ wọ́n sunrun wọn lọ́ sunrun ọmọ wọn sún mọ́ra wọn ni wọ́n bá lọ sí ojú ogun ogun tá à ń wí yìí ọpẹ́ tó jẹ́ pé wọ́n kó bàbá yìí ní ẹrú ní ojú ogun tí wọ́n lọ ní ìgbà wáṣẹ̀ ṣé ń pọ̀ kàn ń bá ròyìn mi bọ̀ Adéyínká Ọlásùnkànmí lèmi ń jẹ́ pínpín tí ṣe báàlẹ̀ fìlà èmi náà ni láṣàròpọ̀ tí so lórí ọbẹ̀ nínú àwòtán gbẹran èmi náà tún ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń pè ní lúmàtẹ́ẹ̀kì ẹ̀yà méje jáde ẹ̀ wọ́n tún máa ń pè mí ní bàbá Ajíṣebí Ọ̀yọ́ ṣẹ́ẹ̀sì mọ̀ pé Ajíṣebí Ọ̀yọ́ láàárín ọ̀yọ́ ò ní ṣe bí fùrọ̀yálàyà bàbá akọrí kọ̀gbà bàbá ńlá bàbá ẹnì kọ̀ọ̀kan wọn. ní wọ́n bá lọ sí ojú ogun ní ìgbà wáṣẹ̀ wọ́n bá kó bàbá tá à ń wí lẹ́rú odidi 40 ọdún ni bàbá lò ní oko ẹrú 40 ọdún lé gbáko ni bàbá lò lóko ẹrú àní bínú bá ń bì yín ẹsọdọ̀la o inú bá ń bì yín ẹsọdọ̀la àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní àwọn bàbá wa tó mọ onímọ̀rorò òkúròrò ikú èèyàn jọ nínú ẹgbẹ́ níbi iṣẹ́ sùúrù la fi lólé ayé ìbínú sì rí kò mà polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ nínú bá ń bì yín ẹ sọ́dọ̀.

0: Nínú Ọ̀yọ́ àtibá Unity Forum.
1: Mo dúpẹ́ ká dára mọ́.
0: Ẹ kú iṣẹ́ ìlú, ẹ kú kó lè dá tí gbogbo wa ń bá káàkiri.
1: Lóyún ọ̀rọ̀ mo dẹ̀ ṣe tá láti bí ó pé tí ó mú orin ẹ sọ fún un pé kó súnmọ́.
0: Bá a ṣe ń gbèrò pé kó dáa fún ìlú Ọ̀yọ́ tó yóò dáa fún ìlú Ọ̀yọ́ jù bẹ́ẹ̀ lọ. Lásìkò tó bá wá ń dùn tó bá ń dán wọn ní fi èmi àti ẹ̀yin sí àwátì. A ní fọjọ́ ọlọ́jọ́ lọ.
1: Ẹ sọ fún un pé kó lè dàbí.
0: Ìtàn tí mò ń bá bọ̀ kí n mọ́ bòpò lọ lé olóró kí fóònù mi ó tó kú. Ẹ má bínú ẹjọ́ rọ̀ ń lọ́rùn. Àròyé ni sẹ́ bá ka igbe kíké bá ìkúkú ni sẹ́ ẹ̀yẹ lóko.
1: Owó tó bá mi jẹ́ òórá ti àdàbí ọkùnrin tó ń bá mi jẹ́.
0: Ṣé mo sọ lẹ́ẹ̀kan ẹsẹ̀ gbàgbé pé mo ní 40 ọdún ó lé ni bàbá tá ń yìí lò lóko ẹrú.
1: Àdúgbò tó bá mi jẹ́ òórá ti àdàbí àdàbí tí mo bá sẹ́yìn àdàbí.
0: Ni bàbá yìí lọ́jọ́ kan
1: lọ́ba
0: bọ nínú oko ẹrú tó wà.

Ah, ẹyin tèmi sẹ nǹkan kan bá ìtàn náà bọ̀. Bàbá bá wọnú ilé ó fomi lára. Ó sanra ó wú ẹ̀. Ìyàwó rẹ̀ ó pa búrúbúrú súnmọ́ ó gbóúnjẹ fún un pé bàbá ẹ jẹun. Ẹ jẹun. Ẹ jẹun. Kẹ́ ẹ wá fẹ̀yìn lélẹ̀ kẹ́ ẹ sùn díẹ̀. Ẹ mọ́ gbàgbé pé mo ti ní ó lé ní 40 ọdún tí bàbá yìí lò ló pọ̀ ẹrú. www.ajisebioyoradio.com ẹlẹgbẹ́ wa gàràgà lórí wẹ́bsáìtì wa. A wà lórí gbogbo àwọn popular radio directories bíi Radio Garden, Live Online Radio, Zino Radio. A tún wà lórí Android application on Nigeria Radio tó jẹ́ ti Lumatech. Kẹ́yìn bá ti lọ sí Google Play Store tẹ bá ti search fún Lumatech. LOOMERTCH Lumatech. Gàràgà lẹ́gbọ́ Ajisebi Ọ̀yọ́ Radio lórí gbogbo àwọn 100 application Lumatech. Àti tẹ́ ẹ bá lọ sórí wẹ́bsáìtì.

0: ọ̀la.
1: Ọ̀rọ̀ ń gbèmí náà nínú, ẹ jẹ́ kí n sọ díẹ̀ kí n dákẹ́.
0: Omi má jà.
1: Ní bàbá dáhùn ìlọ bá wẹ̀ tán ló fomi lẹ́ra lọ jẹun ló sùn.
0: Àmì ló ní ìyọnu.
1: Nígbà tí bàbá ó jì í.
0: Tu síta.
1: Látojú oorun.
0: Bẹ́ẹ̀ nínú àfojúfẹ́ni ti.
1: Lọ́ba rí géńdé ọ̀dọ́mọkùnrin.
0: Inú.
1: Lọ jáde láti inú ìyẹ̀wù nínú yàrá wọn tóun àti ìyàwó rẹ̀ jọ ń gbé.
0: Sọ̀rọ̀ orí aláṣẹ kọ́mándà tí yóò gbénu.
1: Ní bàbá bá fàdá yọ. Gẹ́gẹ́ bí ó ṣe gbóná lára gbogbo ẹ̀yin bàbá bàbá tẹ̀ ń gbọ́ mi.
0: Sọ́mọ alájà.
1: Lára gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ ń gbọ́ mi.
0: Wọ́n
1: tẹ̀ ti lọ láti bí ogójì ọdún tẹ̀ wá dé tẹ̀ wá rí tọ́ọ̀dọ̀ wọn kàn ní tọ́ san agun. Tọ́ wọnú ìyẹ̀wù ti ìyàwó yín.
0: Wọ́n fún mi lẹ́.
1: Bó ní òsì kọ́kọ́ rí lára yín.
0: Ti wá fẹ́.
1: Ni mo ṣe ní Tinúbá ń bí yín ẹ sọ́dọ̀lá o.
0: Ó gba mọ́ta.
1: Tinúbá ń bí yín ẹ sọ́dọ̀lá. Ìbínú ọ̀mọ̀ àpólówó òun ò lọ́sẹ̀ ńlẹ̀. Àgbà tó bá sì ní sùúrù òun gbogbo ló ní.
0: Kás máa mo fọ fún mi.
1: Ní bàbá bá fọ àdá ajá yíyọ àti ìbọn pẹ̀lú ọfọ̀ ogun.
0: Ọlọ́sí pàlẹ́.
1: Ó lóun pa ni o.
0: Wọ́n bínú.
1: Ìyàwó tòun.
0: Nìkan la.
1: Níyàwó tèmi. Ìyàwó tèmi. Ìwọ́ wọnú ìyẹ̀wù tì. Àti ẹ bọ̀ lónìí. Ò ní bọ́.

láwọn èèyàn bá ti wọlé náà dé náà di bàbá mú ó lọ́wọ́ pa ni ó ń bẹ lórí nisẹ́ àní ń bẹ lórí nisẹ́ kí níjọ́ lọ o ẹ bá ń gbé ìbọn mi ẹ bá ń gbé afọ mi ẹ bá ń gbé ọfà mi ẹ bá ń gbé ìbọn mi àní ń pa ọmọkùnrin yìí nisẹ́ wọ́n wọlé tọ̀yàwó mi ìwọ ò ní lọ lẹ́yìn ọ́ jẹ́

0: sẹyin wa sẹyin bo gbogbo ilu pe biba won pele baba yi lori
1: iye fo meji yeju
0: na ba mu pe ah mama yin mama se bo se to mama se bayi
1: awe
0: le sẹyin no ri ni yawo mi ni okunrin yi wole ti e ri to san e ri bo se de ni okunrin rogbodo rogbodo
1: wa de so ti fi oro
0: nti oye baba ni wi pe
1: e binu se baye lo dasi loro loro
0: oran ojo kini ana tohun ati iyawo re sun kan to lo si oju ogun kan to lo ko eru
1: tiwo
0: ni lo ti di omo to ti di okunrin rogbodo rogbodo
2: ibaje ni
0: tohun wa ri ninu ile tohun ro bi ara atakan ni ko mo pa mo ohun na ni omo bibi inu ohun ni lawon agba lo se bo won ni tinu ba nbi yin e sodo la o binu ba nbi yin e sodo la te ba pa binu na mara te pa kiti mo
1: lori mi
0: o se se koro mo ri be se oro won
1: mo lo
0: sugbon gba ta ba ti fi binu fa n to dun je te ti fi baje
1: abi won pe ko manda kin wa
0: nkan ti binu ojo kan baje wallahi suru obo odun
1: ebe mi so ba lo
0: o le mo le tun se ta ba wa ni suru seju kan pere nkan ti o baje fun ogbon odun fun aye raye wallahi suru seju marun pere o le tun se
1: n to ba se lo se
0: aye mo sa kiesi oro ti nkan kan ba sele to gbe yin ninu to gbe yin ninu to gbe yin
1: ninu
0: nkan te wa pa ma te gbe mi
1: alahu ta lo be
0: leta ele ma pada
1: ko ma se
0: ti te ti wi pe nkan da yin ro pe be ko lori ase omo baba na ni baba fe pa
1: ta mi baba mi
0: olorun lo ni ka won yin o tete ti mu ko ba ti yin mo lu ko ba ti be lori ko ba ti sa lada
1: allahun ma tun
0: ti binu omo polowo won o lese nle agba to ni suru on gogo lo ni aje ka fi suru kun suru wa latin lo mo ki ore mi pataki pataki ojo omo adegbe adegbe nga adejare omo ojo lati saki ogun oro kin to ba wa soro ni role yi
1: eyin fancy mi
0: adeyin nkan olasukan mi le mi nje o papin ti gbogbo yin te ti mo si ba le fi la imi na ni lasaro ko ti so lori obe ninu awotanga
1: ogun lo
0: ero ba ni soro te le pe mi na si leyin eto na ni 07068874274 07068874274 binu ba nbi e sodo la o agba to ni suru on gogo lo ni ibinu ko mo polowo won o lese nle
1: sise tori igbese lo buse ego ba o ta o fe ka jere ise ta se to ta mi
0: elevi ero banisoro yen ba mi chat lori whatsapp 07068874274 tabi 08118775793 08118775793 yani ikilo
1: yugidu salibana
0: mt eni ni talakoko igilo lelege ni igba bi kankan bayi serious
1: wadamu dam allah
0: won pa awon mo tan wo mi ta lerin www.agisebiayorede.com mo ki gbogbo eyin agbalagba ninu oyo ati ba unity forum eyin maji o baje ilu eyin oto okun lulu ko ni baje o boyo ba tin dun to n dawon ni fi awa na se awa ti nbe igba ile gbogbo aye o ma lekun ni awo ile wa aye o ma lekun a ni pẹdin lagbara olohun a ni rogun apa akawo lori fese janle mo ki gbogbo awon supporter se wa n gbogbo awon ti won ma n bo wa ni nkan gbogbo awon ti won ma n nawo se wa brother olu so awo sola angelo lati ìlú Abuja tán náwó sí wa níjọ ní akin kò ní tán bẹ ó tún fi àsìkò yìí kí broda délé kọlájọ láti ìlú Port Harcourt àwọn ní àgọ ààrẹ ní ìlú àwọn ṣùgbọn Port Harcourt ni wọn fi ṣe ibùgbé mo ń fi àsìkò yìí kí bàbá wa Fatai Lamidi ọmọ ọyọ aláàfin ìlú Ondo ọwọ làwọn ń gbé ní Ondo state bàbá wa Fatai Lamidi láti ọwọ ìyẹn ní Ondo state àwọn náà mọ náwó sí wa gbogbo ìgbà ni wọn máa ń bọ wọn ní nǹkan a kìí sì sú wọn kìí rẹ wọn mo tún kí madam Funmi Kemi tí wọ́n ní www.funmikemi.com mo tún fi àsìkò yìí kí ọyọ supply interior and exterior decoration láti òṣogbo òròkí àsálà ọmọ ọyọ ni òun náà ṣùgbọ́n òṣogbo ló fi ṣe ibùgbé ibẹ̀ náà ní iléeṣẹ́ rẹ̀ wà ẹ̀ ti máa gbọ́ fọ́nrán tiẹ̀ mo tún fi àsìkò yìí kí bọ̀dá mi bàbá mi àfa àgúlò tí wọ́n ní A3 multi-purpose venture yẹn nílùú Pàpó ìpàkó ni wọn fi ṣe lé o ṣùgbọn ọmọ ọyọ aláàfin làwọn náà ọjọ pàṣẹ kẹrẹ mọdẹ ọmọ àti bàbá.
1: kọ́ máa ń wí náà ayẹ.
0: won fi asiko yi ki omo oba mu idin oladigolu pelu gbogbo awon baba baba mama mama eyin agba lagba ta jo nse ika akoso oyo atiba unity forum alhaji abdurrahman green pasture baba osa efunlade lati ile ife
1: olopolo
0: madam kemi adekanbi madam kemi adekanbi ta jo wa nilu oyo so pe ayin ayinde
1: oya ki po
0: Baba wa wahabu golagade Dauda wahabu golagade Olorun je nzi ti gbe oko won si ra
1: La o me ilale ula idunun mi ama po si ni lojo
0: idunun gbogbo wa yo ma po si ni lojo ojumo
1: ma ko ni
0: sekere ba won rode ibanuje ibanuje o kere to bi ko ni file mi ate yin se bugbe
1: o bi mo ni
0: o seto kan ni joni ti mo pe ni enu ara ni la fi so ma je o na la to fi ko meje ka ma so daada si ara wa ka ma so daada ka ma ro daada si ara wa lati ti lo adeyin ka olasukan mi le mi je papin ti gbogbo yin te ti mo si ba le bi se mi na ni la se aroko ti so lori obe ninu awo tan kan ti didi gba mi tin tun ma pade tori nfe ko gun fone mi gan ti e tun ti fe ku kí n tó máa fi àsìkò yìí sọ fún yín o a nílò ọ̀pọ̀lọpọ̀ orin iṣẹ́ o orí fóònù láti ń ṣe eléyìí abẹ́ ní studio táwọn èèyàn ti máa wá torí ọpọlọ ń bẹ nílùú ọ̀yọ́ o àìmọye àwọn èèyàn tí wọ́n ní tálẹ́ǹtì àti ọpọlọ láti máa gbé ohun sáfẹ́fẹ́ àwọn ó ṣe àwárí wọn jáde ṣùgbọ́n ẹ̀yin kẹ́ẹ̀fì tí yín kẹ́ẹ̀fì gbé wa lárugẹ káwa náà ká fi máa tún gbé tàwọn ẹlòmíì náà lárugẹ a nílò ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ fún stúdíò a nílò kọ̀m̀pútà a nílò míksà a nílò stúdíò mọ́nítọ̀ a nílò máikrófóònù a nílò àga kódà tún nílò ìbáyá ṣọ́ọ̀fù kan tá a mọ̀ lò èyí tẹ̀yìn bá lè gbé ń bẹ̀ ẹ dàpọ̀ ẹran alọ́wọ́ ọlọ́run ọba kò ní dẹ̀yìn náà dá bùkátà yín ẹ mọ̀ dá ọdá kínní yìí o bí ogbó wa dá ti ń sapá kílù ọ̀yọ́ dá ọ yóò dá jù bẹ́ẹ̀ lọ yóò dùn yóò máa dán àsìkò tó bá ń dán sí tó ń dùn sí tòrọ ọ̀yọ́ tí ń dùn yòǹgbà yòǹgbà báyìí wọn nífẹ̀ẹ́ mi àti ẹ̀yin sí àwátì adéyinka ọlásùkàn mi lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí baálé fìlà èmi náà ni lásà àròkò ti so lórí ọbẹ̀ nínú àwòtán gan-an tọ́ a mọ̀ bẹ torí ọbẹ̀ ní bẹ so àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀nà wẹ́ ní bá ní àmọ́bọ̀ nìkan là ní dé bá ń lẹ̀ tó bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òun arọ̀ wọ̀ adé fún bàbá jẹ̀rọ̀ mọ́jèlé ìjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe ilé olú ẹ̀rí gbóná inú ilé yín ọ̀dẹ yín ọ̀nà yín ibi iṣẹ́ yín ilé ayé yín ò ní gbóná o torí pé tútù tútù báyìí làárọ̀ dẹ tútù tútù náà làárọ̀ bàbá mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ o mo fi ọlọ́run ọba sọ yín kí ààbò rẹ̀ kọ́ mọ̀ dájú lórí gbogbo wa títí dìgbà míì láti mọ pàdé ìpàdé wa wọ̀.

0: ètò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ náà ni mo ń wáyé ní dédé ọjọ́ ìsinmi gbogbo ọjọ́ ìsinmi ọjọ́ ìsinmi láti aago mẹ́wàá àárọ̀ lọ sí òkè lọ sọ́hun débi tí ọlọ́run bá ràn wá lọ́wọ́ dé débi ọwọ́ aago mọ́kànlá iná ni ètò yìí a sì ń fẹ́ onígbọ̀wọ́ ètò à ń fi ń bájú bámú náà la fi ń gbé wá lọ́wọ́ ọjọ́ mẹ́jọ mẹ́jọ pípé lè máa jẹ́ ẹ̀kọ́ àti àǹfààní fún àwọn èèyàn wa tí wọ́n wà nílé eléyìí yóò jẹ́ kí òfin amòfin akẹ́kọ̀ọ́ òfin amòfin Abdullah Abdulrauf ó ti bá wa simplify rẹ̀ tó ti jẹ́ pé kò nira rárá tẹ́ẹ̀fì gbọ́ lágbọ́yé tẹ́yìn náà fi mọ àwọn ẹ̀tọ́ tẹ́yìn náà ní ní abẹ́ òfin akẹ́kọ̀ọ́ òfin amòfin Abdullah Abdulrauf àmọ́ kí ọkùsẹ́ látàárọ̀.
1: Ó sì a lè ṣí ẹ líǹkì lẹ́ẹ̀kì kan fìyẹn gan tó ń dà
0: okay ọmọ àti ṣe náà kọ ni episode 1 níbi
1: episode 3
0: ni death recovery ta ṣe tọ kọ bí eré ìdárayá n pé kó lè bá tún yí àwọn èèyàn a tún fi sí abẹ post yìí a fi link rẹ síbẹ tẹ bá ti ń kà tán kẹtún lọ gbọ ilé okay a tún fi link video yìí sí abẹ ti page àbí àrè fi ti page náà sí abẹ ti video tí wọn ń wò lọwọ ní orí lọnà méjèèjì tó bá tiẹ kábì kan tí ò bá yí lọ wo kọ lọ wo fídíò rẹ tàbí kan ààyè tún ṣe pé gbogbo àwọn ẹpísòdì yìí ọdíò ẹpísòdì yìí náà ó wà ní orí ibi tẹ́ẹ̀tì mọ́ tún gbọ́ tí ò mọ̀ jẹ́ àǹfààní gbọ́mọ̀ ń bọ̀ ká wá lọ síbi ìbéèrè tèmi gangan ti.

0: akọkọ lọ síbi owó táwọn èèyàn wa ń gbà ń sìn. Àwọn ẹlòmí a pè ní owó gúrúmí, àwọn mí a pè ní owó gbọmúlé láńtà. Ọkọ̀ oríṣiríṣi ná fún ọkọ̀ oríṣiríṣi kọ́kọ́ lọ́wọ́ sàánú ibi tí ìlú lédè náà ní ti àwọn èèyàn síbi kíní àwọn owó yìí ibi tí ìlú lédè ni. Kódà ń bẹ nínú ẹ̀sìn mùsùlùmí pé ká mọ̀ gba owó èlé o, ká mọ̀ lọ́ máa ya gbogbo owó tó bá ti ní èlé nínú. Ṣùgbọ́n tá a bá lọ wo àti mùsùlùmí àti gbogbo èèyàn náà ni wọ́n ń gba kíní. Nígbà jẹ́ pé ìlú lé náà ló sì ń ti ọ̀pọ̀lọpọ̀ débẹ̀ kí Ọlọ́run kó sàánú wa. Ní tí mo wá fẹ́ lọ pẹ̀lú béèrè náà ni wípé owó gbọ́múlé lẹ́ńtà, owó gbọ́múlé lẹ́ńtà, a ti gbọ́ dáadáa pé wọ́n á máa ti kódà ìkan ṣẹlẹ̀ tí ò tí ì pẹ́ yìí tó jẹ́ pé àáfàá lọ́ lọ gba owó, àáfàá tọmọ kí ó tàbí ó sì lè mọ̀ mọ́ kí ó lọ dójú àmì. Ṣùgbọ́n tá a ṣe á máa fi ojú àáfàá wò tó jẹ́ pé ìyàwó rẹ̀ gan ẹlẹ́hàá ni lọ́ lọ gba owó gbọ́múlé lẹ́ńtà tá à ń sọ yìí. Nígbà òde àsìkò pé kí ló kọ rẹ̀ bá àáfàá ṣe na pápá borarun ẹlẹ́hàá ló fi ṣe gàràńtọ̀ wọ́n bá náwó mú ẹlẹ́hàá wọ́n bá wọ lọ sí ọ̀dọ̀ wọn ibi iṣẹ́ ṣọ́ọ̀bù tiwọn. Wọ́n sàn ti ọ wá di pé wọ́n fi báwọn ríra ẹ pé wọ́n fi ojú ẹlẹ́hàá rí ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ wọ́n fi wọ́lẹ̀ bákan bákan bí à ń ti ni mọ́nú ilé ìyàgbẹ́ nǹkan kan. Ṣé ọ̀rọ̀ mi ń yí ọ? So láti ń gbọ́ pé lábẹ́ òfin yìí àti sọ lórí ètò náà mi pé forceful imprisonment àdúgbò ló ti pé forced imprisonment pé ṣé òfin fi ààyè gbárù eléyìí ni àbí nígbà tí a rí ẹni tó yáwó tá a mú gàràńtọ̀ pé bẹ́ẹ̀ náà àwọn yorùbá sì mọ sọ pé ara ò ní ìwọ̀fà bí onígbọ̀wọ́ ẹni tó ṣe onígbọ̀wọ́ rẹ̀ náà ni abánikówó lára ni pé ṣé kinní yìí bí mo bá gbọ́ àgbọ́yé tó kálẹ̀ kan ni pé kò sí pé a wá rí ẹnìkan ṣẹ̀ a wà máa mú ẹnì kejì lábẹ́ òfin pé ní ìsìnbáyà ọmọ ṣẹ̀ a wà sọ pé nígbà tá a rí ọmọ tó sá lọ káhe bàbá àbí ìyá rẹ̀. Ṣé eléyìí náà ṣé a lè sọ pé ó wà àplikébù níbi ibi irú onídùúró pé nígbà tá a rí ẹni tó jẹ gbèsè mọ́ tá a wá ná gan onídùúró pé kọ́ máa tì mọ́nú ilé yàtọ̀ fún forced imprisonment.
1: Yàtọ̀ sí forced imprisonment ojúṣe mẹ́ta àbí kí n sọ pé méjì àbí tí mo bá mọ̀ àwọn ọ̀gá mi tó lè bá mi fi kún gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ bí ojúṣe méjì ẹni tó bá dúró fún yàn ni ó ní. Alákọ̀ọ́kọ́ ni wípé láti mọ tẹ̀ mọ́ ẹni tó dúró fún létí pé ihun tó ṣe níjọba bàbá ẹ tí o ti ń dá owó ní lágbájá padà fún. Ìkejì ni wípé tí kò bá rí owó òun nìsan ẹ mú mi fún ìyẹn lábẹ́ títí onídùúró. Ṣùgbọ́n kí wọ́n wá mú yàn tẹ́yìn kí mo sọ ń jò ní yìí pé kódà ọlọ́pàá gan ò lè mú yàn
0: tìmọ́lé
1: látara wípé èèyàn jẹ gbèsè.
0: Ká tó wá sọ pé àwọn aráàlú tán jẹ́ bíi kọ́mpínì tán yáyàn lówó
1: aráàlú ọlọ́pàá gan ò ní ẹ̀tọ́ ni lábẹ́ òfin láti tìyàn mọ́lé. Kí n tó tẹ̀ mọ́lé sí section 32 sẹ̀ subsection 2 of the police act àti section 80 subsection 2 of the administration of criminal justice act 2015. Ó ní ọlọ́pàá ò lẹ́tọ̀ kankan láti arrest èèyàn láti tìyàn mọ́lé látara wípé èèyàn ní dúnàdúrà bóyá èèyàn jẹ bóyá onígbèsè àbí nǹkan kan míì tó papọ̀ mọ́ sífù mata. Káwá tó sọ pé aráàlú gan tí òun ṣe
0: agbófinró tí òun ṣàgbófinró
1: ìníyọ́ wà mú yàn tí yóò ṣe ṣé rí lágbọn títọ́ ọlọ́pàá ká lọ́pàá lọ́ba mú yàn tán tí yàn mọ́lé unlawful detention nìyẹn. Bọ̀ ká ní pé aráàlú ló bá mú yàn forced imprisonment nìyẹn. Ṣùgbọ́n ṣé rí kọ́ lọ́wọ́ sànù wà ní ayé lóde òní kíní yìí nítòótọ́ púpọ̀ nínú èèyàn ni ọ̀mọ́ wípé látara pé wọ́n ti mú gàràńtọ̀ yẹn gan wọ́n ti tẹ òfin lójúmọ́lẹ̀ wọ́n ti tẹ ẹ̀tọ́ títí ẹ̀ gangan lójúmọ́lẹ̀ àkọ́kọ́. Ìkejì ni wípé ẹlòmíì gan náà nígbà míì kò mọ iṣẹ́ tí ó gbà látara pé ó dúró fún yàn àbí ó ṣe onídùúró fún yàn kò mọ iṣẹ́ tí ó gbà. Àwọn tí wọ́n sì ń ṣe kinní yìí wọ́n exploit wa ni wọ́n exploit àwọn èèyàn ni torí ibi tó
0: bá ti
1: exploitation ni because nígbà tó ti mọ̀ pé wọ́n ó mú yàn definitely nígbà tí ó ti mọ̀ wípé wọn ò lẹ́tọ̀ọ́ láti wá mú
0: òun lábẹ́ òfin
1: tí òun ṣe irú nǹkan báwọn. Nígbà tí a ń sọ̀rọ̀ ní jóni human dignity lábẹ́ òfin section 34 ó ní pé ẹnì kankan gbọ́dọ̀ wà subjected to the human inhuman treatment or degradation nje wa mo fe dagba ka ni pe e fi yan si yeye abi ready ku eyan te ba de wo iru for example nsin yato si pe wa won mu yan won ti yan mole won tun ma gba o lu fe lo mi n ba mi ko ma jo pe o ni gbese iru eleyi na ko lo
0: won tun ma se eyun na
1: ko lo be labi
0: ni ni to lo ba to ni joye
1: ni to lo ba to ni joye to lofin to si ni joba ko iru eleyi na ko ba lo sugbon latara ye pe eni ti o na je gbese tele ko mo nipa e to eni ti o si je ti won je ni gbese ohun fe lo gbo ona lati ri pe ohun gba owo ohun ko da ko ba bo fin mu ko ba mo bo fin mu so ko lo da won ko saun lagbon be yen pe won mu yan o je to wa je garanto ko da ko je ni ti o jawo
0: gan je owo gan to ko lo nbe se gan
1: tun je garanto gan won o le ton kan lati mu lo ti mole the only thing to le se ni pe to ba de ile ejo ti won tin ba ti sa lo won le hold the responsible ni ile ejo ile ejo se ti mo iru da yo ti
0: o ni osan owo ni da won mi na ma so da won mi ma se na ni pe ta ba ti mu garanto pe awo to ye ko da pada loni o iwo lo da pada ti ru re oba wa da pada na ni mo nfa bi won se mo nti won le ma fi ta ba je oko mu owo da na ni won oko bere lowo re to ba ti ri ko le ko si wala ni ojo mo igba je ba ti ri ko le na ni ma subject won ti to military abi
1: about human treatment
0: human treatment
1: degradation
0: ta ma fi vi won se
1: harassment assault ngba mi
0: sugba e ti mo wa be mu bere le tori akoko wa pupo ta ni pupo pe iru bayi nisin mo wo pe nti ma nfa pupo awon kini na ni pe elomin gbogbo wa na iru nisin ya ba fe open Facebook account won ma fun any terms and conditions se mi ati e mo nka so kari
1: mo ti open Facebook ati o mo ti fe ko lo be wa
0: so wa ka
1: o ko die
0: ta ba tun wa pe awon tun gbe policy kan wa kini ka pe kan
1: ta ba la ko
0: si we da lo ni you keep using our services so you need to accept this thing and if you don't accept it won le leyan ko ni kini wa ka elomi o ni ka gbe a di accept it ni mo an fe leyan ni mo gbe leyan lo ni pe se o ma n se ko je pe ni bi igba ti onigbowo ati oniduro pelu eni to fe yawo ni bi awon agreement ti ma n be laarin ru won pelu awon osise ile gbomulanta ati ile ise gbomule tan yayan lowo ile owo gbomule lanta ta n soro re se e ma n se ki won ti dogbon include an kankan to ye ke won si le mo salaye re ni kikun tabi ki won ko ni Yoruba fun ra baba mama tan wa nile ti won mo
1: ti won lanfa ti won keko
0: yato fun awa ta ti keko ta pe ati ka awon agreement yen ma nro wa loju ni leyin kakan buwo lo e saba mi ko owo ngbo baba di pe ogbowo tan ni wa di wahala si lorun
1: ni ta wo remember
0: ayo according to section kini data si fisinu we yi wo lo sign pe gbogbo eyan human treatment aye yi o nta e ba ri e fi oju mi ni ti ba dile tori n da pada ti wa kan fowo so ya pe dawo yi pada ni ka gbe ni agbala meji pe boya won je keni o mo da itumo re ni Yoruba tabi o tun wa mo tan o ngangan na tun fowo so ya pe eyan mi in mo gboro dawo yi pada ti o mo pe nkan mi le sele ti o ni je ko won ri ka pe ko mo oju o ni ofin fi wo pe oko obo we ko mo pe iru terms and conditions ba yen wa nbe tabi lele keji we o ko obo we o mo implication ga ti o nko obo won je oye tori mo nbe bi agreement boya ka ara okada atokada fun ra wa nisin oyinbo na ma saba mi nko te mo wa ko loyinbo won ni ati kasi ati eni to tekini ati kini si won leti ni Yoruba ta tumo re fun won to si ye won
1: jurat la mo npe labe labi
0: o to si jo ye won da
1: da mi ye ji ye ke
0: o ye won pe nta fe karabo re o ta pe ona aka ona oju oni ofin fi wa wo mi ye ji eti o mo to kan sign to wu pe e ti mi mo ko da e fun mi lo mi toilet mu won ko be o si ko bo pe e fun mi ni omi toilet mu te ba di san owo ati eni keji na so pe o mu omi toilet o ti o ba ri owo san don ya won si so fun ni Yoruba to ye to understand there oju wo ni ko to ko bo mi je ya mi eyan ko bo we o ti mo ya to be
1: lakoko na gbogbo eyan ni kini yi ko sinu ko lo sa no ni an saba ka
0: o
1: try agreement ri jokan mo si n ka wa laarin bi wa na mo kekele ogo ta wa ka gan le
0: le bi agaga atawon website
1: se wa okay mo need nkan yi se wa se pe mi ife to ni pe sign bi lo ja ege la ba agree se ri
0: o ko si se to
1: fun gba le o la ko mo je pe a n yara ni owo nikan gba mi mele pe contract mo wa ile arin yen se ri awon to ba won ko agreement yen awon ko lati fi protect
0: interest ani to gbe se fun
1: to fe gbe kini fun yin ni ko se interest toro titi yin ko se interest titi kini o toro titi yin meanwhile elemo because if you go elomin to ba fe ko agreement ni bi to ya kini de lawyer ni o ba ko
2: of course
1: lawyer o si ni fi loyo ni fi
0: yo si ton, si owo to gba
1: oni fi ton ti yo gbadun ko
0: ti oni awon la
1: ko to le understand
0: yen le kan so awon na se cooperative ti o pe to ba ri awon agreement ta ba ngba ta mo se ta ti fi owo lawyer bo eyin pe inform ta be fi kini won ti fun wa pe emi so mo be yaye bye iloku meta oni duro mi ala ko re oni duro mi elekeji re o si ko bo we mo ni godo da pada tin ba da pada kini kan se kini kan tawon ni duro na pa awon ngba ngba ta pada wa ki owo lawyer bo ti a ti ni lawyer ni
1: o ti awon instruments
0: ko le o didi a ba layo kan iwaju ateyin la wa mo nlo tele ngba ta wa bi se kini
1: okay ta elu agbala bi aru
0: o wa leyin abala ala koko ta mo nlo lawyer wa gbe ti ede bi abala meta tinu teyin ton afi nkun mo wa ma ri awon ebo buku kan to je pe pele bemi gan se tun ni oye gese ati yoruba to tin ba tun awon kan
1: teyin ba
0: tun ma daru o tun ma tutun ka
1: yo
0: tun daru o tutun ka
1: teyin ba tun wo dictionary gan teyin ba tun wo dictionary gan beyin o si apply oro yen si inu context yen ko tun le ba lo so arin yen lo fi je pe en to ba fe sign agreement yo daju ko hun na ni agbede otiti e ti o ba wo finifini dun won ba ti e le wo fun ra e sori eyin mo gba owo ko mo fe ba yan review agreement ma fara ba le wo tori ma sise owo mi ni se ti yo ba mi ni o ko je ma de saraye nkan to wa be fun se in to wa nbe so ki o abi o ki o awoko nu won ti wa se bi o na kan sign lati ara pe ara ponju pe boya elomi o fe se business warawara abi en kan fe bo mo lowo mo sare gba owo ko mo wule wo agreement o ti wa lo won wa nti bo yi pe a fun olomi gota mo
0: so a fun olomi toilet
1: mo a fun olomi toilet mo
0: so gba a ti
1: omo le o
0: so gba si lenu mo gba
1: a si bayi fun o
0: ti ta nko bo o agba agbala meji ni pe eti o mo ati eto mo ti won jo ye pe omi gota lo mu o to si ko bo pe mu lo to ni ati eni ti o mo aha abala meji ti mo pin sinu ngba mo bi bere
1: be o so ti eni ti o mo ati mo pe ko mo lo fi se se demo labi ofin
0: ti won salaye won yanana re fun pe
2: bye
1: ti won o salaye fun tori nta npe la agreement akoko understand
0: e ke ni no understand to won de jo agree
1: lo
0: bi agreement
1: ti won ba ti le ojo understand to ba pada de dispute won kwashi agreement yen ni won danu ni so won wa ese wa do lori position mi se ri gege bi in temi le so sa ni yen ni pe awon ti won so pa won o si nkan fun yan e to ba ba ofin mo nbe o siru bi tan ri kan gbede e to ba ba ofin mo nbe
0: yo du
1: e ti o ba ba ofin mo nbe won o gbadanu e re tori pe
0: iyan
1: ti a ba ba se e tori pe iyan ti agree pe ti kini kan ba ti se nijo kan boya bi nisin won enikan jo nsoro pe o da won loju ni pe se a lo do won loju ni pe se ala antoni joshua o won eni ni se ti o ba win ni e pa mi ka pa o e pa mi o wa win tan oko wa win bi o se win lale ana kan wa mo ntin kan lo pa won fe pa iyin o ba ofin mu bayo wo ko ni agreement kan jo ko da kan jo ko bo we to iyin o ba ofin mu
0: ko ba ofin mu
1: sugba won to ba ofin mu nbe won jo wo awon ni o du awon e ti o ba ofin mu won se kini oni duro iyin ba won ti eni to wa mo o e ko mo ti down mejeji bawo teni to mo
0: ateni ti o mo
1: bo se lo nanu e to ba bofin mu yo du e ti o ba ofin mu
2: koni
1: duro to ba ti di po wo
0: so iru mi gota nisin ko le duro
1: tori
0: e fun lo mi toilet mu e ti mi mo toilet o
1: won o le ti yen mo toilet won o si le fun yan ni omi gota mu
0: lata ba ofin mu
1: ke ko ba ofin mu
0: mbo na o tun ni bere mi

0: ọ̀ bọ́kùnrin rí ẹni gbogbo ọlọ́mọ ọmọ ọlọ́mọ jẹ́
1: ọmọ ọlọ́mọ jẹ́
0: ẹni méjì ń bọ́kùnrin ó tún rí ẹ ó péyàwó mi ò lágbára ti fẹ́yàwó méjì ọmọ rẹ̀ dẹ̀ ti di mẹ́jọ ọkùnrin gbogbo ẹ̀ àfàìmọ̀ ọmọ sì pé náà ọmọ tó gbígan ní ọ̀pá mi. Ẹ̀rọ kò jẹ̀ mọ́ gbogbo ẹni tó náà bá ní kó gbéyàwó kí ló gbé.
2: Kí ló gbé?
0: Kí ló wà lọ́dọ̀ ẹ?
2: Kí ni?
0: Abá tó ga.
2: Àrùnsẹ́ ọlọ́wọ́ bá yín.
0: Bẹ́ bá bẹ̀rẹ̀ mí pé kí ló nílé ó lè pé problem.
2: Bẹ́ẹ̀ni, ìṣòro lọ́jẹ́ fún.
0: Bàbá bẹ̀rẹ̀ mí pé kí ló nílé ó lè pàlì jẹ́ náà.
2: Bẹ́ẹ̀ni.
0: Ìyàwó tó gbélé kí ló gbé ẹlẹ́mí lè pè níná. Ìyàwó tó gbélé kí ló gbélé ẹlẹ́mí lè pè lọ́mọ yá o.
2: Ẹlẹ́mí àní wàhálà ló ń fẹ́ lé.
0: Ìyàwó tó gbélé kí ló gbélé ẹlẹ́mí lè pè lọ́ta.
2: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ ní ibi sáwọn okun àwọn ìyàwó yín Harrison Nakira ló ṣe.
2: Harrison.
0: Harrison Lakum.
2: Akramakumullah.
0: Ọgbà oko kan. Bàbá ti ní ìyàwó kan. O ti ní ọgbà oko
2: kan. Ọgbà oko ńláńlá kan bẹ̀rẹ̀
0: ní ọlọ́run
2: gbé tí ọ̀hún.
0: Ẹlẹ́yọ̀kan ni eméjì ni emẹ́ta ni emẹ́rin ni fa àtú arísàkún àníṣìtún àníṣìtún àti your confinement time. At your confinement time. Ìgbà tó bá ti wù ẹ́ tó bá rò ẹ́ lọ́wọ́.
2: Tó bá ti rọ̀ ọ́ lọ́rùn.
0: Láti lọ lè tún oko rẹ̀ sí lọ́ọ̀tún.
2: Máa wọ ní oko ẹ̀.
3: Fa àtú arísàkún àníṣìtún.
0: Ọlọ́run nígbà tó bá wù yín ni ẹ máa ro.
2: Atalanta ro.
0: Ẹ máa ro.
2: Ro. Wọ́lọ́ ni.
3: Fa àtú arísàkún àníṣìtún.
0: Àbá tó ga.
2: Ẹni sí àgbákò.
0: Bọ́lá wọ ìdájí fẹ́rẹ̀.
2: Ro.
0: Ọdájí loko ọlọ́run.
2: Wọ́lọ́ ni nkẹ́ àjí loko náà ní tẹ́lẹ̀.
0: Obìnrin tó máa ń kíkẹ́ láǹfààní rè.
2: Kí láǹkí ń kú rí ẹ̀ gan.
0: Àbá àpọ̀kùnrin mi bá sì ti ẹbí sọ obìnrin yóò sì gbọ́ ti rí arẹ. Yóò bá sì para ìwọ́ pàtà Yakuba.
2: Dọ́nà ilé ti wé ìwọlú ilé rẹ ní ìmọ ọmọdún tẹlifíṣàn tó ń lò ẹgbẹ tún ti mi mèrè lè síbẹ ọwọ ayé ipa.
0: ṣé n tọ ọba níbi kí mo ní.
2: ìwọ kò ní o tèmi tèmi tiẹ tiẹ.
0: láyìlá ìlàlá àfa yìí
2: akíramọkùnmọlọ. tẹlifíṣàn rẹ ò sí èèyàn déédéé ń dẹ́gun èèyàn ni ojú rẹ wá ń tì mí lọ́jà ìrìn ayé.
0: ẹ bá yorùbá lẹ mahama.
4: sallallahu alayhi wa sallam.
0: obìnrin tí máa ń fọ̀rọ̀ gbọ́kọ̀ ìlérí kọ̀ pamọ́.
2: ọ̀pamọ́.
0: òkèlè kan ògèrè pọ́lọ̀ ní kọ́wọ́ rẹ̀ ojúṣe owó jọkọ̀ rẹ̀ lọ. ọmọ káàdì bárakà ọkọ̀ ẹ̀lò lò.
2: ọkọ wa bẹrẹ epo oúnjẹ rẹ a ó gbé etí ó ná wá jòkó.
0: ok
2: o lò sí olóúnjẹ òfò.
0: ìbá ti pa máa fa.
2: tani a máa sànú.
0: tani a máa fún oúnjẹ torí
2: ọlọ́run.
0: Ìyàwó lọlé ọkọ baba ń sunkún.
2: Baba ń sunkún kọ́ra bó mi ọ̀yọ́ ń fi fìlà.
0: Wọ́n ń pè amúdá ọmọ lọlé ọkọ náà
2: ni. Amúdá ọmọ ń lọ náà ni.
0: Wọ́n sì bàbá Rama.
2: Ebi Rama ń bẹ ń lé.
0: Sọ́wọ́n ni kẹlẹ́ bí na a wọ́n pọ̀ tí mo bí àmọ́ amúdá yìí.
2: Mọ̀ pé Rama ń bẹ.
0: Àmọ́ amúdá yìí.
2: Ọmọ nu.
0: Ibi tí wọ́n ọmọ náà dáde.
2: Ibi ọ dáde.
0: Ó sì wá jẹ́ pé ni baba ń sàdúrà fún. Lóbìnrin.
2: Lóbìn.
0: Ẹni ìyá ń sàdúrà fún. Kọ́ra wọn fẹ́ kọ́ lórí ọkọ̀ wọn gba kílásì.
2: Ọmọ wọn gba kámú ni
0: kọ́tà. Ọmọ tó wá da lẹ́sìn tó níwà tó ní tèríba. Èyí ṣe tọ́sàgbákò ọkọ̀ tí ọ̀dà. Onírísì.
2: Onírísì oní bó ti jẹ́. Má sì Ọlọ́run gbọ́.
0: Àfà.
2: Ẹ ní ṣe àgbákò ní òsì ní ṣe yín.
0: Kí ló dé? Ọmọ ìyálé ti bímọ tó ti dàgbà.
2: Ó ti dàgbà.
0: Wọ́n lọ kí wọ́n lọ léèwé. Àfà yìí.
2: Bàbá.
0: Ọmọ ìyálé wa pẹ́lẹ̀ kéwú. Ọpẹ lèwe kò mọ nkankan.
2: Ó ti lọ lọ́bọ̀.
0: Ìyàwó wa délé ilé wa bímọ tiẹ̀. Ó tún wá dàgbà bọ́mọ ìyálé lè kéwú. Òun délé kéwú lọ́bọ̀ kéwú.
2: Ṣíkè náà.
0: Ó délé ìwé ló tún máa wí.
2: Ọlọ́run bá jogún ẹ̀ fún.
0: Ọmọ ìyàwó wa ń ṣe wẹ̀lé màá wọn mẹ́tẹ̀ẹ̀ta mẹ́rin. Ọmọ ti ìyálé ẹ̀kan tíì sí. Àfà.
2: Bàbá.
0: Ẹ sọ fún ìyálé táwọn ọmọ rẹ̀ rìn yìí. Ẹ ló nírísì.
2: Ó nírísì o ní ntọ́lọ̀ fi ṣe.
0: Bàbá mà tún máa pọ́ nírísì ní wàá bala sáré ara wa mọ̀.
2: À ní sáré ara wa kú.
0: Káda ẹ ò ní jíyà sábàbí ní
2: jíyà.
0: Káda ẹ ò ní rí kẹ sábàbí lọ́lọ́wọ́n kẹ.
2: Allahu akbar.
0: Kí ló dórí bẹ́ẹ̀.
2: Náà.
0: Lágbájá àti kàkọ́lẹ̀ kú yọ lọ́mọ́ká.
2: Eba.
0: Ayé bẹ́ẹ̀ kọ́.
2: Bẹ́ẹ̀ni.
0: Abalajẹ Asan wọn fún fẹrẹ. Ẹgbẹ́ Abakayi Ẹlẹ́ Fọlá yìí torí. Wọ́n sá lọ. Èmi Ọlọ́run ti parí ẹ. Balajẹ Asan yẹn náà. Yóò hàn yóò lọ. Àwọn kan sábàbí sọ wọlọ sáà sí wọlọ gbàlá darẹ.
2: Ọwọ́
0: bẹ̀sẹ̀.
2: Ọlọ́
0: sábàbí nù.
2: Bẹ́ẹ̀ni.
0: Ayé ẹ̀kọ́.
2: Bẹ́ẹ̀ni.
0: Lágbájá ọ̀tà kasi pé yóò kú ọ̀tà kasi àwọn ọlọ́wọ́ pa. Àmọ́ wọlọ sọ kó wà láìpẹ́ ọba lójó méje láì pè mí lọ́mọ. Ọwọ́ lójó méje òun tó yẹ kú. Àbá yìí ọ̀tà kasi tẹ́lẹ̀ kótó lójó méje yóò kú.
2: Ìwọ́ tún wá tà kasi.
0: Ìwọ́ tún wá tà kasi pé
1: ki la iwo ko pa lo ta ma saba bi poko le ti hanbe o di yare

Thank you.

bẹ́ẹ̀ la

gbogbo wa la n wo si ẹnẹ tẹlifíjọ labẹlẹ.

0: Al-Qur'ani ni e ma ba won alul kitab awon ta fun ni iwe abi awon ti won lo iwe oro alul kitab ko se alul kitab ni na inu tira ti mo gbe lowo yi nkan kan wa ti won so nbe ti tun pointi oro kan wa ti mo fe point nbi ni npa ti won soro alul kitab alul kitab olorun ba ni wala tujadi lu alal kitabi e ma ba awon ti won fun ni iwe ni e ma ba won ma hagiwo oro esin e ma ba won ma fa oro esin e ma ba won ma se fanfa lori oro esin
1: illa billati ya asanu
0: te ba wa se ko je billazi ya asan ko je ni ona ti o se kini o to re wa julo awon oro te ma fi ba won so ko je oro to re wa ko ma je ona ebu ko ma je ona ti o ma ko iyepere te ma wa jo bu anabi ara yin ko ma je be illa lazina sallamu minhum aya fi awon ti o je wi pe ninu won awon ti nu won ti won tun won ti nu won ti sonu jina jina te ba tu wa pade iru awon won ni na in ti ke wi ni pe amanna billasi unsila ilaina e so fun won pe awa gbagbo billasi unsila ilaina awa ni gbagbo ninu iwe ti won fun awa tan fun anabi wa tin sha alqur'ani wa unzila ilaikum bi an lonu iwe ti won so kale feyin na awa se kini o awa na atun ni gbagbo si nitori pe wa ilahu na wa ilahukum wa it our lord your lord is the same one god olohun wa olohun tin na eyo kan soso ni awa si submit ara wa folohun na egbon ti qur'ani wi olohun o pe meji olohun wa na lohun yin ehn o wa ni ninu aya yi ti won ka tan yi o je amo wi pe ni a gbodo ma soro ti o da nipa esin kristiani a gbodo ma foro odi ba won soro ta ba fe ba won se debate abi comparison o bo lo je lona to rewa ti o ni mu alebu dani fun ti won gbe dani inu aya mi oni udu ila sabili rabbika bil ikmati wal mawizati al asanati wajadilhum billati ya asan oni e pepe soju ona olohun oba bil ikma pelu alqurani alqurani ni nje ikma ki nse pepe logbon ori ogbon ori elomi idoti wal mawizati al asana ka esima lo wa si to ba rewa ninu hadith anabi wajadilhum billati ya asan te ba fe engage won ni dialogue ni oro ni debate e je ko je ona ti o rewa ti o ni ma mu pe e n bu enu atelu nti won gbe dani ko bo lo mu dani be ini so alul kitab awon alul kitabi awon na ni awon kristiani ta n ri le ni o atawon ju anabi so hadith kan sallallahu alaihi wasallam won nigbati won ni kana abu hurairah lo gba wa won ni kana alul kitab yakrauna tawrata bil abraniya oni awon alul kitab won ma ka tawra bil abraniya pelu ede eberu nitori pe atawra te ri ni originally hebrew lo wa ki se english ki si se latin won pada translate e si latin ni tan ba ti wa nka ni ede eberu ni yufasiruna bil arabia won ma wa tumo re fun awon ara makkah fun awon ara medina won ma tumo re pelu ede larubawa awon ka pelu ede eberu won tumo re lede larubawa le alil islam fun awon muslimi anabi wa so fun awon muslimi to je jama re pe la tusaddiqu alal kitab wa la tukadhibuhum wa qulu amanna billahi wa kayani pe wa qulu amanna bil ladzi unzila ilayna wa unzila ilaykum oni e ma so pe ododo ni ti won wi yen o gbogbo ti won ba nka fun yin ninu iwe ti won gbe dani ni ton ba to ti ba ti je pe won tumo re fun yin ni e ma pe lododo wala tukadhibu e ma so pe ro ni won pa e wo eko e ma so pe ododo ni won wi e ma si so pe iro ni won wi inti ke sha ma so ni pe amanna bil ladhi unsila ilayna wa unzila ilaykum awa ni gbagbo ninu eyi ti won so kale fun wa tin sha alquran a si tin ni gbagbo ninu eyi ti won so kale fun yin buyun le wa ntun ni o boya nkan le ntun ni o awo o se kini awo o fe mo sugbon ti won so kale fun yin ta fi n pe yin alul kitab ani gbagbo nu e ani gbagbo si boyun ko le wa ntun mo o boyun ko le translate o wallahu alam o ku yin o ko lohun egbon ta nabi fi ko wa nbe sallallahu alaihi wasallam ki n se pa lo ma wa ba won ja tabi a ma wa bu enu atelu esin won a ma wa se a ma te esin won loju a ma se won yakayaka esin won o ni a se baun te ba fe engage won lona to se kini lona to rewa nijo ti awa musulumi njo ta ti di nkan njo ta si wa lole se bi ijoba kristeni lo tewo gba musulumi nile to je ile awon kristeni to ba be je oba kristeni ta npe ni ilu ta npe ni abashani abisinia ni jona abisinia nbe londa roman empire ilu na o ti dilu awon kristeni ni govern re lekini lekeji won gba musulumi lalejo ni ijira alakoko ti won kokko ma se leyin ti aya to wa ni suratu zumar aya ke wa ninu suratu zumar to ni lilladina asanu fi hadhihi dunya asanatun wa ardu la yuwasihatun inma yuwafa sabiruna ajrahum bighairi isabin oni awon ti won ba se daada ninu aye yi olorun ba ni won gbesan lorun wa ni aridu lai wa siya iyan kankan won ni excuse lati so pe won fi ni ran kan won won fi sin lohun ile olohun fe o bibi kan bi won ba gba e lalejo nbe lo bo mi leyin taaya isokale ni anabi muhammad sallallahu alaihi wasallam nitori ipo ti mo pe oba to je oba sin abasha asima to n pe ni anajashi title re ohun ni malikul abasha malikun adil oba ti o ye pe ki isabo si fe ni keni ni la yuzlamu indahu ahad gbogbo eni o ba dodo re justice lo nto won ma rigba christian si lo ba na ta'amaru lil muslimina an yu'ajiru ila al abasha firaran bi dini min al fitan anabi wa yan da fun awon muslimi npe to tinira iba ti poju maka e ma lo si abisinia lodo oba to je oba pe ilu oba christian yi e ma lo be e ma lo be nigba to wa di osu rajab lodun karun ta nabi bere ije nabi maka awon kan ni awon musulumi won gbera won lo si ilu na won je okunrin 12 obirin 4 gugu e je 16 lara awon usmanu bin affan nbembe ato won ati iyawo re ije omo nabi wa muhammad sallallahu alaihi wasallam tan ko ni ruka ruka na wa lara awon to tele won ti won fi lo si ilu awon kristiani omo anabi lo si ilu kristiani won si tewo gba won lalejo nbe won se won daada won fi aje won won fara ni won ki lo wa de ta wa muslimi o ma wa ri kristiani le ni gege bi wi pe ata omi atina ngba ti won de be won gba won lalejo ni jo na ohun ka aye awon ti won lonu ngba to tun wa pada wa ya awon mi tun pada gbera awon mi yen won je 80 okunrin 80 men ni won gbera njo na to ba je pe wa ka amaru bun yasir ma yo ma je 80 tori pe won doubt pe amaru lo abi o lo ta ba ka mo okun yo je 79 awon obirin ti won lo njo na je samani ashara 18 awon kan ni 19 ni awon obirin ti won lo ni jira elekeji ti won tu lo ilu ni ngba awon ri pe awon ta kokko lo won de ni fire bale e wa dura awon to pada gbera lelekeji bi 98 si 99 la won to pada lo lelekeji yi ni jira elekeji yi si ilu oba kristiani yi ngba to wa di pe awon keferi maka won wa gbo wi pe awon muslimi ti n pade ifaya bale o ni abisinia o oba yen tin tewo gba won lalejo kina wa se won wa yan ambassador won meji ikan je amuru oma asi ikeji nje abdullah ibn hubay bin abi rabiha won ani nto sele ni pe eko gift to po dani lati le fi fa oju oba yen mara e wa so fun wi pe to gbogbo awon muslimi ti won wo lu re yen o ko li won pada si maka ka won keyin mejeji te wa yi ke je ni ti o lead won pada si lu meka kan wa hand over won fun awon ijoba kefiri meka ngba ta won tin wa de awon ambassador yen ti won de ni won ni won wa wole won lo ba oba najashi oba bisinia to joba kristeni won lo rojo won ti rojo beri beri awon delegate muslimi ti wa gbo ipe to awon people yi ti wa n palace won tin rojo o Jafaru omo Abi Talib to je inu awon omo egban nabi aburo sayyidina ali lohun na ba gbera na muslimi tin benben jona lo ba gbera latenu ona lo ti paro pe yes tazinu aleika hizbullah awon ijo olohun na fe wole o oba yen wa gbo ariwo re oni muru aza so ya faliaud kalamu eso feni to soro yen pe ko tun to wi yen wi won wa wi fun o ba to tun wi awa ijo olohun na fe wole awa na ni ta fe so oba yen wa daun oni li yadkhulu eni won wole bi idnillahi wa dhimmatihi pelu yon da olohun kan wole fadakalu awon muslimi wa wole awon delegate muslimi awon muslimi na yan delegate wa si palace won wole ngba won wa wole lam yasjudu lahu gbogbo eni to ba wole si afin oba yi ni o do bale ka bi esi o mo yi ka otun mo yi ka osi ka de o pe lori kibata o pe lese kesin oba o je ko pe kirukere o pe lowo ngba ta won wole won do bale won se ka de o pe lori in ti won wi na ni pe assalamu alaikum alafia fun yin oba yi won bi won ma mana akun ma tesjudu lahu ma tesjudu li kilo mu yin te yin o do bale ngba te debi on adam inama nasjudu lillahi alladhi khalaqaka wa mulikaka tawa o ba fori kanle fun kankan yo je folohun oba to da iwo fun rara re to si da o la re inama kanat tilka taiya lana wa nanu na'budu al-awthan ni awana ma fori kanle fun oba loba loba tele tele ama nigbati anabi ti won tori re n ba wa aso tai to de saarin wa amara nabi taiya allati radiya Allah win to wi fun ana ni pe ki tolohun ba yonu sini kan ni ka ma lo which is assalam alaikum una la si ti wiun tori pe iya to ahli aljanna ina la kada lo lati ma fi kira wa ta ba se kini o ta ba dal aljanna oba yen wa tun ijokojoko ele igba kin tun o si mo pe nti won wiun ododo ni tori pe bi tin be ninu ataura ati injila nu pe wo gbolo fori kan le fun enikeni fakola ayukumul atif yastazin o ani taleni na ninu yin tin pariwo lenu ona pe awon ijo mo olohun fe wole jafaru o wa da oni hana o le mi ni mo soro nu fatakallam oni wo na ni ko se agbenu so fun gbogbo awon eyan yin qala jafaru wa ni innaka malikun la yaslu indaka kasratul kalami wala zulm wa ana uibu an ajiba an ashabi oni mo iwo oba wo oba yi iyan o gboro ma rojoju waju re enikeni o si gboro fabosi soro ni waju re gbogbo eyin o ba soro waju re ododo lo gboro so o ani to mo gbèrò láti máa fèsì fún gbogbo àwọn mùsùlùmí èmi ní fèsì lórí ọ̀rọ̀ wọn. Ó ní àwọn méjì tí wọ́n wá láti Mecca tán jẹ́ kéfèrí Mecca yìí. Mo fẹ́ kẹ́nìkan nínú wọn náà máa fèsì on behalf of gbogbo wọn. Rọ́bà ni Fakọ́lá Amúrù lè Jaafar. Amúrù tó jẹ́ ìkànnà àwọn àmbásádọ̀ kéfèrí Mecca ó wá sọ fún Jaafar pé takalam sọ̀rọ̀ ẹnu ẹ. Jaafar wá ń sọ fún ọba Najashi ó ní Salihu Abidun Nanu Arab. Bá ń kábíyèsí Ọlọ́run járí yín pẹ́ o. Ẹ bá ń béèrè lọ ẹ bá wa béèrè lọ́wọ́ àwọn wọ̀nyí tí wọ́n wá láti Mecca yìí pé ṣé ẹrú la jẹ́ àbí olómìnira. Tó bá jẹ́ pé ẹrú la jẹ́ nílùú Mecca tá a ti wá ẹni kí wọ́n máa kó wa lọ. Kán lọ dá wa padà fáwọn olówó wa. Ṣùgbọ́n tá a pé kò sí ẹrú nínú wa ẹbí wọn léèrè. Àní Amúrù ọmọ Amúrù wa dáhùn ó ní àárárùn kiram olómìnira ni kódà ẹni àpọ́nlé ni ẹ kì í ṣerú only point number one ṣe é gbọ́ o. Àárọ̀kìnà dáàmọ̀n bìgẹ́rẹ̀ akin fayokita sumina Mecca tá a ti wá ìjà pààyàn lọ́hùn-ún ká tó kúrò tó fi wá jẹ́ wípé àtọ́sí pé kẹ́ ẹ kó wa padà bóyá kán lọ pa wá. Ó tún dáhùn ó ní láàkọ́tọ̀rọ̀. Pààyàn kábíyèsí ṣe ń gbọ́ odi méjì. Fàálì akadìnà àmúwàlà nẹ́ẹ̀sì bìgẹ́rẹ̀ akin fàálì ìnà kọ̀dọ̀ wà ǹjẹ́ àlú jìbìtì tá a ṣe gbájú ẹ̀ Mecca ká tó kúrò ṣẹ́nikẹ́ni inú wa ṣe gbájú ẹ̀ ṣógbó owó olówó lọ́nà àìtọ́ tó fi wá jẹ́ pé tó adùngbèsè ẹgbọ̀lọ̀ dá wa padà sí Mecca. Ó tún dáhùn ní fàálà kẹrọt gbowó olówó lọ́ba bá lanu kalẹ̀ so fama tẹtulubu na minimum ẹniwọn kì í ṣerú ẹniwọn pààyàn ẹniwọn jẹgbèsè kí lẹ wá ń fẹ lọdọ wọn. Kọlà ni delegate àwọn kẹfìrí Mecca wá dáhùn ní kunanan wahum ala amurin wahidin ala dini aba ina àtàwa àtàwọn gbogbo wa jọ ń sẹ̀sìn kan náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹ̀sìn àwọn bàbá wa nta bá lọ́wọ́ àwọn bàbá wa ni gbogbo wa jọ ń ṣe. Fàtàrà kù dáàlíkà wọ̀tábàwù géèràwù lẹ́ẹ̀kan náà náà bá fi ẹ̀sìn àwọn bàbá wa lẹ̀ náà wá lọ ń ṣe ẹ̀sìn míì. Ọba yìí wá ní máa dá lẹ́dí kúntùm àléyì wọ́mọ lẹ́dí tàbátùmù ni ọba yìí wá kọjú sí àwọn mùsùlùmí. Kí ni n tí ẹ̀yìn tún ń tẹ̀lé nísìn àti pé ẹ̀sìn wo lẹ̀ ń sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni Jaafar bá dáhùn. O ní amọ̀lẹ́dí kùnà àléyìí fọ̀tàràkìnà wàwádìínú ṣèitọ́n. Èyí tá à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ti wí lóòótọ́ ni àjọ ń ṣe ìbọ̀rìṣà ni ẹ̀sìn sátánì a sì ti filẹ̀. Kùnà nàkfurubilá wa náà abudul ìjàrà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àásín lọ́hùn òkúta là ń sìn. Wà á mọ̀lẹ́dí tá àwọn nà ilé ìfàdínú láyé al islam. Àmọ́ ní ni a rí wípé kò dáa ká máa ṣe léyìn ni àwa padà síbi ẹ̀sìn ọlọ́run àjùwọ́jú sẹ́lẹ̀ fọlọ́hun. Jáà nàbí ìmínà láyé rọ̀súlù wa kìtàb léni òjíṣẹ́ ọlọ́run kan ti dé sáàrin wa ó sì tún mú ìwé ọlọ́run ó fi ń jíṣẹ́ fún wa. Mislu kìtàb ibn Maryam irú ìwé tó mú wa irú ìwé tọ́lọ́hun irú ìwé tí ọmọ Maria mú wa fẹ̀yìn náà ìwé tó sì ń mú wa ni ó papọ̀ mọ́ ti ọmọ Maria. Fakọ́lá takalam tabi amúrin adim fa'ala rislik ọba yìí ni ibi ó bọ́rọ̀ dé hun. O ti sọ̀rọ̀ ńlá o tó o bá mọ̀ pé o sọ̀rọ̀ o ti sọ̀rọ̀ o. Òun sọ pé ìwé tí ànábì òjíṣẹ́ tó ń kà fún yín ó papọ̀ mọ́tọ́ mọ́ Maria dúró bó ti dúró o lọ. Ọba yìí wá ránṣẹ́ bidọ́rì bìnàkùs pé kí wọ́n lọ lu aago òlú. Aago tí wọ́n máa ń lù níwájú tẹ́ḿpìlì oníkan lọ lù. Bọ́n tó bá ti lu aago yẹn gbogbo ìlú máa darí wá sí palace. Fàtàmà ilé yìí kú lukì sí ìsìnwárọ̀ gbogbo àwọn bíṣọ́ọ̀bù gbogbo àwọn pétráàkì àwọn nǹkan gbogbo wọn bá darí dé sí ààfin ọba yìí. Fakọ́lẹ̀ láhùn ọba yìí wá bí wọ́n léèrè ǹṣídìkùnmù láọ̀lẹ́dẹ̀ ànzàlà ìjìlá àlà ìṣà mo bẹ̀yìn pẹ̀lú ọba tó sọ gospel kalẹ̀ fún jésù mo fowókọ ọba náà bẹ̀yìn. Àlùtẹ̀jìdú nàbẹ́yìn ìṣà wà bẹ́yìn kìyàmù nàbẹ́yìn. Ǹjẹ́ ànábì kan, ǹjẹ́ òjíṣẹ́ kan máa wá sáyé lẹ́yìn tí Jésù ti lọ ṣáájú kí ayé tó parẹ́? Ǹjẹ́ ẹ rí àkọọ́lẹ̀ pé òjíṣẹ́ kan ó tún wá? Kọlù aláhùnmọ̀ náà. Gbogbo àwọn bíṣọ́ọ̀bù yìí, àwọn nǹkan kan náà bá dá wọn ní àwọn fọlọ́wọn ọba búra lódodo ni. Òjíṣẹ́ kan ń bọ̀ lẹ́yìn Jésù kálíkì yámọ̀ tó tó. Kọlà bá ṣára náà bí ìsà. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Kódà Jésù sọ̀rọ̀ rẹ̀ fún àwọn wípé ń bọ̀ wá. Ó sì sọ fún wa pé mẹ́ni àmọ̀nàbí fakọ̀d àmọ̀nàbí. Ẹnikẹ́ni tó bá gba òjíṣẹ́ náà gbọ́, ó ti gba èmi náà gbọ́. Wọ́n mọ̀ ń káfara bí fakọ̀d káfara bí. Ẹni tí ò bá sì gba òjíṣẹ́ náà gbọ́, kò gba èmi Jésù náà gbọ́ nù. Ní tí Jésù wí fáwọn ẹgbẹ́ ọlọ́run bá tóbi. Fakọ́lá Nàjà Ṣìlì Jáfar, ó wá padà kọjú sí Jáfar, ọmọ ẹ̀gbọ́n ànábì, ọmọ ẹ̀gbọ́n bàbá ànábì Muhammad. Ó ní máa dà yàkúrò lákùn àdà rọ́jùl. Ẹni tó pè lójíṣẹ́ ẹyin tó dé wá bá yín, kí ni ti ń sọ fún yín? Wà máa yá amúrukùn bíi, kí làwọn nǹkan tó ní kẹ́ ẹ máa ṣe? Wà máa yẹ̀ ní àkùn ánìwù, kí làwọn nǹkan tó ní kẹ́ ẹ máa ṣe mọ́? Mo fẹ́ gbọ́. Fakọ́lá ni Jáfàrù bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yékìrà ò àléyìn náà kìtàbà lọ́ọ̀yì wàyà àmúrú náà bílẹ̀ màrúfù wàyà ní àná àdìlì múkàd. Ó ní oyún tọkùnrin yìí ń wí fún wa, ó náà ni pé ó ń ka ọ̀rọ̀ ọlọ́run fún wa. Tá a gbọ́ rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nílùú wa ní Mẹ́kà, ó ń kà á fún wa. Ń sì ń sọ fún wa pé ká máa ṣiṣẹ́ eré. Ń sì ń sọ fún wa pé ká jáwọ́ níbi ìwà abú. Wàyà àmúrú náà bí Úsìnìlì Jìwáyì, ó ní ká máa fi ìwà dáadáa bá àwọn níbọ̀ wa, àwọn ará àdúgbò wa lò. Wàsílátọ̀ Rahim, ó sì ń sọ fún wa wípé ká máa kó ẹbí pọ̀, ká má jẹ́ kí okun ẹbí ó já nínú tó ń pa wá láṣẹ rẹ̀ rí. Wàbírí Yẹtíìm, ó sì ń sọ fún wa pé ká máa ṣe dáadáa sáwọn ọmọ òrukàn. Ọmọ tí ò níyà tí ò ní bàbá, àbí tó níyà tí ò ní bàbá, àbí tó ní bàbá tí ò níyà, ó ní a máa tọ́jú wọn, ká má jẹ́ kí ìyàwó jẹ wọn, ká má sì jókòó lé ẹ̀tọ́ ọmọ òrukàn. Àwọn ọ̀rọ̀ tí ń sọ fún wa rèé o. Tá a gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó dé. Wàyà àmúrú náà bí àǹtá àbúdà láà bí àǹnà àbúdà láà. Ó sì sọ pé ká má sin èrè mọ́, ká má sin òòṣà mọ́, ká má sin òkúta mọ́, pọ́lọ̀ nìkan ni ká máa sìn. Wá àdáwù láṣẹ ìkàlà o, ká má fi orogún kankan kun. Fakọ́lá ìkìrà mímọ yẹ kíra ọlákùn, mímọ yẹ kíra wàlẹ́kùn. Ọba yẹn wá ní o tó. Ọ̀rọ̀ ọlọ́run tẹ́ ẹ sọ pé ń kà fún yín o, èmi náà fẹ́ gbọ́, kà á kí n gbọ́. Fakọ́rọ̀ a súra tayilẹ̀ ànkàbúùtì wa rom. Níjà fọ́rù bá ka súra méjì kan nínú Alukur'ani. Nínú àwọn súra tán ti kà tó ti sọ̀kalẹ̀ ńjọ́ náà. Ó ka súra tó lẹ̀ ànkàbúùtì. Ó sì ka súra tá à ń ṣe tẹ̀fùsírù rẹ̀ lọ́wọ́ yìí. Súra tó rom. Ó kà. Nítorí pé súra méjèèjì yìí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn kíni o, àwọn kìrìsìtẹ́nì. Súra yẹn ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀sìn kìrìsìtẹ́nìtì. Àwọn tó sì ń bá sọ̀rọ̀ yìí, àwọn aráàlú tó ń bá sọ̀rọ̀ àwọn òwò ni àwọn kìrìsìtẹ́nì ni wọ́n. Súra tó rom ó wà lára súra tó kà ń jọ náà. Nígbà tó wá kà fàfá àdọ̀tì àìná ànàjàṣì. Bó ti ń ka súra yìí lọ, ló ń kà á lọ báyìí. Ọba yìí tó jẹ́ ọba kìrìsìtẹ́nì ó sì bú sẹ́kún. Omi sì bẹ̀rẹ̀ sí ní dà lójú rẹ̀. Pakọ́lá Sidina min Azal Adisi Tọ́yìb. Ó ní túbọ̀ ká nítorí pé bí ti ń kàún náà ni wọ́n ń túmọ̀ rẹ̀ fún ọba yìí. Ó wá ní ọ̀rọ̀ tó ń kà yìí máa dùn púpọ̀. Túbọ̀ kà mí fún wa ká gbọ́ sósìkù. Fakọ́rọ̀ àléyìn Súrat al-Kaf. Jáfàrù bá tún bọ́ sínú Súrat al-Kaf ló bá tún kà. Nítorí pé Súrat al-Kaf náà ó sọ ọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì kan tí àwọn aráàlú kan tó pasikúùtì wọn. Àwọn tá à ń pè ní Ashabul Kahf ẹlòmíì ò mọ̀ pé kìrìsìtẹ́nì ni wọ́n. Gbogbo jọjúmọ̀ rẹ lómi nǹka Súrat al-Kaf ni ó gbé kúrò ní ìsọ́jú. Alhamdulilayi ladi anzala ala abdil kitaba wa lam yaj'al lahu iwaja. Súrat al-Kaf tó ń kà àwọn Ashabul Kahf kìrìsìtẹ́nì ni wọ́n. Ọba àlú kan tó jẹ́ ọba Borisa ló fẹ́ fi tipátipá mú wọn kó nú ẹ̀sìn kìrìsìtẹ́nì. Ó fẹ́ mú ọwọ́ nú Borisa. Wọ́n wá sákú òǹlù ní kéèsì yẹn fi ṣẹlẹ̀. Ó wá kasúra yìí náà nígbà tó kasúra yìí ni arada amuru an yugdiba an-najashi ni eni to je ambassador awon keferi meka o wa fe soro to bi je wi pe oba yen ma binu si awon musulumi o ni inaw yastumuna isa wa ummu madam lohun o awon to won yi won bu Jesus Christ won bu Mary to je ya re inu we won ti won ka o wa be o ibi ti won ti bu Jesus ibi ti won ti bu Maria o wa ninu we won fakola oba yen wa oba yen ba tun joko joko ebo ma takuluna fi Isa kini ti iwe yin so nipa Jesu ati mama re fakoro alehim suratu maryam surata maryam ni jafaru ba be lo ba bo sinu suratu maryam chapter ta pe akole re ni suratu maryam lo ba bere sinu ka falamma ata ala dhikri isa wa ummi rafa najashi bakshatan min siwaki qadra ma yukadhi ala ayn fakola wallahi ma sa'ad almasih ala ma takuluna nakira nigba ti o wa ti o di wi pe won ka sura na ti won bere si ni ka oro Jesu ati oro Maria ninu sura yi oba yen wa na igi pako kan o na soke o wa ni oni mo fo Olorun oba bura oni gbogbo nti Jesu so fun wa ko yato si nti won kai ewu awon ewu ilu yi ewu bi ilu yi tiri ewu bi won ewu ha ti won ko sawon musulumi mo fi so pe awa christ awon christiani awa musulumi a ni di lati ma bara wa ja ni joto bayi ku anabi wa madina njo na anabi wa gbo sallallahu alaihi wasallam pe oba yen ti ku anabi kirun si lara lati madina oni kikaluku lo salu ala pe oba najashi ti ku eje akirun ti wa na nbi ka kirun si lara awon kan ani oba yen pada di musulumi akole wo lo wa ta lo wesi islam injo lo pe kelima ta ma wa fa da ta ma ja kan oba najashi mu evidence wa nibi ti won ko si wi pe oba najashi pe kelima o wesi islam awon afan assume wi pe n to fi ma nabi kirun si lara oni lati je wi pe o convert si islam awon christian lo sin o sare re si n be le ethiopia dola o ta awon crypto ye pe inu source lo wa awon o ni akole lodo won pe oba won di musulumi o awa la assume ko ba yen di musulumi o nijo to ba yen si ku anabi kirun si lara lati madina ki la nfa wahala si ki la nba won ja si ki christiani ma ba musulumi ja mo ki musulumi na ye ba christiani ja mo i lati jo aye ti daye ni gbogbo wa o le wa lori esin kan na to ba won olorun ni yo ni ki gbogbo aye ma esin kan soso ko won niyan subhana rabbika
2: se n gbo bo se n ja lalalala e ma yin kuro nibe ni ikanni ajisebi oyo online television and radio www.ajisebioyoradio.com ese te n gbo ikanni wa o ajisebi oyo la ri oyo ni sebi baba enikan.

ṣe ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o Ajíṣebí Ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan. Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o Ajíṣebí Ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan. Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o Ajíṣebí Ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.

0: ẹkú ojúmọ́ o. Ní gbogbo ibi kíbi tí àpẹẹrẹ kàn ní tó bá ń fẹ́ dé. Aago mẹ́wàá àbọ̀ ó kù ìṣẹ́jú kan péré láti orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ lè bá wọn pé láìfù náà lẹ́tí ń gbọ́ mi látẹ̀kan.
1: Ọ̀sẹ̀ yìí tún lọ.
0: Adéyínká yín rèé pẹ́ńbọ́ bí awo irin ọmọ ọ̀dọ̀ àgbà ajá ìlú Ọ̀yọ́ tí èpó lásán Fẹ́mi Ọ̀bárẹ́ranko máa ṣe ìrábàmì èèyàn.

gbogbo ẹni tí ó ràn ẹ̀mí àtẹ̀yìn lọ́wọ́ elédùà yóò bá ràn wọ́n lọ́wọ́ adéyìnká pẹ̀mbọ bí àwọ erin. Ìdọ́jẹ́ ń lo orin yìí tí mo tún fi wá làárọ̀ yìí náà ni wípé àwọn àgbàlagbà máa ń kọrin kan àbí kí n sọ pé orin kan ni wọ́n fi kọ.

0: orí nìkan ni a ti bẹ̀rẹ̀ ọ̀yọ́ o. A ní dèrò láíláí fa àbàdà.
1: Mọ̀ wípé olórí dé, ó dáwọ́ lé kinní kan èrè níbẹ̀.
0: Orí làbàbọ̀ àbàbọ̀ ìjálẹ̀ Adéyinka.
1: Ó sọ̀rọ̀ àwọn ayé máa gbà, ó ní orí láhán. Gbogbo ohun tó bá ti ń fi.
0: Èmi Ghana àti Ìdó lórí láhán, mo lórí láhán o. Bí mo ṣe ń sọ̀rọ̀ làwọn èèyàn máa ń gbọ́ ohùn mi. Ọ̀rọ̀ wa máa tu àwọn èèyàn nínú. A máa wo àwọn èèyàn létí. A máa tu wọ́n nínú, a máa dùn mọ́nú wọn pẹ́sẹ̀pẹ́sẹ̀. Amúnú tutù lohun mi o. Pẹ́ńbọ́ bí àwọn erin ajá lọ Ọ̀yọ́ ti gbé lásán nítorí bẹ́ẹ̀ Ọba ẹranko mọ́ra bá mi yan ni.

0: ẹ wá sọ nígbà ọ̀wé ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ̀ ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni
1: ọwọ́ mi agbárẹ́
0: bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni ó sì ti a lè ṣe gbàbí mọ́ gbàbẹ̀ gbàbẹ̀ mọ́ gbàbí ó síbi tí ò gbà wá ọmọ ọlẹ́nìkan náà la àyè ọgbà ibi gbogbo náà lọ́gbà.

0: Ọyìn ẹgbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀ ká tó fi wàásù amẹ́rùjà sìyẹn sí ká sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run nínú oṣù tá a wà yìí adìpẹ̀lẹ̀ ẹ̀sán adìpẹ̀lẹ̀ ẹ̀sán adìpẹ̀lẹ̀ ẹ̀sán oṣù yìí ẹsẹ̀ yìí ẹsẹ̀ tá a wà yìí gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí ká má tún padà lọ bá a mọ́ ohun tá a wẹ̀ bá lọ tán gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí bá àwẹ̀ bá tún lọ tán ká tún tẹ pámọ́ ká tẹ pẹlẹmọ náà ní ṣíṣe náà ni o
1: pálógun kò sí ní tí o lè fi tọrẹ àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: Mo tún sọ̀rọ̀ mo tún mọ ọ̀rọ̀ jáde nínú bíbélì. Nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àwọn ọmọ lẹ́yìn Jésù Kristo Olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lónìí. Ọyìn mo wà ní orí ìdùbò láìsàn ẹ tọ́jú mi ẹ wò mí sàn ẹ tún wá kí mi nílé ìwòsàn. Mo wà lọ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ fún mi lóúnjẹ. Mo wà níta nínú òtútù ẹ̀yin mú mi wọnú ilé yín ẹ sì daṣọ bò mí. Ayẹ gba pọ̀ tún Olúwa lọ ẹ máa lọ sí paradísì ẹ máa lọ àlòjọ náà. Àwọn tá ń lọ́gbọ́n tó ń lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọ tá a ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ. Ó ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọlàkejì yín èmi náà lẹ ṣe fún ọ. Gbogbo oore tá a bá ṣe Ọlọ́run náà là ń ṣe é fún ọ. Ọlọ́run náà là ṣe fún ọ. Ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí ọ̀wá dá ẹ̀sán wá padà fún wa. Yóò san ara lẹ̀ sàn dáadáa. Ẹnu mi ti ń jẹ́ kásà máa ṣe dáadáa o. Ẹ jẹ́ máa ṣe dáadáa lóòrèkóòrè. Ọyìn ẹ má jà ya òrójú ìyá sọmọ lóore o. Ká a bá sì sóore fún èèyàn dúdú ó lè jẹ́ èèyàn pupa Ọlọ́run lò tí ó dá padà. Ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àbẹ̀dùn stéètì àmà àkọ́mọ́ra.
2: Ìbàdàn ọdún pa.
0: Ó sì ń tàbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. Sáyìn Jésù Kristì Olúwa wa ó tún wá ń sọ fáwọn tán wà lápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn tá a kọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú párádísì lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn tá a pò sí ó dàbí ewúrẹ́. Ṣé mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn?
1: Ọyìn
0: ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀lera wọn lẹ́yìn. Ó wọ́n sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀yin ò fún mi lómi mú. Mo wà nínú òtútù níta nílólórí. Mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbúlà yìí. Bí àwa náà ṣe máa ń wà ní ààyè. Dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Cancer mọ́ ẹnìkan. Jẹjẹrẹ mọ́ ẹnìkan. Wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè ìlú òkèrè lọ tọ́jú. Owó tí a sì fi lè tọ́jú irú ẹni báyìí. Kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé. Tí ó tún ṣẹ́ a ṣẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ọrú wọn. Ó ṣe wá wà lọ́dọ̀ àwọn tó àwọ̀ mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. A ní kò sí nǹkan kan mi ò jẹ. Jésù Kristì Olúwa wa ń bá yín sọ̀rọ̀. Àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà táwọn èèyàn wa tá à yí lọ bẹ̀ wò táwọn tá a wà tá a ní tá a ní lórúkọ rẹ̀ tá a ní. Kí ni wọ́n ń pè ná? Fírídọ̀mù. Àyìn tá a ní fírídọ̀mù. Tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù.
1: Máṣe mi rè láyé.
0: Tá a ní àǹfààní. Tá a sì lọ bẹ̀ yàn wò. Tá a wò sí láhàámọ́. Ọlọ́run ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. Àyìn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: Ọba orí ìpalára tó fi ṣe jogbo.
0: Báyà ni mo wà nínú àtìmọ́lé ní kugu. Ẹyin ò sì bẹ̀ mí wò. Kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: Wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: Ebi ń pa mí ẹ̀ fún mi lóúnjẹ ò gbẹ́ngbẹ́ mí ẹ̀ fún mi lómi ò. Bó ń ṣàìsàn ẹyin ẹ̀ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. Kódà ẹ̀ tọ́jú mi.

0: Ọlọ́run wá ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àtẹ̀ èyí tí ń bọ̀ ní pàwà lórí ìdòbólẹ̀ àìsàn ẹ̀sà ní ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyìn ká tó ti dé aláwọ̀ ìjánu. Ẹjọ́ ọ̀rọ̀ ńlọrùn púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé. Òkè lókè ni kí wọ́n máa wà. Bẹ́ẹ̀ ṣe sọ́dọ̀ tiwa làwa náà ń ṣe é síbò mi. Ọlọ́run ó ń sàn ní ogun. Àyìn bẹ́ẹ̀ ṣe ń bù fáwa bí òkun. Làwa náà tó ń fáwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín. Kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹlẹ́mọ̀ bù fáwa náà bí ọ̀sà. Tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní. Lọ́ra wa náà, àwa náà yí pàká mọ̀. Bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run ni tá a ti ṣẹ̀ṣẹ̀ hàn lọ́wọ́ ni tá fi ń fún wa lówó. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì. Bórí kan bá sun wọn, àárọ̀ gba ni.
1: Orí kan tó sun wọn tó rán gba.
0: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn odi.
1: Ìtàlẹ̀ bí agbada.
0: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Londo State, Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
1: Kúdò kátọ̀rọ̀.
0: Ọmọọba Ládìgbò Olùmú Ìdínì, Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ àtibá Unity Forum bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ Kẹ̀lẹ́mọdé ọmọ àti. Aṣírò Amadu Adeniyi Afa Glo Zani Ekele Multipurpose Venture nílùú Pàpó.
1: Ó máa fọlá pé ìtàn kò ní rí alá.
0: Afọlábínú Rodin ni Alaro láti orílẹ̀-èdè Libya.
1: Kò ní.
0: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Aṣírò ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Àárò mi sálẹ̀ gbẹlẹ̀gbẹ.

0: àwa láò jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ta ó pọ̀ tó àwa lájẹ̀rí wọn o. A dúpẹ́ adúpẹ́ gbogbo ẹ̀yà láti lẹ́yìn wọn. Bàbá bá àṣírò ọmọ adẹ́niran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ aláàánú. Bàbá mi ṣàmínú ọmọ adẹ́kọ̀jò lamẹ́ríkà $1,000. Adéyinka lamẹ́ríkà ṣàmínú ọmọ adẹ́kọ̀jò. Àwọn èèyàn ọmọ wọn lè rú òjòkó agbẹ́dúdú orí òkè lù. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè rú àgbè ní dájọ́ wọn. Bami lọmọ Mùsùlùmí olómù àparan ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tó ń bàbá lọmọ ewúrẹ́ gúdúgbẹ́ tó sọnù ló mú. Sẹ́ni ẹ̀mú mú lọ mi bàbá tanísẹ̀gbẹ́ gbéwúrẹ́ àgùtàn bọ̀lọ̀jọ̀ tó tún sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mi ò bàbá tanísẹ̀gbẹ́ gbẹ́rangbẹ́ran akọ́kọ́ gàgàrà tó sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mi bàbá tanísẹ̀gbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ. Bàbá lọmọ Ojúra bẹ̀sà Èké òṣojú. Bàbá mi tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́ àwọn èèyàn nígbà tákà sí wọ ọkọ̀ kí lè lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ Ojúra bẹ̀sà Èké òṣojú onílùkan ìlú kan ọmọ onílùkan ìlú kan tí ń dún gbomúgbodò mú lójúde ọba. Bàbá dáadáa nù lamẹ́ríkà. Fáyín ṣàmínú ọmọ adẹ́pọ̀jù Ebúdọ́lá. Láti bá mi fàtà ìbánilé Olúṣọlá. Lamẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹkẹ̀rẹ̀ mọ́jẹ́ ọmọ àti. Àwọn aláàánú wa nù. Láyé níbi ìjá tí ń tó kólówó kó kí wọ̀ fó fọgbà lẹ̀. Láti kò lè bá àdìjà kó lè bá dákan. Ẹyin òjò pàṣẹkẹ̀rẹ̀ mọ́jẹ́ ọmọ àti. Àwọn alágbèǹgbà àdó ọ̀ràn ṣẹ́ńkùlẹ́ lẹ́ńkùlé. Tẹ́lẹ́ńkùlé ò gbọ́dọ̀ jẹ́ tí ò gbọ́dọ̀ tú dànù.

0: lókè lókè lẹ́mọ wa orókè lókè náà lọ́wọ́ àfúnni ń gbé òkè téńté lẹ́mọ wa ẹ̀mí jábọ́ láíláí ẹ̀mí já wálẹ̀ ẹ̀ní rúgbọn àtìmọ́ ọ̀ràn ọlọ́run ò ní jẹ́ ti yín adéyínká ọlásùkàn mi ló kọ mi pàpín bàálẹ̀ fi ẹ̀sùn àlè wireless communication tó ti di ọmọ mi dáadáa ìmọ̀ ń ta dátà ọlánìkẹ́ gravy designer rotí image abdulrahman abdulbasir ti grow and gravy designer náà best icon furniture àwọn èèyàn ti a nù plenty fashion home lókè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí àwọn aránsọ wọn agbẹ́sọ fúnni adáàbí ṣe ìpáwọn èèbó náà gbẹ ọ̀rọ̀ mi ò yẹ yín gbogbo àwọn aṣọ tá a máa ń wọ àwọn aná máa ń bá wa rán ṣáró tẹ̀bá fẹ́ pé plenty fashion home lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣáró 8076003202 plenty fashion home lókè òrò tí lọ́yọ̀ aláàfin wa ń bí ẹ̀rí àwọn táwa náà tá máa kó rọra tá máa kó lọ sókè àwọn èèyàn táwa náà máa kó lọ sókè báwa náà bá ti ń lọ sókè láti máa fa àwọn tán wà láyìíká àti àyídà àti àwọn náà sókè ọ̀rọ̀ mi ò yẹ yín mò ń bọ̀ ọ̀nà ẹ jẹ́ ká tún gba ọ̀nà bí iná ẹ jẹ́ gbà báyìí ká tún gba ọ̀nà bí.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
0: Alhaji Commander, ẹ bọ́ síbí ọ̀rọ̀ náà kàn yín, aya ẹja tún rojọ́ díẹ̀ sí.

0: ayati.
1: Hello, hello.
0: Wa ayati thumma al-hurufi ta'azzamat. سألتك بالقرآن والكتب كلها بأسمائك العليا بآيات فصلت دعوتك يا رباه حقا وإنني توصلت بلا آيات جمعا بما حوت بسر حروف أودعت في عصيمتي علت بنور الاسم والروح قد علت علت بنور الاسم والروح قد علت يا الدنيا تقول بملي فيها حصاري من قديري وفاتك شيو بخاري جزاك الله خير الجزاء ولا أراك من الأولاد مكروها يا رب طول له عمرا وعافية وأحفظه من كل شر الإنس والجان
2: الحمد لله رب العالمين
3: الرحمن الرحيم
2: ملك يوم الدين
3: اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم بعد شيء وفي علوم Ati Musa. Esa salat man nabi ati ati. Efo po imi olom dere lara wudu mteba je. Ati je. Opu kakia wang balaba. Baba wa. Lanate.
2: Amen.
3: Ìlú méjì náà ni bí n bá ń lọ bẹ̀rẹ̀ mi adìra wọn dání.
2: Ìbàdàn yìí àdìgbò èmi dìra dání.
3: Ntọ́ ọba ewu adọ́dọ̀ mi, ntọ́ lọ́n bá ní ọ̀pàdé, òdìjọ́ àlìkìámà. Àmọ́ gbogbo òrí òkú à,
2: ká máa lọ wa ní.
3: Irú àbábá wa lánàṣẹ, àwọn àbá wa gáàsì. Eri si báyìí ẹ̀yìn jàǹkà tọ́lọ̀ ń gbé lúbàdà yìí. Ọ̀dọ́ ń bẹ́ mú àwọn tọ́lọ̀ ń gbé ìjàlè lọ́wọ́ mbàdà nínú àwọn àtúfà.
2: Àwọn ni lọ́ọ̀tù ló sì mí.
3: Nǹkan wò mọ́ ní wọ́n àti wo ni àfa sàdálà tó ní àbá sí.
0: Ẹ bá wọn àfa ni.
3: Ọkàn fẹ́ẹ́ fi pẹ́tọ̀ bọ̀dá mi nílé. Ẹ tó bẹ́ kẹ́ ẹ mọ̀ ní wọ́n àti
4: kan.
3: Wọ́n àti wo ni yóò ṣe lọ́dọ̀ ọdún wọ̀nyí. Ẹ ti ń wo. Ẹ ń wo pé wọ́n àti wo ni yóò ṣe lọ́dọ̀ ọdún wọ̀nyí.
0: Àmọ́ kò sí bí jọ ti tó bí jòkó ti tó
4: èyí ó sì wá sí.
0: Kọ́dà bọ́ sọ àyàká.
4: Bàbá wa lánàá
0: sẹ̀.
3: Gbogbo ń tọ́lọ́hun sí fún yẹn ọlọ́run ní jọba jẹ.
0: Amínà.
3: Èdèrí ọmọ àtẹnubí àtara bí.
0: Irú wa báyìí.
3: Taàrọ̀ máa yín ọlọ́run ní fi kàkà sí wa.
0: Amínà.
3: Ọwọ́ ní fi kàkà sẹ́yìn náà.
0: Ami.
3: Mo fún ọkọ yín kí gbogbo àgbàlagbà tí ń bẹ́ ń jòkó ni. Àwọn bàbá wa kan ń wò yìí. Àwọn náà ti ń wò mí. Mo kì í púpọ̀. Ọlọ́run tó iṣẹ́ ń sí ọlọ́run tó ń bẹ lára yín tí irun dúdú sì di funfun. Mo fi yíwò náà bí ọlọ́run. Ọlọ́run ní jẹ ẹ̀rá rí.
0: Amínà.
3: Ọlá àfa mi wájú ọlọ́run.
0: Ami.
3: Ẹ̀yin ìyáwó obìnrin. Mo kì í púpọ̀. Ẹ̀yin ọ̀dọ́. Tá a jọ jẹ́ bákan náà. Mo kì í púpọ̀. Mo kì í púpọ̀.
0: Èyàn ò ní wà púpọ̀ láwọn ọjọ́ tiẹ̀. Àwọn àti ìwànú
3: bẹ́yẹ̀ bá kí ọ̀yá ni.
0: Ṣúà.
3: Ó dùn mọ́ wọn mọ́ rírọ̀.

0: ìtàkùrọ̀ ìtà bọ́ba ní káàdì àádì àwọn aláwo àwọn tí wọ́n máa tara àwọn jẹ tí wọ́n láláwo làwọn ni àwọn tí fi ọjà ọmọ àti wọn fi kọrùn wọn máa pè ṣáàkì wọn adẹrùgbé ní ẹbí bámbà irú wa igbó àwọn ni wọn gbé bá ìta ìfọgbọrọ gbọgbọ àsékéwu ni wọn gé káàdẹlẹ àádì.
1: Dọ́dọ̀lá àwádì fọlá wàlá ìmátàràkù.
0: Ẹyin ìbàdàn ẹgbọ́n gan ni.
1: Sọ́ọ́lá ná.
0: Ó ní ìtumọ̀.
1: Wàfihàn ilá ná.
0: Ó ní ìtumọ̀.
1: Wàtàlíkì ná. Wàtàhàjì ná. Wàlámùnà.

0: ẹ ti parí ẹ
1: o sókè bẹ́ẹ̀ ni
0: àjùbà yín mọ́
1: a ti parí yìí.
0: Tádàlá àádì.
1: Àjẹ́sí ń bẹ níyìn àjùbà yín mọ́.
0: Tádàlá àádì.
1: Ọlọ́run ni ibà.
0: Fàlá wà lọ ìmà tára kù.
1: Ọdáyégi lọ́wọ́ máa jẹ́ rí ọgbáyé làwọn sọ lọ́wọ́. Ẹ̀yin wo ló pele lọ́wọ́ rí àwọn àwo ní.
0: Táwọlá.
1: Ń bọ̀. Ẹ̀yàn mẹ́ta náà ló pele lọ́wọ́.
0: Bàbá tó tó kó ìjẹ́ kan náà.
1: Méjì.
0: Wo ni.

0: jẹ mo ti ṣàfihàn ojú mu nzo nzo
1: yóò sì fẹ́ wàrà dàlọ́ hafidana
0: ìdàgbé
1: na
0: àwọn alùpùpù yìí kàti nbẹ nbàdà kàdé rí mo kí wọn yá yá
1: ọlọ
0: kìjáde rí mo kí wọn yá yá rìfẹ́ rí mo kí wọn gbádágbádá lẹ́tì bẹ́ńdì mo kí wọn yá yá.

0: di àná.
1: Ìyá ṣáàzì ní ìlú
0: ọ̀dà
1: sí ìrìn fàáyì.
2: Ẹni tí ń bá ń sọ̀rọ̀ lọ́wọ́,
3: bẹ́yẹ̀ bá ń bí lẹ́gbọ̀ gbọ́dọ̀ bí ha,
2: bọ́ bá fi hàn yín kan sí. Kọ́dàbọ̀ ọ̀fẹ́ náà ìwọ́nà máa
3: gbẹ́gbẹ́.
2: Ọba lọ sọ́lọ́rọ̀ fún ìyẹn
3: ọ̀gbọ́n tí.
2: Àmọ́ ń gbọ́dọ̀ lọ.
1: Allah!
2: Allah!
3: Bọ́lọ̀ ìtọ́lọ̀hún pẹ̀ ń tí máa sọ̀rọ̀ nù.
0: Ẹyin tẹ́ bá mọ́wọ́ yín padà láàrin aago
1: mo kì í.
0: Àfáàwá ní agbárí ìdòmà.
2: Mo fi àfáàwá agbárí ìdòmà dín yín o.
1: Àfáàwá pírọ̀tíráàkì.
2: Nígbà tá à ń gé àwọn àtàjọ kéwùn. Òun kéjì ẹ̀mí náà ń kéte mi. Njọ́ náà lọ́wọ́
1: àwọn àmàkù bá ti rí ni.
2: Àbùràzákì ló ti kíní bàbá àbùràzákì kọ́rùn lọ́kọ̀ọ̀kan.
3: Ọlọ́run wo lálù kúrá ní
2: kò ní tẹ́.
1: Amínà.
2: Kò wọ́pọ̀ nínú àfà tó lè ṣe tó ṣe mú ṣe. Sọ ti ń kéwù lèmi náà ń kéte mi.
3: Kọ́ wá dìde wá kí mi láti dẹ̀hùn.
2: Ọlọ́run tọ́ wá ní ojú ṣe bẹ́ẹ̀. Ojoojú ń bàbá wa bá ìgbà ìjọ mọ̀nù. Ọlọ́run wọlé akẹ́bàrí bàbá àgbárí ìdòmà. Gbogbo bí ọba lọ láyé. Ọlọ́run ò ní tẹ́ ní
1: àbùkù
0: kìyọ.
2: Ọ̀rọ̀ wa ọ̀pọ̀ nìbàdàn ẹ rí pé mo ní wàásí wàásí mo wá ọmọ ìyá àti àbúrò mi wá ni. Ibì kan làwà tá a ti ṣe wàásí lọ́rin púpọ̀ wá di gbàbí twelve mo lọ́ yẹ jálọ̀ à ń lọ lọ́rin ló téèyàn bá wòde sàtẹ́lá àṣẹlọ bóyá làá rí léwọ̀ ìlọrin mọ̀ lọ sọ́kọ̀ wọn.
0: Gẹ̀gẹ̀ wọn gbá léga
2: ni wọ́n pè lọ ìmọ̀ lọ́rin lókè ìbàdàn sí ọlọ́run. Ẹ lápẹ́ pàfọ́ àṣàkájà rẹ̀ nígbà pé òun ló kù tẹ́ẹ́ pé pàfọ́ àṣàká. Wà láì jẹ́ bá pè mí jáde jẹ́. Pàfọ́ àṣàká ni ẹ ti. Ọmọ ìyá wa ló pè lọ́rin ló pè nígbàdàn sí ọlọ́run. Ìlọrin a ti fẹ́ràn ara wa. A lè má fẹ́ràn ara wa ni.
0: Àmọ́ lẹ́yìn òbí báyìí.
2: A fẹ́ràn ara wa. Wọ́n lé ẹnìkan. Wọ́n lé ẹnìkan. Mo á dé kò ẹ mọ̀ gbàmí wọn ọmọdé gbàdùn. Mo n àmọ́ngò tí wá sáré wá gbígbàgbọ́ olè
3: ṣé wọ́n fọdọ́
2: gbóyún lè yín.
3: Ó ní
2: kò sódò ń rí àwọn o.
3: Alákọ̀ ẹ̀rù kan mo nílò ọlẹ́kejì.
2: Bàbá ti ọlẹ́kejì tó ń lọ ọ̀ha ìdí ìdó wọn ó ti dìsọ̀ ní àbẹ̀ àá. Gbogbo ẹni bá ti bọ́ tó bá ti
0: kí lẹ̀ ń ṣe.
2: Màá dá ọlọ́run má bẹ̀ wá bẹ̀rẹ̀ dá ẹ̀bùn mi bí ẹ. Má bẹ̀ wọ́n o. Ẹ bá ti ní kí lẹ̀ ń ṣe wọn náà má dá ọlọ́run pẹ̀lú wa gbọ́gbẹ́. Mọ̀ ń hà sí ẹni. Ntàfẹ́ lò nánú ni. Àmọ́ tó bá tilé sóhun pẹ̀lú pé
3: ẹlẹ́kùn mọ́ bínú
2: kò ní jẹ́. Orúkẹ́ bẹ́ẹ̀ bá ń kún nǹkan nú ẹ̀.
0: Ìtí wọ́n bí ń kún ní máa ṣe
2: po. Àmọ́ tó bá jẹ títí di odó òun ṣe gbì sí. Ọwọ́ nu. Òun
0: kì ní.
2: Ọwọ́ ní bàbá lára ọ̀gbọ́n máa wọ̀ ni.
3: Nígbà wá pẹ́
2: àráyì.
3: Wà dáyì.
2: Ọlọ́run ṣe kẹfẹ́ yẹn àbá o.
3: Mo ní kí ló dé.
2: Bàbá lọ dúró gbogbo ara àlejò ní wọn pé òun fi kún wọlé wá ní.
0: Lẹ́yìn àfáàbà sírù
2: kó máa san iye tó ń san. Ọmọ ọlọ́pàá parí. Kòjù bá rùn lọ.
0: Ọ̀dọ́ wa lọ́wọ́ wà.
1: Ẹyí
0: ìbàdàn. Ẹni àlọ́.
1: Àlọ́.
2: Bẹ́ẹ̀ ti lè pè mọ́nu.
1: Àlọ́.
2: Ẹ pin ẹlẹ́kẹta kú ó sì máa gbọ́dọ̀ ju títì.
1: Àlọ́ akọ́wárù.
2: Ọlọ́lọ́. Ọwá tún wà kàkàkì.
0: Kí ló tún wà kí? Ọ ń bẹ nítorí ká ṣe Ahmed Tijani rọ́dí
1: Abdullahi. Rọ́dí Abdullahi Tala Anihu.
2: Ọlẹ́rù ń bà ó.
0: Kí ni ń bọ̀ ọlẹ́rù?
2: Àwọn ẹ̀rù ń lọ wà lójú ọ̀nà wọn.
0: Ọ ń bẹ nítorí ká ṣe Abdullahi Tala Anihu.
2: Ọláyà ń pa ó.
0: Kí ni ń pọ̀ ọláyà?
2: Àwọn tí ń
0: pa ni láyà
2: tẹ́ lọ wà lójú ọ̀nà ẹ̀. Ọmọ ọlọ́run pè. Ọmọ abẹ. Ọmọ abẹ. Ọmọ abẹ.

0: ọmọ ọsà
1: o tún wọlé nùbọ wọlókù tó ń dé nùbọ ara rẹ afáwà sàdálà mo kí afá sàdálà púpọ̀ ọlọ́run tó ní kó jọba yìí
2: ọba tó lọ́dún tó ń bọ̀ tó pè mí
0: ṣá allah
1: tí n bá ti bẹ lórí yìí pẹ ní tó dáhùn ọlá àwọn àgbàdàn yìí
2: mo ní ọlá owó
1: wàhálà wọ́n sì ń lọ dìtàn ọlọ́run tí ojú wọn máa lọ ìwọ ọlọ́run dáwà tó ní ká máa lọ rí owó lèmi tí wọ́n bí ti ń lọ ńlọ lọ́rin bẹ́lẹ̀ yìí bá ń rúwó bọ̀ láti ẹ̀kọ́
2: alájì
1: afá
2: ẹgbà mi
1: ọjà mi wà lórí ṣíṣì kò tí ì dé for the past 3 months àwọn àfáà nítọ̀ àdúrà náà lọ́kàn lódò owó lọ́rin
2: ọlá mo wọ́n lọ rí ọlá nílé wọ́n ti dé bẹ̀rù èmi ń lọ ọ̀yọ́
1: ọmọ ọ̀yọ́
2: o lè mọ ní ìṣe kẹkẹ lọ́wọ́
1: àmọ́ yóò ní fìlà bí ti ajé
2: yóò sì ní ẹ̀ sí yóò sì lọ́sọ̀kòtò kan tí ò ní délẹ̀ kò sì ní lókè
1: yóò sì wálẹ̀ kẹsì pàkan sọ̀rọ̀ ọwọ́ pẹ̀lú àwọn ọjọ́ yóò dìbò wọn rí
2: òun ló sì wọ́ pàkan
1: bẹ́ẹ̀ bá wá ní
2: ẹ̀bá pẹ̀lú pé bọ́dá àmúdá àjíjẹ bí ọ̀yọ́ lọ àdá
1: alọ́ yóò ṣe bí bá bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan ẹ̀rí
2: òun dúró mẹ́wọ́ ìwọ wàhálà ń gbọ́dà wàhálà ń lọ ńlọ ó dé express ní ìyọ́fẹ́ sàárẹ̀
1: wọ́n tọ́jú ẹ̀ wọ́n
2: ní
1: ìkọ́
2: ní ìkọ́ wọ́n tọ́jú ẹ̀ ó dé gbìrìgbìrì ń kọjá tóge
1: ọlọ́dà bí fóun tí ń gbádùn díẹ̀ wọn
2: àtọ́gbádùn
1: àtọ́gbádùn
2: ó ní dúró ní wọ́n ti lọ
1: ó dé tó gé ti èkó ọkọ̀ já sí èkó tán ọ dá àárín èkó náà tán pè láíláì wàhálà dá sí òkú
2: bọ́ọ̀wọ́ mọ́tò lọ́hùn ìjẹ̀gbọ̀n bọ́ọ̀ sọ̀ fún mọ́tò ìjẹ̀gbọ̀n bóòrò jẹ́jẹ́ báyìí ìjẹ̀gbọ̀n bóòrò èkó mọ́tò ìjẹ̀gbọ̀n bóòrò kẹ̀kẹ́ lásán lẹ́kọ̀ọ́ ìjẹ̀gbọ̀n bọ́ọ̀bá tètè ẹrù lẹ́kọ̀ọ́ ìjẹ̀gbọ̀n bọ́ọ̀bá wẹ̀rẹ̀ tí mú bó lásán
0: ìjẹ̀gbọ̀n
2: ọ̀fìn ní ẹ̀jú ọ̀ní o ìjẹ̀gbọ̀n.
1: àṣẹ lọ́hùn lọ́dọ̀ wàhálà òkú sí amẹ́gbúrú bá a ti ń bọ̀ ní ìdẹ̀lẹ̀kẹ́ gbámọ́ sọ amẹ́
2: jọ́jọ́ tún náà kílò ní
1: àbúrò èkó ní ìlú wàhálà kẹrọ òkú sọ òun ni ó kí wú ẹ̀yìn àbá ìtakúrè ọlọ́run ní ká má jọra wa kí ni òní ìjà máa wúra pé àjọra wa bá a ti wà ní ìwà ní
0: àjọra wa
2: àwọn ànábì ọrọ mu
1: àwọn náà jọra wa
2: àwọn ànábì ọrọ mu
1: wọn jọra wa
0: ọlọ
2: àwọn olówó
1: wọn jọra wa
2: àwọn kaná tí wọn sójú ọ̀nà ọlọ
1: ẹ baba wa lánàá sẹ
2: àwọn kaná tí wọn sójú ọ̀nà ọlọ
1: àwọn kaná tí wọn sójú ọ̀nà èsì bá a ti wá lọ ayé nù.
2: Ọlọ́run wa ni ẹ má dàbí àwọn kan o ẹ̀yin ìyáwó obìnrin ọlọ́run ni ẹ má dàbí àwọn kan ìtọ́pà mi lẹ́rù láyé lára ẹ̀dá
1: òun ni kádàrá ẹ̀yin ìbàdàn
2: ọ
1: kádàrá
2: ọyẹ kí ẹ bá sùn bàbá jí
1: tó kí òun fọlọ́
2: ọyẹ kó tù kó wá kó ọlọ́run o kó sunkún kí ni ọ̀pá lẹ́kùnrin
1: bò ní mú tiẹ̀ wá parí ẹ̀ sí
0: ọlọ́
2: boni mo pari ẹ si ọbaṣanjọ lu ọdún mẹjọ àti bọtọ ọbaṣanjọ ò sì da
0: lọ
2: ẹ dákun ẹwùjọ títí mọ ṣe
1: ọbaṣanjọ
2: 8 years in the democracy
1: àti bọtọ bàbá ìyàbọ lọtọ ò sì da.
2: Within 1.5 seconds, Sọba Sanjọ tí ó gbé jọba kalẹ̀,
1: ó sì bá yé ara rẹ̀.
2: Ọbásanjọ́ sì ta ó sì ta ìjọmọlúwàbí ẹ̀ ó sì dànù omi. Láàrin ìtẹ́jú kan àbọ̀ tọ́básanjọ́ tójọba kalẹ̀ pé mo ṣe é tó ibi mọ́ ìdàyí irú léèrè Nàìjíríà. Ó ìtúkàn kú kí ò tí ní dáa fún gbẹ̀yìn. Ẹ rí báyìí, ọmọ Nàìjíríà. Mo lè dìtà ń ṣe lórí àfáàsà dáadáa ń bá dàlọ́rẹ̀ méjì. A fi ń rara wa létí pé ibo là ń wá ń lọ kàn. Ọbásanjọ́ ń lọ òkèkò. Ọbásanjọ́ ń lọ òkèkò kan àbọ̀. Ó tún fi kú fat. Fat kan wí, ẹ wo orúkọ John. Lápèjúwe wọ́n ta ní 300. Njọ wọn ti kan fat lọ́dọ̀ tó fi kún. Ẹ mọ̀ ara ní 34. Ọ̀kadà ní ìsìn yá mú tẹ̀lẹ̀ ní tẹ̀lẹ̀ ọ̀kadà náà ti kéré ojú mọ̀ bẹ̀ wọ́n ní ẹjọ́ sà. Ibi mọ̀ ń lọ sí ìwòrò lábẹ́ bíjì. Ẹ̀yin náà wọ́n tẹ́ gbogbo ọ̀gbọ́n tó gbogbo ọ̀gbọ́n tó gbogbo ọ̀gbọ́n tó gbogbo ọ̀rẹ́ mi abẹ́ bíjì 150. Ọmọ abẹ́ ẹ̀dàkùn tẹ́ lọ ní abẹ́ lọ. Ìtàkùrẹ́
3: àbá wọ ọlọ́run kí ni ó wá pè ọlọ́run lórí Nàìjíríà.
4: Àdìrúnlé mojí bá iná ìhà ìrùdí ìmálànà.
3: Ládọ́jà òun lo ìbàdàn títí ẹlẹ́kú. Ẹlé lọ́wọ́ ó tún padà wá olóhùn ọ̀sẹ̀ méjì tọ́sẹ́kù. Ń bẹ lọ́wọ́ àkàlà lọ́wọ́ lónìí. Ẹ dẹ́kun.

owó dá o èmi àti yàn ní mo sí o owó dá o wà láì o sì a máa fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò da sí orílẹ̀. O sì ò dá o kò sì ò dá o èmi àtẹ̀yìn nítòsí o ẹyin bàbá àwọn èèyàn gan sẹ́nu ìpàkọ́là kọ́ sẹ́yìn adé àfẹ́jì ọ̀wọ̀nràn tí ọmọ ríre méjìméjì lóòjọ́ ẹwífà lára pé mo ríre o ire tó sọnù ire wọlédé ẹwífà jèrò pé mo ríre ire tó sọnù ire wọlédé ẹwí tó wí fọ́nrán ẹ̀gbọ́n àgbọn sọ pé mo ríre ire tó sọnù ire wọlédé o ire lójú owó rí èmi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àtàwọn tí wọ́n tó máa gbọ́ mi ńgbọ́ bá yá àtàwọn olólùfẹ́ mi tí wọ́n sí online tí wọ́n máa gbọ́ wa báyìí báyìí torí pé afẹ́fẹ́ kan kì í fẹ́ kọ́mọ kan gí oko la gbogbo àwọn olólùfẹ́ mi yányán gbogbo àwọn tí wọ́n fẹ́ mi fẹ́ dáadáa gbogbo àwọn aláàánú wa alátìlẹyìn wa hàn ní bàbá àwọn èèyàn kan sẹ́nu ìpàkọ́là kọ́ sẹ́yìn adé àfẹ́jì ọ̀wọ̀nràn tí ọmọ ríre méjìméjì lóòjọ́ ẹ̀rífà lára pé mo ríre ire tó sọnù ire wọlédé o ẹ̀rífà jèrò pé mo ríre ire tó sọnù ire wọlédé ẹ̀rífà ọ̀nà gan àgan oṣù pé mo ríre ire tó sọnù ire wọlédé ire lójú owó rí èmi àtẹ̀yìn ojú wa yí ọmọ ríre ni. bó ṣe wù kí ló le tó kówó wọn tó owó ní wọn èmi àtẹ̀yìn o ọ̀dọ̀ owó àwọn olókun ò ní dá wa. nítorí pé àwọn owó a máa rí owó náà ni báwọn owó sì lè wù kówó wọn tó àwọn owó là ń náwó àwọn omi là ń dè sun àwọn oúnjẹ tó wọn báyìí là á pè níyàn mú adé ọfọ ọmọ ọba lẹyọ àjò yìí ẹ sáré wa ẹwà arajà ọmọ ọba ẹ pọ ṣẹṣẹṣẹṣẹṣẹṣẹ wa ẹwà arajà òyì ọwọn gbogbo nṣẹ́ wa gbogbo sẹ́ǹsẹ́ wa gbogbo sẹ́ǹsẹ́ wa bàbá tí ń lù báyìí náà ni ọmọ dùn o gbogbo sẹ́ǹsẹ́ wa èrè tó pọ̀ láàmọ̀ jẹ́ mẹ́ nítorí èrè lobìnrin jẹ lábọ̀ ọjà èrè lobìnrin jẹ lábọ̀ ọjà èrè náà lọkùnrin náà ń jẹ lábọ̀ ọjà ọyá ẹ̀yin tèmi ọyẹ ká ní fura o bàbá ń sin àlè ẹni lọ ọyá bàbá yusuf ọlátúnjì ọyẹ ẹ máa bọ̀ ẹ súnmọ́ bí ọ̀rọ̀ náà kàn yín.

orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbọ́ mi ní Nàìjíríà, wọ́n ń gbọ́ mi ní àti Ivory Coast, United States of America, United Kingdom àti orílẹ̀-èdè Denmark. A ti ta gbangba ta gbangba. Nítorí pé ìta gbangba náà lábẹ́wẹ̀ olúkọ.

ẹ̀yìntẹ̀ mi wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà lẹ́kú jáwọ́ o. Adébíra ọ̀bàgbà tí ó jilẹ̀ akákò pẹ́ títí. Ifá ló ní àmọ́ jẹ́wọ́ mu o. Nítorí gbogbo àwọn tán jẹ́wọ́ mu ńjọkìnrin àná ikú wọ̀ mu náà ni wọ́n kú o. Ifá ló ní àmọ́ jẹ́wọ́ mu. Kámọ̀ sí wẹ́rẹ́wẹ́rẹ́ ní wẹ́rẹ́ ní wẹ́rẹ́ dè wẹ́rẹ́ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní mẹ́lọmẹ́lọ. Ntí ọwọ́ wa ò tó ká mọ̀ fi gọ̀gọ̀ fá. Nítorí ntí ò tó a tó a wá tún padà a tún sẹ́kù. Wẹ́rẹ́wẹ́rẹ́ lè kú jáwọ́. Adéàfún ìra ọ̀bàgbà tí ó jilẹ̀ akákò pẹ́ títí. Ifá ló ní kámọ̀ jẹ́wọ́ mu o. Nítorí gbogbo ẹni tó bá jẹ́wọ́ mu ikú wọ́ mu irú wọn máa ń kú. Nítọ́wọ́ ọ̀wọ́ òtóhun ẹ mọ̀jẹ́ lọ máa fi gọ̀gọ̀ fá o. Nítorí pé àwọn bàbá mọ́nimọ́ni àwọn bàbá mọ̀yànmọ̀yàn àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tọ́lọ́ ń fún ní ọgbọ́n ọmọ àjẹ̀lẹ̀ pọ̀ wọ́n ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà ọ̀hìn ojú òjé lọ. N ti ń bẹ̀ lẹ́yìn ẹ̀fà ojú èjé lọ. A ní n ti ń bẹ̀ lẹ́yìn ọ̀fà ojú òjé lọ. Adéyinka ọlásùnkàn mi lorúkọ mi ò pàpín bàálẹ̀ fìlà ìlàsà àròpọ̀ ti sọ lórí ọbẹ̀ nínú àwọn tangara. Wọ́n bá wùn mí mo lè dún mẹ́wìrì. Tó bá tún wùn mí mo tún lè dún mẹ́wìrì. Wùn mí àní tó bá tún wá wùn mí èmi lè dún gbàgbà fúfú kówó ẹ̀yà ayé. Àbí mọ́ àdókòkò ni.

lewelewe. Ẹ ṣe mọ̀ tẹ́lẹ̀ ń kọ́ pé ìn ní wo tọmọ ẹnikẹ́ni bọ̀dì. Ìn ní wo tẹnì kankan kọ́ṣe o. Èmi gangan lọ̀rọ̀. Ẹni tó bá wù kó tún máa sọ mí ǹzó ni ọ̀rọ̀ ìjánu ohun ọrun. Mo tún sùn ta ẹnu mi ṣe wúyá wúyá wúyá wúyá. Ilé yìí wà lẹ́ni ò sí nǹkan.

ẹyin tèmi o tún ti dé pamọ́ ti kán bí o ṣe rin o èmi náà lè dè bábá èdè èmi lọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ inú ọ̀rọ̀ mi náà lẹ́tọ̀ ti máa rí ìjìnlẹ̀ bábá ìjìnlẹ̀ ìmọ̀ bábá ìmọ̀ ìwà bábá ìwà nítorí àtúnṣe dáadáa gẹ́gẹ́ bí o kọ́ mi kásà máa ṣe dáadáa ayin kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà tún rèé o sẹ́mi gangan tún lọ ọmọ ọba aládéjì ganjigan èmi lọmọ ọba àtàndá lówólódù bí ìyere tógbó tògbó tọ̀gọ́tọ̀gọ́ abọ́gbọ́n nú ni mí tọ̀sán torútorú o sẹ́mi tún lọkùnrin ṣìbà olórí aláròyé yẹ́sì mọ̀ pé àròyé rọ̀ ń lọ́rùn àròyé ni ṣe ẹ̀bàákà igbe gígé ni ṣe ẹyẹ lóko. nílànà onímọ̀ ní o títún ń wò sùnsùnsùn mọ́nàmọ́nà mi a máa káríbọ̀ nú nígbà mí bí ẹni tí ò lọ́gbọ́n nú àgùtàn mi wò bọ̀bọ̀bọ̀bọ̀ ó wò alágùtàn mi wò bọ̀bọ̀bọ̀bọ̀ ó tún wò sùnsùnsùn. ayin bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ń kọ́ ọgbọ́n nú mi.

nílànà ni mà rẹ o tí wo sùn sùn sùn mo mú bí iṣẹ́ lè máa ńlá o èmi ò mọ̀ fíṣẹ́ mi pa mí dín mi dọ̀ dáàgbá o mọ́ kẹ̀dẹ̀ kẹ̀dẹ̀ kẹ̀dẹ̀ dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀ kẹ̀dẹ̀ falẹ̀ mẹ́bùn tán lọ́ bá mi fún mi lẹ́dùmarẹ́ ṣe ń ṣàlékún o ẹ̀yin náà ẹ wò wá wò sáàrin ara wa ẹ yẹ wá wò sáàrin ara wa ẹ gbé wọ ẹgbẹ́ wò ẹ yẹ wọ ẹ jẹ́ wò ẹ wò wọ ẹ wò wò ẹ wò wò ẹ yẹ wá wò sáàrin ara wa gbangba gbangba lẹ́rìí pé mo yiṣẹ́ iṣẹ́ kí n tó dakọ́ ni o mo jìyà títí n tó jẹ́ èèyàn o mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́lítọ́ ìyá ń jọ sí wọ́n tó jẹ́ ń kẹ́rù mi dáàfin ọba o ẹ̀yin náà ẹ wò wá wò sáàrin ara wa rí pé ọwá ní dáná orí mo gún tó fo dídí ẹni fọ́rímù tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀ aṣọ tí ń ba láró lẹ́rù àti kì í bọ́mi ò sínú tèmi Adéyinka Adéyinka lásìkàn mi kásà máa ṣe dáadáa ajókọ̀ bí ẹ ní kìlọ̀ wà. Wọ́n mọ wò ṣe tèmi náà kọ́ ṣe ni o torí mo fi tèmi náà jọ ó kì í lù mí ni ṣe ẹ̀ sìnmọ̀ tẹ́lẹ̀ ń kọ́ pé ajíṣe bí Ọ̀yọ́ là á rí ayọ̀ ní ṣe bí baba ẹni kọ̀ọ̀kan alẹ́mi gangan lọ̀rọ̀ ẹni tó bá kàn wù kọ́ máa sọ mí nzó ni ẹ kàn máa sọ mí nzọ́wúzọ́ nítorí pé ẹyin lohun o tó bá sì tútú ká pẹ́ báyìí kò ṣe é tó jọ padà mọ́ o.

a ni tẹnu kọ tètè bọ̀ọ̀lì kọ́ emi gangan dẹ́yìn nká ọ lásùkàn mi kásàmì àti dáadáa pẹ́ ń bọ bí awo irin ọ̀hìn ajá àlú ọ̀yọ́ tí èyí gbó lásán nítorí bèmi ọ̀bá rẹran kò mọ́ra bá mi èèyàn ni o emi gangan wá lọ̀rọ̀ ẹni tó bá kàn wù kó tún máa sọ mí zó ni ẹjọ́ rọ̀ ń lọ́rùn àròyé ní sẹ́ẹ̀ bá kà igbé kíkè ní sẹ́ẹ̀ yẹ lóko.

ká kórí ọ̀rọ̀ tá ń yanjú tá ń pẹ̀ kẹ́lù láàárọ̀ yìí náà ni measurement and evaluation. Measurement and evaluation. Kí ló mọ̀ ń ṣe àwọn ẹran tí a ní àyín tá kí ń lè evaluate ara wa? Pé ibo ni kùdìẹ̀ kùdìẹ̀ wá kù sí? Ewu lè yí tá a lè ṣe tí a tún fi lè jó lórí tá a tún fi lè máa tẹ̀síwájú? Ṣùgbọ́n ní tá a bá ń jẹ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ ńlá wa mọ̀, ẹnìkan sọ̀rọ̀ nínú gúrùpù kan ní ìsìn, ó ní ní Áfíríkà wa ń bí, ó ní in the next 50 years. Ẹ jẹ́ kí n kà bó ṣe bẹ̀rẹ̀. Ó ní who do Africans these things abeg? We deter future progress so much we cling on to the past. Ìtẹ̀síwájú ọjọ́ iwájú ó jẹ́ àjòjì sí wa. Àfẹ́ ìtẹ̀síwájú ọjọ́ iwájú. A wá cling mọ́ past. Ẹ máa wá wo ibi tá a ti ń ṣàbòsí rè o. Ni pé àwọn tó jẹ́ ìwọ ọmọlúàbí tó jẹ́ titi àtijọ́ tó yẹ ká dìrọ̀ mọ́ òun, a gbẹ̀yìn jù sí ẹgbẹ́ kan. Níṣẹ̀yún. Ṣùgbọ́n àwọn nǹkan míì tó jẹ́ ti pé ó yẹ ká ti improve lé lórí, ká ti kí nǹkan míì ó tún ti wá tí ó wá tí ó tàbí improve lé lórí, àní improve lé. Ní kẹ́ni tó sọ pé báyá ní ìsìn náà bá ṣe wà yìí. Pẹ̀lú owó tá a ná, owó náírà, owó ká sọ pé náírà kí máa fi yun ṣàpẹrẹ. Náírà, owó pépà náírà pẹ̀lú kọ́ìnsì náírà. Bó ti àti fojú kan 1 naira àti 50 kobo nísìn, Ọlọ́run ló mọ iye ọdún. Ìlú Èbó gan-an, wọ́n ná kọ́ìnsì lamẹ́ríkà, wọ́n ná láwọn ìlú Èbó. Ìgbà wà ń bí a máa fi fọ pé àtijú ká máa kó kọ́ìnsì tọwọ́ lọ yí ọmọ ọdún worowóró lápò wa. A sì fi ba gbogbo nǹkan jẹ́ yányán, kò sí nǹkan sílè márùn-ún, kò sí nǹkan 1 naira mọ́. Ice water tá a máa ń rà nígbà kan 50 kobo nkankan, kò tiẹ̀ sí ice water, ká tiẹ̀ sọ pé kò tiẹ̀ sí ice water mọ́. Kò sí nǹkan 5 naira gan, tipatipa lẹ́ẹ̀fì fi agidi lẹ́ẹ̀fì rí nǹkan 5 naira lórí igba. Agidi kí ni nǹkan 5 naira tó ṣe wà gan? Kò sí nǹkan 5 naira, sí nǹkan 5 naira bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ra ẹ̀pá yéré tán yan, múrí kan láì ti bẹ̀rẹ̀. Magi tá a máa ń fi sọ́bẹ̀ pọ́n 5 ni. Pure water tá a mu 15 naira ni. Kò sí nǹkan 5 mọ́, kò sí bisikíìtì 5 o, wàláì kò sí o. Mo ti fẹ́ máa digress díẹ̀. Ṣùgbọ́n tí mo ń sọ ni pé owó náírà tá a ná pépà pẹ̀lú kọ́ìnsì, ká tiẹ̀ jẹ́ pé kò sí kọ́ìnsì ní Nàìjíríà tá a ná, àwọn òyìnbó ti tún improve, innovation ti wà ní ìsìn níjó ní tá a ń sọ̀rọ̀ kíni. Táwọn àwọn tẹ́ máa ń bùn wá lówó, wọ́n wà lamẹ́ríkà ni o, èmi wà Nàìjíríà, èmi wà ní UK, èmi wà Nàìjíríà. Wọ́n kàn ní Deyinka o, Lásùkàn mi, Kásámásí dáadáa, pàpín ẹlẹ́nu gbọ́ọ̀rọ̀, Sálì ẹlẹ́nu gbọ́ọ̀rọ̀, Sẹ́ndì Àkánu.

Tila n ba bo measurement and evaluation pe baba ti wa nijoba o baba fe gbe policy kan jade o ka evaluate re ka ro dada mo tun fi n soro te ba gbagbe ayi te n ba mi bo tele lati le bi pe pelu awon eyinbo awon ma won ma nlo opolo won dada ina ni nje ki won ma lord wa lori o nje won ma je olori wa o gbe won ba fe ta product naira 5 pere won le kokko fi muri 5 se research lori re lati bi je pe won fe improve lori product yen te bi pe product ni o apada ma mu millions of dollars billions of dollars wa won o ko na won le lori product naira 5 won le na muri 5 le lori research nikan won ati se tun o ko na muri 5 lori research nikan mo fi wan soro pelu awon policies ton wa awon tan wa ni joba tan won se won atin won ni won kan ro alo bayi ni pe kini yi da guru guru guru guru guru guru won kan implement eni bu laim kana won ni kokko wo won ni ro lo waju kan tun ro lo seyin pe kan evaluate won ton kin joko pe nda ta se policy to ti e wa ri bayi o ka wa evaluate ka tun wo pe ewo la se to ku die ka to ewo lo ye ka tun pepele mo ka to continue lati ma se daada lo da lo ti mo nso pelu product pelu awon lebo mo bi nso ro pelu awon website ti awon oyibo yi tan dale survey website awon tan wa lebo be lo mi o ba ni se lebo to ba joko ti survey nikan lasan gan yo yi to ma rowo nbe awon eta ti mi gangan fun ara mi ti mo ti participate nbe VPN la ma nlo tan ba ti dictate pe VPN la nlo ba won kan block wa ni sugba awon tan se to je pe won ti be gan lowo lowo to je pe ise gan ni loto fa awon kan in to si wa fun na ni pe boya won fe se product kan tabi won ti se product yen o won wa ma bere oro lowo awon ti won lo product yen pe kini ta se o ewo lewo pa tun le improve le lori o boya policy kan ni won na se orisirisi company orisirisi ba ma ka awon mi tun wa to je pe boya application kan na build ni won wa san o fa awon kan pe kan ba won explore application kan wo kan lo tinu teyin ewo ni o ku die ka to ka won improve ewo ni ka won yo ko ninu awon functions to wa ni bi application yi awon software ba won se man pe won na be na ni gbogbo awon software yo kan se man se awon brand brand big brands bi awon moto awon cars awon na won man se iru awon won man san fun awon survey website yi latun ti bi improve wo product won ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí pẹ̀lú àwọn tán wà ní ṣáájú wa àtàn ṣáájú wa yìí orin tán máa ń fẹ́ gbọ́ táwọn èèyàn wa náà sì máa ń kọ fún wọn náà ni pé ẹni yìí ṣe dáadáa ní o wọn ní gbọ́ fẹ́ gbọ́ bíi tí ó kù díẹ̀ káàtó sí ẹni tọ́bọ́ wá ń sọ fún wọn pé eléyìí tó ṣe yìí ó kù díẹ̀ káàtó ọ bá sì gbìyànjú ọ bá má ṣe báyìí o wọn wà fẹ́ gbé umuru wọn sójú torí wọn ní fẹ́ gbọ́ ibi táwọn kù díẹ̀ káàtó sí wọn èyí tá ń ṣe tó dáa nìkan wọn fẹ́ kí wọn máa fọ́n rere wọn ní fẹ́ kò sẹ́ni tí èèyàn lájẹ́ èèyàn ẹlẹ́ran ara jọ ni gbogbo wa kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe kò sẹ́ni tí ò lè overlook àwọn nǹkan tí ò yẹ kó overlook ṣùgbọ́n tó bá ti rí èèyàn pé ó ṣàkíyèsí náà ni kéèyàn sì padà kéèyàn padà sẹ́yìn. À ń bàbá wa nílẹ̀ Yorùbá gbọ́n o wọ́n ní bọ́mọ kékeré bá ṣubú àwò wájú bá gbàgbà tán bá ṣubú ẹ̀yìn ni wọ́n máa ń wò pé níbo ni mo ti ṣiṣẹ́ o kó tó di pé mo wá ṣubú níwájú níbo ni mo ti ṣe ẹsẹ̀ gbé kí n tó wá fẹsẹ̀ kọ níwájú. Ṣùgbọ́n tẹ̀yìn bá wá ń sọ fún ìjọba tẹ̀yìn bá ń rí tẹ̀ ń sọ fún ìjọba ẹ̀yìn gangan ni wọ́n wà á mú ní ọ̀tá wọn àwọn pẹ̀yìn gangan lẹ fẹ́ràn àwọn ṣùgbọ́n gbogbo àwọn tán kó rọra mo ń wo fídíò kan níjọ ní facebook tẹ bá gbọ́ orin tí wọ́n ń kọ́ fún ṣèyí mákindé ẹ má sì mí gbọ́ ṣèyí ń ṣe dáadáa lọ́yọ̀ọ́ state o ń ṣe dáadáa lọ́yọ̀ọ́ state o wọ́n wá ń kọ orin kíni kan mo ti gbàgbé orin já ń kọ wọ́n ń kọ orin ìra wọn ò fẹ́ pòpò òde nu o ìra wọn ò fẹ́ pòpò òde nu o kéde pé torí pé wọ́n fẹ́ràn ṣe yìí mákindé débẹ̀ ni wọ́n fi ń kọrin yìí o ṣùgbọ́n torí tí wọ́n jẹ tí wọ́n rí jẹ lọ́dọ̀ rẹ̀ ni wọ́n fi ń kọrin yìí o
ya bi nkan ri yi o ma jo lo mo nwe yin re fun o ma jo lo mo nwe yin re fun eje nbi yin awon ti won sugba president Goodluck Jonathan lana awon oru bebe awon ti an pariwo re a daru ni a se kere kan ni iwo nikan ni Jonathan ni o kene kan ni o e ba bi Jonathan loni Olorun lo mo odun to ti ri imi ninu won gba yin ba won eyan se ri nu nature awon eyan nu o ibi an ba yin ta ma nje lowo nikan na mo ayo dodo te ma wan je gangan ni o ni je ke enu won le so ododo fun awon tan wa nipo asaju kese gbogbo awon tan wa nipo asaju ni won je ni bi o awon tan ko rora gangan ni awon ni iye to n bo gbogbo igbiyanju goloba ti o je ki igbiyanju goloba won ade o yato fun pe awon mi won gbadun ninu won tan ni lowo sugbon awon tan ko rora gangan ni isoro awon elomi e je ki n tun wa pada seyin tori mo ti tun digress.

ṣùgbọ́n tó bá ṣe pé nígbà tí wọ́n fẹ́ ṣe irú pọ́lísì yìí wọ́n ti kọ́kọ́ jẹ́ kí àwọn àgbẹ̀ kó ní gbogbo tó fẹ́ ní yányán láti make industry yìí tó ti wà attractive sí gbogbo àwọn tán jẹ́ company company tán lówó lọ́wọ́lọ́ tán lè dálé iṣẹ́ gbogbo rice processing ká kílókọ rẹ̀ sílẹ̀ níbí tí wọ́n ti fara balẹ̀ tán jẹ́ kí tán sì jẹ́ kó máa wà bó ṣe ń wà tí àwọn eléyìí náà àwọn tọ́jẹ́ ti wá ti wà yìí tán wá ń improve torí nígbà tí wọ́n ṣe gbogbo kíni àwọn ẹlòmíì complain rice meat wọ́n rà bíi kan bókú tá ń bi mi bíi kí mi kankan ṣe kọ́rọ̀ pẹ̀tẹ̀ kọ́dọ̀ ègbò sí orí iná táwọn òyìnbó bá fẹ́ ṣe irú kíni yìí ká tó implement irú àwọn tó báyìí wọ́n lè ti kọ́kọ́ rán àwọn èèyàn lọ sí ìlú èbó àwọn company thailand nǹkan kan tó yẹ pé rice lọ́rọ̀ ajé tí wọ́n ń bẹ̀ ẹ lọ study wọn ẹ wà ń bẹ̀ ń bí ọdún márùn-ún ẹ lọ study wọn báwo náà ṣe ń ṣe rice wọn tó fi ń jẹ́ rice àtẹ́wọ́gbà tó fi dá tí fi ń dùn títí èbí lose taste gbogbo tí wọ́n ọ̀gọ́ ní ká lọ ṣe ni tí wọ́n kó àwọn èèyàn bẹ̀ táwọn lọ study wọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ àwọn irú irinṣẹ́ tán ń lò báwo náà ṣe ń ṣe ni wọ́n ti ọkọ̀ lọ kọ́ kì í ṣe pé akẹ́kọ̀ọ́ fi rí dé pé owó tá a fi ń bọ́ ti rice pọ̀ àwa block importation of rice ẹ̀yà ẹ̀ máa gbin àwa ẹ̀sẹ̀ ń ronú pé ẹja máa gbin rice àti ọkọ̀ block importation náà ká tó máa gbin rice eléyìí lọ wá dá ọ̀wọ́n gbogbo rice sílẹ̀ àgbà tó ti wọ̀n kò tí ì wálẹ̀. ẹ tún wá jẹ ilé kan sí yín máa ń ṣe bá rẹ tó àwọn ibi tán tí wọ́n máa ti ń ṣàbòsí rí àwọn tán bá nu kinní yìí foreign rice ni wọ́n ń jẹ wọn ò jẹ́ tiwantiwa o ibi tán ti yà alábòsí nù tí wọ́n bá ṣe pé irú ní ìṣègbọ́n ṣe bá rẹ ló ṣe bá nu rẹ wọ́n wá stockpile nigerian local rice nigerian rice wọ́n stockpile sí aṣọ rọ́ọ̀kì wọ́n wá ń ṣe fídíò rẹ̀ bí wọ́n ṣe ń bù tí wọ́n fi ń dá náà rẹ̀ tí wọ́n fi ń gbé tí wọ́n fi ń ṣe fún àwọn tán wà lókè lọ́hùn ẹ̀yin tẹ́ mọ mú àwọn pọ́lísì kan wá tí ọmọ against àwọn èèyàn ẹ̀yin gangan sì ré ní tí ẹ̀yin against gangan ẹ̀yin gangan náà ń ṣe ní abẹ́ òrùlé yín ọ̀rọ̀ mi ò yẹ yín ni mo fi máa ń pariwo tí mo fi máa ń sọ̀rọ̀ pé alábòsí ni

0: agbogbo.
1: Rájí Àlàmúnà lẹ̀ ń gbọ́ o. Bàbá Rahimi Àwẹ̀dá lọ́yọ̀ aláàfin wa ń bí. Orin tilétilé ni tilétilé.
0: Bàbá ráyé ìta bá ń ṣe òòó.
1: Measurement and evaluation.
0: Àrẹ
1: tẹ́ bá tiẹ̀ tún àti ṣe gbogbo kíni, ẹ tún wá wọ ẹ̀yìn wò pẹ̀gbẹ́ pẹ̀lú òwe tí mo pa lẹ́ẹ̀kan. Ní measurement and evaluation mi náà ni pé ọmọ kékeré bá ṣubú ìwòwájú bágbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò ni pé ibo ni mo ti ṣe àṣìṣe o, kí n mọ́túnba lè ṣe irú àṣìṣe bẹ́ẹ̀ mọ́ o. Ìrìn ẹsẹ̀ wo ni mo gbé, ojú ibo ni mo gbẹ́sẹ̀ lé, tí mo fi fẹsẹ̀ kọ, tí mo fi ṣubú, ni wọ́n wà á wò wò tí irú rẹ̀ ò tún fi ní ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n wa àṣubúlébú ni. Ní tó gbé wa ṣubú lánàá, òun náà ni ó tó gbé wa ṣubú lénìí. Ní táwọn òyìnbó fi ń jù wá lọ́nu o.

0: Mo n sọrọ innovation lẹẹkan. Innovation, innovation. Bí o bá sí innovation, bí o bá sí ìrònú àwọn kan. Báwo lẹ́yìn tẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà ní Ivory Coast ní Nàìjíríà níbí náà tí mi mọ ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní Nàìjíríà ní United States of America láti orílẹ̀-èdè Canada láti United Kingdom àti Denmark Ivory Coast Libya South Africa Ghana káàkiri gbogbo àgbà ńlá ayé tẹ́ ẹ ti ń gbọ́ mi tí o bá sí ìrònú àwọn kan. Ìrònú àwọn kan. Innovative ideas àwọn kan nílé láǹfààní àti gbọ́ mi o. Torí irú àwa yóò lówó lọ́tà bí lè ra táìmù lórí normal radio. Táàbí máa ṣètò lórí rédíò. Ọ̀rọ̀ mi ò yé yín. Ṣùgbọ́n innovation, innovative ideas àwọn kan ló mú mi mọ́ wà báyìí. Nínú yàrá mi mọ́ wà láyìí lórí káùchì. Lórí àga kan ni mo jókòó tí mo fẹ̀yìn lé tí mo fi ń bá yín sọ̀rọ̀ tí mo fi ń rojọ́ yìí.
1: Jọjọ lọ́la.
0: Lórí ẹ Android fóònù mi náà ni mo fi ń yin òkè tí mo fi ń yin ilẹ̀ tẹ́ fi ń gbóhùn mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lórí fóònù mi. Fóònù tí mo fi ń WhatsApp tí mo fi ń ṣe gbogbo ẹ̀ náà ni o kò yé yín. Àìlápàládà mo ayé ti rọrùn o. Ayé rọrùn, ayé ti rọrùn. Àwọn èbó, àwọn tán ronú, àwọn tinkers, wọ́n ti jẹ́ kí ayé rọrùn.
1: Àlímí àkànbí, onílé ojú wo.
0: Ṣùgbọ́n ní àyín, ìrònú ló jìnà sáwà. Tábà tún wá rí àwọn tán gàgà ń ronú yìí. Àwa nífẹ́ àgùntàn wọ̀, wa nífẹ́ paṣọ ìsìn dà. Àgùntàn wọ̀ nífẹ́ paṣọ ìsìn dà. Àwọn ò ní wò pé báwo náà làwa ṣe náà sì lè jẹ irú àǹfààní. Innovation, innovative technology, programming, coding, softwares, ti táwọn òyìnbó ń lò táwọn fi ń better life for ara wọn. Báwo náà làwa náà ṣe lè lò níbí àfi lè better life for wa. Tá bá ti wá rí company tó ń thrive díẹ̀ díẹ̀ kí wọ́n bá fi corruption lé wọn kúrò nílẹ̀ yìí. Wọ́n sì fi policy jákujáku lé wọn tí wọ́n fi kógbá lé. Wọ́n bá fi corruption à ń béèrè owó à ń demand owó lọ́wọ́ wọn yín wọn lọ́rùn wọ́n sì fi policy lé wọn tí wọ́n fi kó gbálé.

0: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọyọ́ online radio.
1: Ají ṣe bí ọyọ́ láàrí, ọyọ́ ò ní ṣe bí bábẹ́ nìkọ̀ọ̀kan.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, àwọn òyìnbó wọ́n máa ń sanwó rìsáàchì. Wọ́n sanwó fún rìsáàchì. Ní tá bá ń ṣe product gan, wọ́n tún máa ń tún ní research unit. Pẹ́ research nìkan làwọn máa ṣe tí wọ́n gba sálárì fún wọn. Wọ́n ṣe iṣẹ́ ìwádìí. Iṣẹ́ ìwádìí nìkan làwọn bẹ̀rẹ̀ sí lórí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n máa dí pẹ̀lú technology. Wọ́n tún máa ní social media presence. Àwọn kan ni wọ́n máa handle ìyẹn náà. Tí wọ́n tún fi máa gbọ́ complain àwọn èèyàn.

0: Asiru Amadu Afag Gilo. Àwọn ni wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Park. Tẹ́ máa ń gbọ́ polówó wọn. Ẹ̀gbọ́n mi dáadáa ni. Àwọn alátìlẹyìn wa nù. Awusola artist Awusola artist Awusola Michael Angelo. Ọmọ wọn Lekiti. Tọ́gbé kó dàgbà tó fi ìlú Abuja ṣe lé. Àánà alátìlẹyìn wa ni o. Wọ́n máa ń náwó sí wa lóòrèkóòrè. Ẹ ṣeun o. Adúpẹ́ o iná ò ní tán o gbogbo yín o. Mo fi tún dórí bàbá mi Bàṣírù, ọmọ Adéníran, ọmọ Ọ̀yọ́ Aláàfin, tí ó ń gbé nílùú Èkó, Èkó Àrómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ. Àáfàá Glo, ìlú Pàpó làwọn ń gbé o. Asiru Amadu, tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàpó, ọmọ Ọ̀yọ́ làwọn náà ẹ̀gbọ́n mi dáadáa. Ó fi dórí bàbá Bàṣírù Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́ làwọn náà ni, ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n fi ṣe lé o. Tó fi tún fi dé orí. Bàbá mi dáadáa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ wọn. Bàbá Sàmínú. Ọmọ Adépọ̀jù láti California ní United States. Ọmọ wọn ní Èrúwà. Èrúwà Ojoko. Agbẹ́dúdú orí òkèlé. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọlé Èrúwà gbé ní dájọ́ wọn. Bàmí tún lọ́mọ Mùsùlùmí olómo apàrán ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tó mọ̀. Bàbá lè wú mọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù. Wọ́n ní ẹmọ́ múlọ̀ ní bàbá ta ní sẹ́gbẹ́ gbúwúrẹ́ gbúwúrẹ́. Àgùtàn. Bọ́lọ́jọ́ tó sọnù lómù. Wọ́n ní ẹmọ́ múlọ̀ mi ò bàbá ta ní sẹ́gbẹ́ gbúwúrẹ́ gbúwúrẹ́. Akúkọ́ gàgàrà tó tún sọnù lómù. Wọ́n ní ẹmọ́ múlọ̀ mi bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ.
1: Òṣogbo.
0: Bàmí tún lọ́mọ ojúra bẹ̀sà ẹ̀kẹ́ òṣogbo. Bàbá mi tó fọ́pọ̀ lọ́jà tó jàre Lẹ́kọ̀ọ́. Ń làwọn èèyàn fi nígbà táka ṣe wọ̀rọ̀kọ̀ kí lè Lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ ojúra bẹ̀sà ẹ̀kẹ́ òṣogbo. Tó fi tún dórí bàbá mi dáadáa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ wọn. Fatai Bandele Olúṣọlá lamẹ́ríkà ọmọ wa lọ́yọ̀ Aláàfin. Ẹ ò jẹ́ òpàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àti
1: ìlú.
0: Ní ìmọ̀ tí ń kólówó kó kí wọ̀ fọ́ fọ́ gbà á lẹ̀. Àṣé kó lè bá àdìjà kó lè bá dápọn. Kọ́mọ aládé ó lè bá rí ìgbà bùlá ń bẹ̀. Káwá tún lò gbìn gbàdo ọ̀ràn sẹ́ńkùlé ẹlẹ́ǹkùlé tẹ́lẹ́ǹkùlé ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Mo tún fàsìkò yìí kí sàn ní Success Odúọlá láti America láti United Kingdom lọ́hùn-ún bẹ̀. Àwọn alátìlẹyìn wa nù o. Àwọn náà onídùúró lè ṣe ẹ̀wà tá máa ń dúró tì á. Àwọn náà ń jáwọ́ ó lè máa rẹ́jọ́ rò ká lè máa rétò sí. Ẹ̀pẹ̀ látìlẹyìn wọn lọ́tún lọ́sì lójoojúmọ́. Tóbi tún dé orí bàbá mi dáadáa. Alhaji Adémọ́lá láti America lọ́hùn-ún bẹ̀. Bàbá dáadáa nu. Àwọn èèyàn ti àánú o. Àwọn ti à ń ti àánú. Mo fi ń kí àwọn tẹ́ máa ń lù alọ́gọ ẹnu. Wálé bàbá Wálé. Bàbá Wálé láti Germany. Báyà mi dáadáa Pastor Sina láti Ivory Coast. Látàwọn èèyàn wa ní ìlú Nàìjíríà ní àyín náà. Gbogbo yín ẹni tí mo rántí dákọ, tí ìrántí dákọ, tẹ́ ẹ máa ń ṣàtìlẹyìn fún wa níbí. Ọlọ́run ọba yóò máa wà pẹ̀lú ẹ̀yìn náà, yóò máa ti ẹ̀yìn náà lẹ́yìn. Ojú ìtì náà lẹ́ ojú òní ti yìn o. Tóró gínní la jẹ́ bọ̀ kè mọ́. Ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ikọ́ ìkọ́bálá ikọ́ ìkejì lọ́nà àti ti ìbò ń ṣe ọlọ́run. Ẹ ṣe o àdúpẹ́ lọ́wọ́ yín o. Ìyá yín náà ní ti fẹ́ máa gé pété. Gbogbo àwọn tẹ́ ń mọ kí n tó gbàgbé. Mo ń fi àsìkò yìí kí ró tí méjì tẹ́ ń bá wà ṣe gravy. Tẹ́ ń bá wà ṣe bánà Ajíṣẹ́gbé Ọ̀yọ́. Àti Ọlánìkẹ́ náà tó náà bá wà ṣe bánà bánà fún Ajíṣẹ́gbé Ọ̀yọ́. Gbogbo àwọn tẹ́ ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́. Best Icon Furniture. Plenty Fashion Home. Lóríṣiríṣi gbogbo ẹ̀yin tí mo rántí dákọ. Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa. Gbogbo yín yányán ni mo kí o. Ẹyin tí n bá rántí dákọ ẹ dákọ ẹ mọ bínú. Àìníye inú ni o. Níye inú ni o. Ṣé ẹ gbàgbé àkòrí ọ̀rọ̀ wa láàárọ̀ yìí? Measurement and evaluation. Ẹyin táwọn bàbá wa náà máa ń sọ pé bọ́mọ kékeré bá ṣubú àwòwájú bá gbà àlagbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Àwọn èbó àwọn máa ṣe rìsáàṣì lórí gbogbo nǹkan wọn. Wọ́n bá tún fẹ́ ṣe pọ́lìsì wọn ò rò lọ rò bọ̀. Dìbéètì rẹ̀ lọ dìbéètì rẹ̀ bọ̀. Ṣùgbọ́n níbi ISBDA ni àwọn èèyàn wa máa ń sọpọ́ọ̀tì. ISBDA ẹni tó bá lè náwó jù. Bẹ́ẹ̀ náà ni lásìkò election wọn ní ronú pé ta ló lè ṣe nǹkan dáadáa fún wa. Ẹni tó bá lè náwó fún ọ jù ni wọ́n ń dìbò fún o. Gbogbo àwọn tí ò jẹ́ ká máa ní lọ síwájú. Àwa ń bẹ̀rù innovation. Innovation tó jẹ́ pé ìrònú jinlẹ̀ pẹ̀lú innovation yìí náà ló ní ọjọ́ iwájú. Ó ti ń ní àsìkò tá a wà yìí lọ. Ó náà ni ó tún ní ọjọ́ iwájú. Àwọn thinkers náà ń rúlu wọ́ọ̀dù lọ́wọ́lọ́wọ́ báyìí o. Thinkers are the one controlling and ruling the world. nbo la wo wa wa nbo la wa fe wa ipo wo la wa fe dimu ninu awon te nronu tan fi ronu won tun ilu won se eh latari be awon na tun do lowo won do lowo do loro eh eh sai mo pe ipo nikan la fi ma nwa ko laye jo ako oni batiri ti wa nisin o awon kan na ronu de be ara mi oye yin nigba kan ina ti won ba mu wa lati grid nikan ni o nisin solar ti wa o tan to fi ironu jinle awon kan lo de be o ti ina solar fi wa ironu jinle awon kan ni mo fi n ba yin soro lowo te fi n gbo mi ni gbogbo agbaye te tin gbo mi lowo yi o ori phone ni mo tin yin oke yin le abi bi pa wa eni ta ba so fun oni mo pa sinu le se radio nla kan o on ara mi o ye innovation idea thinkers ironu jinle awon kan ni lo yin eleyi lo fi bo oro.

0: láyá máa pè nígbà.
1: Rájí Àlàmú rèé o, lọ́yọ̀ wa aláàfin bí. Ṣé bàbá Rahim Àwẹ̀dá náà kọ́? Bàbá Rahim Àwẹ̀dá tọ́yàn táwọn náà ń kọ rú orin tí bàbá yìí náà ti kọ. Àwọn ọmọ wọn náà ti ń kọ́. Àwọn bàbá tí mo dá kọ yìí, àwọn ti wọ́n ti di ará àjọhún. Ìbáṣepọ̀ Èkú láyé ni àbábá Muhammadu àbábá Muhammadu kódà àtún bá Jésù Kristi Olúwa wa pẹ̀lú gbogbo àwọn wòlíì àwọn màláyà àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti lọ àtọ́wọ́ ẹ̀pá Èkú láyé ni gbogbo wọn la àbábá o kí Elédùà kó délẹ̀ báwọn àtán ti lọ. Ń fi àsìkò yìí bẹ́lọ̀ fún gbogbo àwọn òkú tí a náà tán ti bọ́ sí àlòkè àmọ́ ládàdúrà ládàsára kọ́lọ̀n kọlọ̀n mọ́ mú bá wọn bísímìlá ìkan kú ló wà láọ̀kan kọ́mọ lọ bá wọn lọ́hùn káwa náà ká mọ̀ ti lọ bá wọn ní ìsín ká pẹ́ ká dàgbà ká dògbò ká sohun àwáyé wa sí Adéyinka Ọlásùnkànmí lèmi ń jẹ́ o mo ń tú gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa ókú ókú nìbọn ro tẹ bá tún fẹ́ ràn á lọ́wọ́ sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fi ìta lẹ́ẹ̀kan náà lẹ́lẹ́ pé 07068374274 07068374274 ẹ lè lọ sí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com a wà lórí gbogbo àwọn most popular radio directories bíi Radio Garden, Sino Radio, Live Online Radio ẹ dẹ̀ tún lè gbọ́ wa lórí wẹ́bsáìtì wa náà ẹ tún lè gbọ́ wa lórí Sino Radio náà gbogbo àwọn platform tẹ̀ ti lè gbọ́ wa níbi. Ẹ tẹ́ bá wa lọ sí wẹ́bsáìtì wa tí mo sọ lẹ́ẹ̀kan ní ajisebioyoradio.com ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó wà lókè téńté gmail wa ó wà lókè téńté bẹ́ẹ̀ bá tún scroll lọ ṣàlẹ̀ gàgàgàgàgà ẹ rí logo WhatsApp bẹ́ẹ̀ bá ti click rẹ̀ yóò open WhatsApp lórí fóònù yín ẹ bá tún bá wa chat lọ Facebook Messenger náà wà níbẹ̀ tẹ́ bá click rẹ̀ lè bá ń bá wa chat lọ lórí Facebook gbogbo àwọn eléyìí innovative ideas náà ni ó jẹ́ kó rọrùn fún wa káwa náà káwa máa ronú bá a ṣe lè fi innovative tún Nàìjíríà sí ọgbọ́n àtinúdá kálukú àkàbí tún Nàìjíríà sí. Adéyinka Ọlásùnkànmí pẹ́ ń bọ bí àwọn erin ajáàlú ọ̀yọ́ tí èé gbó lásán nítorí bẹ́mi ọ̀pá ẹranko mọ́ra bá mi èèyàn ni ọ̀rọ̀ ìjẹ́nu oòrùn ó tún sùn tán ẹnu mi ń ṣe wúyáwúyáwúyá agbèsè tán fẹ́ máa lọ lù dárò alùkò èmi Adéyinka ṣe tán ó fẹ́ máa lọ lù kóṣùn lékèlékè èmi ṣe tán ó tún fẹ́ máa lọ lù kẹfun. Tọ́ a mọ̀ bẹ nítorí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀nà ò gbogbo ẹni tó bá ní àmọ́ bọ̀ nìkan là ní dé bá ń lé o nítorí bọ́bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn àrọ̀ wọ̀ adé fún bàbá jẹrọ̀ mọ́ jèlé o ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwa ẹ̀rí ìgbóná inú ilé tẹ̀ ti ń gbọ́ mi ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ilé tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ́ yín ò ní gbóná ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrò nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù náà làárọ̀ bàbá mo fà ilé Ọlọ́run ọba lọ́wọ́ mo fi Ọlọ́run ọba sọ yín sọ Ọlọ́run ọba àbúrẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ́kọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá mi àtẹ̀yìn títí dìgbà mi ìta àmọ́ tún pàdé mi ń fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ní bá yín nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ̀ tó ní bèmí náà nínú ìbànújẹ́ ká tún rí aláyọ̀ ká pàdé níre ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

0: ala debi eni ba le yo mo la ele ni ri
1: ti e pani koro mi owo oga mi ko yemu eni bi npa ki gbo wa su
0: boye mba ye ni ajuda bi eni ba ni ku mo la ele be la ku la ye aro lori se mi ore ase se ya bi eni ba le ja la ele ni ni
1: ni wo mo wa ra won ta leta
0: eyen wo ya wa se se gbe bi ndi se bi eni gbe o le gbo mo ko re loko
1: be
0: ni bi ya wa se se gbe ba gbe le oko re yo yi mo na mo ya le lore Babinu jira won to wa to jo mo bara won gbe le won to jo mo be
1: be
0: ni kan kan o ji ni yara ku o be ni kan kan ni kaluku o ji tun mo be laye re
1: ko to
0: se mi din bi alo do re anforo ya re joro tun
1: kabo
0: ore mi da mi ngodo re mi lo dale ore bi ndi bi bo le re be te oluga wa si ya re ni o je ko ro tun le
1: e baba e gbogbo eniyan
0: awa baba la so re awo mo so re owo le da ni
1: ko to
0: ta ma je baba wa so re dale mo e ja jo mo bara wa ore bebo ore dale ke dale ore ti o ba dale o ni dale so re re o fu re re re ni jala bo si e da ga je ki gbogbo wa o si ni le
1: ta po ba e wo dale ni yan
0: be gan le bo ba bo ma ra ye ninu le bo ba se won lore bo re ba de won lona bo sa lo sa lo
1: ta bo
0: sa lu ba ri ga e se mo dugba ojo o si loro awon afi bi so lore pe ngbe ju ni won fi yi ore ana
1: da wa won mi nu
0: ore o fun lójú àgọ̀rọ̀ wọn mọ abínú ẹni ọgbà lọ àlọ àṣejù ní báwọn lò ń ṣe mi wá ọjọ́ oré gbẹ́ àṣeré gbàgbé bó oré bàbọ̀ yóò dìbì ni àlọ àṣejù ń bá bójú àyà oré níwọ̀n ọmọ gbàdà
1: ọjọ̀gbọ́n
0: aláwìyé ọjọ̀gbọ́n aláwìyé bàbá àgbèjì
1: ọjọ́
0: ni bẹ́ẹ̀ náà ni ọjọ̀gbọ́n aláwìyé alọ́gbọ́nú tòrùtòrù mọ fọyín mọ àwìyé bàbá àgbèjì ọlẹ́ olè ṣègbàgbọ́ ẹni tó bá rojú òní kí àìsọ̀jẹ̀ ẹ̀dájọ́jú ní gbogbo ẹni tí máa ń dijú ò lè sọ̀jẹ̀
1: lóòótọ́ ni
0: gbogbo ààyè tó lúwa bá bè wá sí á máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni àfihàn àti ọba máa lúrò ní òní mọ̀fẹ́ dún lọ́wọ́ olódùmọ̀rẹ̀ ọba tó dá gbogbo wa ọba tó bẹ́ wa tó fi wá ṣàgbà ọdún àná ọbọjọ́ ọ̀la ṣàgbà wa àwájà náà lọ ọ̀làjà wa lọ ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà nítorí bá a bá sùn lálẹ́ ẹ̀dá jí gbùdùgbùdù nífẹ̀ẹ́lì ìdájí kó tó tún dàsìkò bàtà wọlé sùn lálẹ́ èmi olólùmọ̀ ìjìnlẹ̀ tó máa dún tó lè ṣẹlẹ̀ sí
1: òun
0: ilé fífi ní ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà à ń dọ́rọ̀ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ olódùmọ̀rẹ̀ ọba àtọ́dá gbogbo wa jájọ la lọ ọrọ ń bẹ lẹyìn báọba kú
1: lóòótọ
0: báọba tètè kú ọrọ ń bẹ lẹyìn wa ọlá bí ọba olúwa bá fún wa
1: sọ
0: torí bẹ ni ọba bí ikú ìṣeré ọtọ láyé ẹni tó bá ti kú bolúwa rẹ lópin
1: lóòótọ
0: èèyàn tí òsì bímọ sánú ọgbọdọ su eré ṣẹṣẹ ẹni tí ọba láti bọ tán ayé ọgbọdọ fọmọ bú ni àtètè lóbìnrin ọkọ ọmọ bíbí bàbá wa lókè tó pin fún wa náà ni òpin lọgbọ gbà lóòótọ gbogbo ikú kárí ọmọ ni ọ̀kárí ènìyàn
1: kàbọ̀
0: kò jẹ́ni tí lówó lọ́wọ́ ọlọ́run ọba mi wá sowó bẹ́ni ìtàn ọ̀bẹ̀ni ìtàn lọ ní
1: lóòótọ́ ni
0: ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ bẹ́ẹ̀ rí bẹ́ni gbogbo ṣe bẹ́ẹ̀ rẹ́wọ̀n ọmọ sùkúù tí ń gbowó oúnjẹ àárọ̀ tí ń dún dáwó pamọ́ kò jẹ́ni tí ò ní kú láyé gbogbo wa làwọn àlákejì ẹni tó gún òkú ẹni tó bọ̀ ọ̀rọ̀ òun aládèjì ọ̀run dákun mọ́tàn jùmọ́ gbogbo wa là ń bọ̀ bọ́lọ́jọ́ bá dé
1: òun
0: bá ní bẹ́ẹ̀ náà lèbi ẹnì kan ti wọ́mọ bí òdòdó ríbi bẹ̀rẹ̀ nìkan gbé bímọ méjì lẹ́ẹ̀kẹ́ bí ẹnì kan ti wọ́mọ bí òdòdó ríbi bẹ̀rẹ̀ nìkan gbé rọ́yún
1: dànù
0: ìbẹ̀rẹ̀ nìkan sì lóyún díẹ̀ kò lè bí ebùmọ̀rẹ̀ oníjẹ́ lóyún àní ibi ọlọ́run ọba kọ́ dẹ́kun bá má ṣe kí gbogbo wa òní òun àmírọ̀ ọ̀run èèyàn tó ti bí òní ikú ẹni bí òsì tí bí ọlọ́run ọba àmì ó pèsè ọmọ rere fọlúwa rẹ bá a bá bímọ náà tán ọlọ́run ọba òní jí ogún kékeré báwọn ọmọ náà bá dàgbà àtẹ ọlọ́run ọba òní jí ọgbọ̀ abẹbẹ gbẹni ògùn ẹgbẹni abẹ gbẹni ohun rere lájọ mọ́ ṣe ẹgbẹ́.

0: ìjẹ̀sà tó kúnra lú mo lóbi ká jágbó mú ṣòwò ọwọ́ lẹ́ni bá ká kẹgbà ákàn ní èèyàn ká méjì ẹgbà méjì ẹni ká mẹ́ta ẹgbà mẹ́ta ní ẹni ká mẹ́rin ẹgbà mẹ́rin ní èèyàn ká márùn-ún ẹ̀ẹ́dẹ́gbà àrùn owó lọ́ka ẹni ká mẹ́fà pé ẹgbà mẹ́fà ní ẹni ká méje ẹgbà méje ẹni ká méje ẹgbà méje èèyàn ká mẹ́sẹ́ ẹ̀ẹ́dẹ́gbà àtàn owó lọ́jẹ́ ènìyàn tó kẹwàá rẹ̀ lórúkẹ owó ńlórí ti jówó ọmọ ẹlẹ obì ńlórí ti jówó lóbi ìkùkù ọwá nílé wọn bí wọn ṣe ń dàdé dùnbẹ lóbi ń bá ní ìrọ̀lẹ́ gidi ẹ̀mọ èso ń bi dọ́gba rẹ̀ mọ̀lẹ́ bá
1: ọmọ onílé wá kàgbórí onílé obì ọwọ́ nílé ọmọ àbòkù lẹ́rí ìjẹ̀jà lọ́mọ olò apanadà ìjẹ̀jà pẹ̀lẹ́ ọmọ ẹni àti ilẹ̀ ní ọwá bí bá ń gborílẹ̀ bàbá ọmọdé mọ́lẹ́ wọn òkè kéèké aṣọ wọn lọ́la tó gbájú ẹlẹ́gbẹ̀dọ̀ tí ẹ̀mí lásán òde ìjẹ̀jà èyí yóò wù dá ẹbá nílẹ̀ dà ní ẹ̀rà mímí wálé lọ́gbà ìjọlóye ẹnìkè ìjọlóye dùnrán ìjẹ̀jà
0: ní sẹ́sọ̀ sí pọ̀pọ̀lọ́ ta àwọn òtòsí ìjẹ̀sà ìní fọwọ́ lù pé ẹ̀gbẹ́gbẹ́gbẹ́ bẹ́ẹ̀nà ẹ̀lò lówó láwọn ní fọwọ́ làrólà ń kórí ọwá dákun dábọ̀ jẹ́ ńlá kí fọwọ́ làró òrìṣà ìjẹ̀sà dákun dábọ̀ jẹ́ ńlá kí fọwọ́ làró òṣòrí ọmọ ẹlẹ́ obìnrin ọmọ wá wà mí ta méjì mọ̀rẹ́ ta ló rí àlọ́lọ́ mí ta méjì mórèjì gbẹ̀gìdà ní mítà méjì morùkán wọlé ọ̀kan náà morù gbogbo wọn bá ń kíni lóko lóko ogun lónìí òkè lọ́la ìjẹ̀jẹ̀ ojoojúmọ́ lọ́mọ yín ọwá kíra wọn lóko lóko yé gami àìrípo owó mọ̀lẹ́ gidi ẹ̀mọ́.
1: ó ní bá a tún gborílẹ̀ ẹ̀bẹ̀ lọ́bọ̀dì máa lé wọn ìjẹ̀jà ẹ̀bẹ̀ ní àmọ́ olóbì apanadà ìjẹ̀jà ọmọ ọwá nílé ọmọ àwọn ọlọ́mọ ìfú ara àṣìjà ọmọ àbọ̀tà tẹ́lẹ̀lẹ́lẹ́ mọ̀lẹ́ ọmọ eré gbígbó ọmọ ẹ̀fọ́ ń gbọ̀dùn
2: kábọ̀
1: abidiyé kan mi abẹ ní ogún àdúgbò gbalẹ̀ èké ẹ̀fà tẹ́lẹ̀lẹ́lẹ́ nílẹ̀
3: ẹ̀wọ̀n. ẹyin náà kú dídán tọrẹ ìdí ìjẹsà lẹ́ẹ̀kì bàrà gbèrè bí ẹni pé wọn ò lóògì kan abẹ ló mọ onílẹ̀ obì owó tó wá níbẹ̀ náà lè ẹtún mọ́ mi ní àyè mo fẹ́ fún un ìdánwò ààrẹ òde ṣe ilé ìjẹ̀sà pẹ̀lú ọmọ aláàyè lóbìdì ẹ̀fọ́ elébùdó wọn wuyì níbò fún wọn jáde àkàrà rògbòdò ó wuyì ńlẹ̀ ìjẹ̀sà àkàrà ìjẹ̀sà bí ọba lépo bí oníyàn ọ̀hún agbónáló lanti lanti kí ni wọ́n fi ń ṣòro òkú nílẹ̀ ìjẹ̀sà ẹ̀rọ pé àkàrà rògbòdò ni wọ́n fi ń ṣòro òkú nílẹ̀ ìjẹ̀sà àlàdé àgbà ọkọ̀ fídò ìjẹ̀sà bímọ lónìí wọ́n fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ kí ni ìjẹ̀sà abẹ ní ogún àlù fi ń ṣòro níjọ́ mẹ́fà ọmọ.
2: èmi ò tí ìdáyé ń gba wọn.
3: ọ̀dà náà odò èrè ni bí mo bá lọ sádò tí wọn bá sí ilé tálárẹ̀ ògún bá fẹ́ dọ́ka bèrè lẹ́yìn wa kọ́ wa wípé ìjẹ̀sà bímọ lónìí wọ́n fẹ́ ṣòro níjọ́ mẹ́fà ọmọ. ìwà yín ni owó àtàrí sínú abọ́tọ́ bá lọ́mọ rí wọ́n ṣe òbí ìjọgọ́fà ọ̀nà gbélé yìí bá dé tó kí ẹ fẹ́ kú ewu jáde ọmọ ìwà ni kọ́bọ́ lè kọ́ má tàrí jẹ kó yí mọ́bì jẹ kó tó mọ́ ọ lọ gbólúgbọ̀n yín bá dé tó kí ẹ fẹ́ kú ewu jáde ọmọ ìwà ni kọ́bọ́.

lẹ́sọ yóò bá. Lánìí kí Akin lẹ́yẹ. Pẹ̀lẹ́. Akínwùmí Ṣọlá. Pẹ̀lẹ́. Yẹmí Fáróǹbí. Pẹ̀lẹ́. Ẹni tó ka gbogbo ìwé ayé tán wọ́n délé wọ́n sọ yóò bá. Ẹni tó nímọ̀ tó nípò tó lọ́lá wọ́n sọ yóò bá.

0: lẹ́yìn tèmi ọgbọ́n mà dígì. Fi gbadi ìfọn gbadi òsì sílẹ̀kùn àfẹni tó bá mú kọ́kọ́rọ́ ẹ̀dọ́ ní. Tó mú kọ́kọ́rọ́ lọ́wọ́ tó mú kọ́kọ́rọ́ dání Adéyìn kápẹ́ ń bọ bí awé.
1: Ayé ìyáwó yìí àṣẹdá ayé ọba.
0: Adéyìn nǹkan ọlọ́sùkàn mi kásàmà ṣe dáadáa ògùn dá plenty. Ẹ kù déédé àákò yìí ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ ohùn mi.
1: Ọlọ́ dára ẹ mọ̀ra ẹ̀tọ́ tó fi gan.
0: Bọ́ bá ṣe pé ní ojúmọmọ ni ẹ káàárọ̀.
1: Kírun kò lè lé ọlá ẹ sí.
0: Bọ́ bá ṣe ọ̀sán ẹ káàsán
1: o. Ẹyìn kò lè pẹ́ o.
0: Bọ́ bá jẹ́ àjálẹ́ ni ẹ̀kọ́ àjálẹ́.
1: Mára mi táyé fi ń sọ pàfẹ́ mi. Má ṣe ń sọ.
0: Bọ́ bá ṣe pòrú ni ẹ kú àjìn o mo kìyìn o.
1: Ìwọ

0: Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah. Ọpẹ́ mọ̀ ni fún Ọlọ́run ọba. Alhamdulillah, ọpẹ́ ni fún Ọlọ́run ọba Adédáṣẹ̀. Alhamdulillah, ọpẹ́ ni fún ọba tó ní ká mọ̀ bẹ́. Alhamdulillah. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba náà tó tún lè ní àmọ́ bẹ́ mọ́ o. Ọba tí ń bẹ kí bẹbẹ wa ó tó mọ́ bẹ. Ìláyè aláwòrán àbí tí ó tún mọ́ wà tí ó tún mọ́ bẹ nígbà tí bẹbẹ wa ọba bẹ̀bẹ̀ stíkà lè mọ́ Ọlọ́run mọ̀ ni. Yàsin Ọlọ́run ni òkè ságbára mi ò ogún gbọ́. Yàsin Jésù Kristì Olúwa wa ń gbọ́ Ọlọ́run ni.
1: A ti wà bí kí a dé.
0: Ìgbọ́kànléwé ìgbọ́kànlégbo Ọlọ́run ni.
1: Ogún kò ní kan mọ́ o, fọ́mọ alákọ̀jì o, fún gbogbo ọmọ akọ̀jì.
0: Torí kìí sí gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ o, táǹfẹ́ á ní kò mọ̀mọ̀ sẹ́ni tó dùn mọ́ àfọlọ́run. Bí mo tún ṣe ń dá ńlá ńlá wò tí mò ń dá ńlá ńlá wò mi ò fún dá plenty. Yà á sí àwọn ìpótò mọ́ ayín mú ni. Tẹ́ máa wá wò mí tí wọ́n bá tabá tó pàdé ń gbòòrò tí wọ́n bá tún á rí mi. Tí mo tún wo àwọn aṣọ mi mo ṣe máa ń wọ̀ tẹ́mi ọ̀ka nǹkan kún. Wọ́n á ra ẹ̀rí ṣe ẹ̀rí. Wọ́n ó tún wo èmi gan mọ̀ kí wọ́n máa yín mú sí mi lẹ́yìn ẹ̀rí ẹ̀rí ẹ̀rí. Mo tún wá pariwo ta pé mo fẹ́ dán láwò abẹ́sẹ̀ Èkó wojọ́ láì gbọ́kàn lé nǹkan kan àfọlọ́run. Àwọn kan tuntun yín mú irú rẹ náà ni wọ́n ń sọ iléeṣẹ́ rédíò sí irú rẹ ni wọ́n ń sọ. Kò tún wá sí àwọn kan òkò tó dé Yinka Lọ́yọ̀ọ́ wà láì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mọ̀ kò tó wa Lọ́yọ̀ọ́ dáa tún wà yìí. Àyìn
1: láwo tó má lè pọ̀ títí mú lérò ẹni tó ń fún lànà o ẹni tó ń fún yọ ni èmi ó tọpẹ.
0: Ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ nínú Ọlọ́run a wá ní ìgbàgbọ́ pé Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe. Yóò tún ṣe bí ìṣe rẹ̀ bí ṣe máa ń ṣe. Torí pé ọgbọ́n òdígí o yàsin ògún gbọ́ wà láìtàláì Jésù Kristì Olúwa wa ń gbọ́. Ibi tá a bá a délé ní yìí ibi tá a bá a délé ní yìí ọgbọ́n wa kọ́ ọgbọ́n òdígí o. Ọgbọ́n òdígí o Ọlọ́run náà ló ń bá wa gbé sí o ní ń gbé sí ní ń bá wa sẹ̀ tí rẹ o yàsin kìí sọgbọ́n kìí ṣe agbára Ọlọ́run ni.

Àwọn èèyàn rí tó wọ́n rí bánà 30 million ní gbòòrò ayé. Wọ́n rí bánà 30 million ní gbòòrò ayé. Wọ́n á yímú, wọ́n yímú lẹ́yìn, wọ́n yímú lẹ́yìn ni à. Kí èsè mi, èmi kọ́ wa Ọlọ́run ni o, ọgbọ́n kọ́ o, mo sì mọ̀ pé Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe, yóò tún ṣe ìyanu. Owó tí bá mi ò kó jọ rí, bá mi ò kó rú ẹ̀ jọ rí o, lèmi

0: fi mọ.
1: Bí mo bá sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀ lóṣogbo òrò kí àsálà, wọ́n á ní ogbó atọ́ rẹ̀ ò Adéyinka.
0: Mo sábùjá lọ́rọ̀ pẹ́ o, àbọ̀dọ́ ọlọ́run.
1: Igbá mú pèdè-pèdè délùú
0: Ìbàdàn.
1: Wọ́n ní bó ṣe ń ná tó ń dùn yìí o.
0: Ọkàn ṣálọ́ lọ́hun yẹn.
1: Kò ní kàn mọ́ láéláé fàbàdà.

0: Àwọn ti lọrin wọ́n ń pè mí ní Deyinka orí olówó. Orí olówó. Bóyá à ń jọ rìn o, a ò sì mọ orí olówó. Adeyinka orí olówó. Àwọn ti lọrin nu o. Wọ́n ń pè mí là ń jọ rìn. Adeyinka orí olówó.
1: Kíni kọ́ ò lè ṣe?
0: Kí ni ó ṣe lẹ́yìn tọ́lọ́run bá fẹ́ ṣe? Kò sí nǹkan ọ̀hún tó lè ṣe o, àfi nǹkan tọ́lọ́run bá fẹ́ kó ṣe. Ọlọ́run o, mo ń fi ètò àyájọ́ ayẹyẹ ọdún kẹta ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ lé ọ lọ́wọ́. Dákun jẹ́ kó ṣeé ṣe. Gbogbo àwọn tí ó máa fò lórí òfurufú bọ̀ wábẹ̀. Àwọn tí ó máa wọkọ̀ lórí ilẹ̀ ẹlẹ̀ bọ̀ wábẹ̀. Àwọn tí ó gun ọkọ̀ ojú irin. Àwọn tí ó gun ọkọ̀ ojú omi. Àwọn tó jẹ́ pé wọn ò sì ní lè wá, tó jẹ́ pé owó ni wọ́n fi ránṣẹ́. Àwọn tó jẹ́ pé àdúrà ni wọ́n mọ bí ti wá lẹ́yìn. Ọlọ́run wá pa wá mọ́ kó sọ wá jùgbà náà lọ. Ọ̀hìn ogún ọdún lè ní kókè wá ọmọ ìjẹ gbaingbain. Okay, bye.

Nígbà mo sọ pa fẹ́ ṣètò ní Jóní tí mo ròyìn fáwọn ará London. Wọ́n ní ìdọ́ndọ́n. Wọ́n ló ti ṣeéṣe. Ìdọ́ndọ́n o, àwọn ti London nù.

0: àwọn ará Amẹ́ríkà wọ́n máa ń jó yé mi pé Dẹ́yìnká ọmọ ti dìlú mọ̀ ọ́n ká. Èmi náà kọ́ o, Ọlọ́run ọba mọ̀mọ́ ni o, ní gbogbo fọlẹ̀ tèmi o, ìyanu báyìí náà ló kọ́.
1: Ìlànà alájẹ́ akúlẹ̀.
0: Mélòó ni mi, tá a mọ̀ mí, kò sí àwọn ìyá aláwọ̀ kan ò tún dá mi mọ̀ lọ́yọ̀ọ́. Tó wá ń fi ògo mi àti ìràwọ̀ mi hàn káàkiri àgbá ńlá ayé tá fi ń mọ̀ mí láti Amẹ́ríkà. Ṣé mi wá ni? Sọ́gbọ̀n mi wá ni alọ́gbọ̀n òdígí o. Ọgbọ́n mi kọ́ o, kìí sòye mi o. Yasin ìmọ̀ mi ò gbé ògúngbọ̀ wà láàyè tàlà. Ìmọ̀ mi ò débẹ̀ ìrìn nílàáka ètò tó bá ń. Ọlọ́run lọ́kàn dídì bá ń gbé sí o.
1: Ẹ̀fọ́ gbogbo kó jáde ní kòkó dúdú àṣìṣì dúpẹ́ òjàre.
0: A ní àhesọ ọmọ olóhùn, Dẹ́yìnká ń hesọ ọmọ olóhùn. Ìrìn àsìkò, èdè àsìkò nìkan ni mo máa pè. Ìrìn àsìkò nìkan ni mo máa rìn ń hesọ ọmọ olóhùn.
1: Àṣẹrí ifá.
0: Iṣẹ́ mi kọ́ ló débẹ̀, oyè mi kọ́ ló débẹ̀, yàsin wà láàyè sábàbí ni
1: o.
0: Ọlọ́run lọ́kàn dídì fi ìfẹ́ mi sáwọn èèyàn lọ́kàn
1: o. Àkọ̀jú òpó.
0: Mo dúpẹ́ o, mo dúpẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ torí pé ọ̀pẹ́ ní pẹ́ ní sáyé àwòlẹ̀ àlárá.
1: Kí wọ́n lè yí o, bó ṣe ń dá tó ń dúpọ̀ nìkan mọ́ o, fọ́mọ alá.
0: Ọjọ́ gbogbo akílá ayé lèmi fi ń ṣe ìdúpẹ́ mi. Máa dúpẹ́ lọ́wọ́ Elédùá ṣẹ̀dá. Máa tún ṣe ìdúpẹ́ lọ́wọ́ èèyàn tọ́lọ́run rán. Torí tó bá rán wọn sí wa tí wọn bá jíṣẹ́ kí n là bẹ́ẹ̀ ṣe sí. Wọ́n kàn fi ìfẹ́ wa sí wọn lọ́kàn náà ló

0: ẹyin tèmi ọgbọ̀n òdigi o.
1: Ilé ni kírun.
0: Wàhálà ìké sọgbọ́n mi o. Ọlọ́run kì í sọgbọ́n mi o. Jésù Kristì Olúwa wa ń gbọ́, kì í ṣe mí mọ̀ ọ́n ṣe o. Mo tún ti ń dúpẹ́ o. Àròyé mi àwọn èèyàn tún sọ pé òtítún fẹ́ máa pọ̀.
1: Ìní mo ya ń sọ pé wọ́n ni.
0: Ẹ mọ̀ jẹ́ àròyé mi ó bí yín nù. Ọlá òde yìí on the 24.
1: Ṣọgbọ́n.
0: Of May yìí gangan la pé ọdún mẹ́ta gérégé
1: o.
0: Tí mo wá bẹ̀rẹ̀ àròyé lé ní 23rd. Ẹ mọ̀ sọ pé àròyé mi pọ̀ jù ọ̀pẹ ni mo wá dú. Alọ́pẹ́ ní pẹ̀ ní sáyé àwòlẹ̀ àlára
1: o.
0: Ẹni tó bá dúpẹ́ tàná náà ni ó tún rí mi ìgbà léni o. A tún rí mi ìgbà bó bá wá dọ̀la.
1: Mo dúpẹ́ orí ọ̀.
0: Ńlórin ọpẹ́ yìí ṣe já lẹ́nu mi nígbà kọ̀ọ̀kan.
1: Má bá mi lọ.
0: Ọlọ́run mọ̀ bá wa lọ. A tún ti fẹ́ wọnú ọdún tuntun lọ́la. Ọlá aláàpẹ́ ọdún kẹta gérégé o. May 24, 2020. Ńlá dáyé kan ni àjíṣe bí Ọ̀yọ́ lẹ́ o. Ló wá sí orí mi nínú agbárí mi. Ni mo pè té pèrò pé mo fẹ́ dà á lẹ̀ láṣẹ fi lọ́lẹ̀ rẹ̀. Orí fóònù ni mo ti bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní àná. Tí ń bá wo bi tí mo ti bẹ̀rẹ̀. Ẹyẹ ń kọ́ lórí. Mo wo bi tí mo ti bẹ̀rẹ̀. Mo wo bi tí mo dé. Mo wo bi tí mo ti bẹ̀rẹ̀. Mo wo bi tí mo dé. Mo wí.

0: Ava to Mega. Ibere ati opin. Mama pa buruburu mo dupe lowo re mama wa grateful o. Mama mama wa grateful gan. Mama mama wa grateful gan. I am so grateful. I am so much much much more grateful. Ala mama dupe. Eledua ase da mama dupe.
1: Awa ma be ki Olorun to fi glory je story.
0: Ẹṣeun ẹba n kí Ọlọ́run ẹba n dúpẹ́ ẹba n kí Ọlọ́run ẹ kọrin kí Ọlọ́run n tún dárin mi orin gùn mi alọ́la lápẹ́ ọdún kẹta gérégé ṣùgbọ́n oṣù tí ń bọ̀ láfayẹyẹ rẹ̀ sí. Torí pé ó ti súnmọ́ ó wà láàrin ọ̀sẹ̀ ó tún wá súnmọ́ Andenova àwọn mi ò ní ráyè láṣẹ tí sí oṣù tí ń bọ̀ yá sí ìwo kàlẹ́ndà tá a fi mú déètì àti 5 days to iléyá ni àwọn èèyàn bá ní ó tún lọ mú 5 days to iléyá sáwọn èèyàn ó sì lè wá báyìí àwọn tí ó tún fẹ́ wálé ọdún ṣùgbọ́n mo fi gbogbo ẹ̀ lọ́wọ́ Ọlọ́run a fàálẹ̀ Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run náà ni ó ṣe òun náà ni ti ń ṣe é bọ̀ yóò sì ṣe iṣẹ́ rẹ̀ lásìpẹ́.
1: Òdúdú àṣìṣe dúpẹ́ òjàre tó ráwọn tó bí ẹ olówó aláwọ̀ sáàtì náà tẹ̀lé o.
0: Yá sí àwọn tán bí àwa olówó tálẹ́kà Ọlọ́run làwọn bàmí àti mọ̀mí fómìlì kí wa látòkè dókè.

0: àwọn ò sì ní fẹ́ kí èmi túnbọ̀ dàbí ìnú wà àwọn àgbà ọlọ́run mọ mọ̀mọ̀ grateful sẹ́ mọ mọ̀mọ̀ dúpẹ́.
1: Ìlànì àyà ti yà alhamdulillahi mo fẹ́ kí ọlọ́run èmi fẹ́ kí ọlọ́run tó fi gré.
0: Ẹ bá ń kí ọlọ́run ẹ dákun ẹ bá ń kí ọlọ́run ẹ mọ̀ bá ń kí ọlọ́run ẹyin tèmi ẹ dákun ẹ mọ̀ bá ń kí ọlọ́run.

0: jọ ti mo yan.
1: Sọ́jọ́ rírí jẹ́ òkété ńlá bẹ́ sọ ni Adé Yinka. Abọ́jẹ́ òkété mi tó febi sùn ó pọ̀ jújú ayú lọ. Sọ́jọ́ mo lọ ṣe fídíò tó ń sọ mí lòkúta lójú bíríjì odò òkè òròkí. Ngba àwọn ṣiṣẹ́ ń bẹ̀ lọ́wọ́ tó ń lẹ̀ ń lòkúta. Sì ni mo bẹ́ sọ ni. Àbíjọ tí ó jẹ́ ti ìgbájú olóyè. Dádì mi ń gbájú yìí tó jù mí pò yìí so ni mo fẹ́ wí tí mo fẹ́ rò níjọ́ wọ́n dì mí ń gbájú. Tán lù mí níbi mo ti ń ṣe live video sí ni mo fẹ́ sọ. Àbíjọ́ wọn ti gba bàtà lẹ́sẹ̀ mi lọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn tán fẹ́ tì mí mọ́nu túbú sí ni la fẹ́ sọ. Táwọn ọlọ́wọ́ ọlá fẹ́ fọwọ́ ọ̀la àwọn àgbà wà lójú Adé Yinka sì ńlá fẹ́ sọ ni. A ní bàbá bèèyàn bá ro dúndùn ń fọn èyí ò sì họra di kókó egun. Ṣùgbọ́n Ọlọ́run a bá máa dúpẹ́ tó ṣàbàyọ wá.
0: Torí wípé tó bá jẹ́ títí wà mímọ́ lọ́lọ́run fi ń dá ní sí láyé.
1: Èmi mo dẹ́sẹ̀ jù tó bá ṣe pé tìwà mímọ́ ni pàkúté ó ti má parò mi ti pẹ́ o. Péré mi gan náà mọ̀ pé ń pé o. Kò sí ẹ̀sẹ̀ ẹni tó pé tán torí pé yín máa ń rìn ní àárín ayé kó rí ọmọ mi.
0: Ṣé àánú fún ni láyé?
1: Ọlọ́run kàn dìde ṣàánú mi. Inú òjẹ́ ń ti bọ́wọ́. Torí àwọn tó jù mí lọ lèmi máa ń kọlù ní tèmi. Ọwọ́ sọ mí di kùkùté tọ́jẹ́ pẹ̀ ní tó bá mi kùkùté ara rẹ̀ lómi. Alhamdulillah yóò mọ màmá dúpẹ́.
0: Ká tó dá ìran tèmi, ká tó dá generation tèmi ló ti ń bẹ́ẹ̀.
1: Yes, salam.
0: Fọgbọ́n dálù ọrùn, ògbàràdà lọ́wọ́ ẹnìkan. Pé kò sóluwà lórí ilẹ̀ ayé.
1: Yes, salam.
0: Sóluwà lórí ilẹ̀ ayé.
1: Sólíjà láàlẹ̀ wà lè kíra.
0: Sóluwà lórí ilẹ̀ ayé òwò. Àfọ Ọlọ́run tí ayé ń pè bọ̀. Ó ṣalágbára nínú ìkòkò rárá.
1: Yes, salam.
0: Nínú ìgbàdí rárá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó ṣalágbára nínú ìfúnpá rárá. Ó ṣalágbára ní presidency rárá. Nísàlẹ̀ ilẹ̀ lójú òfurufú o. Táwọn gan lápẹ́rí níwájú apànìyàn wẹ́ máa gbọ́. Àfọ Ọlọ́run tí ayé ń pè bọ̀.
1: Yes, salam. Ọlọ́run ni o. O ní ń ṣe bùbú mi, ní ń ṣe dìdí mi, ní ń ṣe bùrú mi, ní ń sọ mi níwájú, ń sọ mi lẹ́yìn. O ní alfa àti omega mi o.
0: Ìlò gbogbo fọlẹ̀ wa.
1: O ní gbogbo fọlẹ̀ mi o. Bí n bá ti dáwọ́lé ajé ó ṣe é ṣe. Ntí n bá fi ré ní ayé wọn a sì bá ń fi ré lálákejì.
0: Ẹ̀yin ló gbogbo fọlẹ̀ tiwa. Ẹbí mi mọ ẹṣẹ.
1: Ìtì ń bá fi lọlẹ̀ ní àyín wa bá mi rè sí ọ̀gbun ìsàlẹ̀.
0: Ti padà.
1: Èmi kọ́ Ọlọ́run ni o.
0: Tó bá jẹ́ family member gan ló.
1: Nǹkan wa mọ nǹkan tí mò ń ṣe tí mo fi ń wu elédùá bẹ́ẹ̀.
0: Tó bá jẹ́ ènìyàn ló dúró ni a ti máa bèrè owó. O ní dúró mi ẹṣẹ. Thank you.
1: Alhamdulillah tó ń bá wa ṣe látọdún kẹta bọ̀. A sì mọ̀ pé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ó tún ṣe bó ṣe máa ń ṣe. Níbi tá a fẹ́ dáwọ́lé yìí tá a fẹ́ gba lances tá a fẹ́ dá radio station gangan lẹ̀ lọ́yọ̀ aláàfin. Torí pàwa gangan ni pacesetter wa la kọ́kọ́ dá iléeṣẹ́ rédíò lẹ̀ ní àyín. Bó ti àjẹ́ pé online ni ṣùgbọ́n wa la kọ́kọ́ dá lẹ̀ o. A tún fi sókọ́ àtòkè ìlú Ọ̀yọ́ àwa la kọ́kọ́ dá lẹ̀.
0: Abiyamọ lọ́jọ́ ogún ilé torí wípé mo lọ rẹ.
1: Aṣíwájú wa ò wá ní dèrò ẹ̀yìn. Láṣẹ Ọlọ́run ọba dẹ̀dá ṣẹ̀dá. Ó tún ṣe bó ṣe máa ń ṣe. Mo nígbàgbọ́ pé ó tún ṣe bó ṣe máa ń ṣe. Ó tún ṣe ju bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ lọ.
0: Ọrẹ òdodo.
1: Mo dá a sí Ọlọ́run Ọlọ́run. Wá bá wa gbàkóso ọjọ́ náà. Gbogbo àwọn tó lò fún ìdìde wa, tó lò fún ìrànlọ́wọ́ wa, àwọn náà gbọ́dọ̀ mọ rámù nílẹ̀. Òkè ńlẹyẹ fọhùn kán dìde kán gbéra kájà wa àwọn ó gbéra.
0: Sọ́nà ìpàdò.
1: Àwọn tán ti gbéra ò ní wálẹ̀ mọ́ láéláé o. Gbogbo àwọn tán ń gbèrò páwọn ó dá sí àwọn ràn wá lọ́wọ́. Ọlọ́run ò dìde fún ìrànlọ́wọ́ àwọn náà.
0: Ìtùnú mi ló jẹ́ nínú gbogbo wàhálà. awoni kikani omi lowu lori
1: ha haji se bi oyo awa didan idan baba idan ede baba ede
0: oni kola
1: idan baba idan oro baba oro
0: anuje
1: idan baba idan ijinle ninu ijinle
0: di agba

0: gbogbo àwọn tán wa lọ àwọn tó tún lò fúnra lọ wa ọlọmọ ń bá wa ràn wọn lọwọ ẹyin tèmi àyìn ní tèmi gé pété fún àkànṣe ètò fún ti ayẹyẹ ọdún kẹta ajíṣebí ọyọ ní ọlá 24th of May 2023. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn aláti ìlẹ́yìn wa látòkè dókè o látòkè dókè débi tó ti bẹ̀rẹ̀ débi tó tún lọ.
1: Ìbàdàn mi lọ.
0: Ẹ̀yin náà ẹ̀ní wálẹ̀ láíláyò ẹ̀ní jàyé wá sẹ́yìn.
1: Orí mi tún lọ.
0: Ẹni tó ti ràn wá lọ́wọ́ pẹ̀lú tọ́rọ́ àti kọ́bọ̀.

0: tọ́ orin ewì náà nu látẹnu àkàndá akéwì tó kọ fún ìkànnì ajíṣebí ọyọ́ yín tó padà fi ìta spọ́nsọ̀ tó kọ fún aláàfin àtàndá alówólódù bí ìyere fún ìrántí ọdún kan wọn fún ìrántí wọn yóò ń fi òun náà sí tẹ́jẹ̀ ìgbádùn rẹ̀ kí n tó máa atapòpòpò ní ìhà yín ẹyin tí a ìkànnì ajíṣebí ọyọ́ náà lẹ́ ń já sí o a sì ń celebrate ọdún kẹta wa àti bẹ̀rẹ̀ celebration náà nu àti bẹ̀rẹ̀ celebration ọdún kẹta wa náà nu à ń celebrate ọdún kẹta wa àdúpẹ́ o àdúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin tó elédùà ti ń lò fún ràn lọ́wọ́ wa elédùà ọba dẹ́dà ṣẹ̀dá náà ni ọmọ bá wa ran ẹ̀yin náà lọ́wọ́ o mò ń bọ̀ ná tí mo fẹ́ máa wá orin mo fẹ́ wá orin mò ń bọ̀ ná.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọyọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọyọ́ láàárí ọyọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo ni se bi ba beni kokan.
3: Ajisebi Oyo laari Oyo ni se bi ba beni kokan. Ajisebi Oyo laari Oyo ni se bi ba beni kokan.

0: mine.
1: Mo n tẹ̀síwájú lọ́nà náà, mo n gòkè lójoojúmọ́ ni.
0: Ẹ kú àtàárọ̀ ní gbogbo ibikíbi tí abẹ́rẹ́ kan fi tọ́ bá ń fẹ́ dé. Adéyinka Ọlásùnkànmí ló kọ̀ nípa nígbà ilẹ̀ fìlà. Ìlàṣà àròkọ tí so lórí ọbẹ̀ nínú àwọn gbangba.
2: Bí mo fi ń lọ.
3: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ẹ̀nì kọ̀ọ̀kan.

0: àwọn ni ẹ kú iṣẹ́ látàárọ̀ ọjọ́ ojú bí o.
1: ìwọ tó wà ní pẹ̀kú ìmọ́lẹ̀ yìí.
0: láti òkèrò tí nígbà ọ̀yálà fún ni wọ́n wá ní àná aago kan òru aago kan àjálẹ̀ òru.

Egbo ta lo le ji to tun le pa ta lo le pa to tun le ji Allah ba mi nikan na ni o Egbe leyin e ni an da loro egbe leyin omo ogo kan Allah won ba igba lowo Mimo ogbo ni fun oruko Olorun ba Olojumare Olorun gbogboro bi owo aso akiki tan ani ta ba ki gan ta tun yin tan a tun ki ni o le bi se ma n ki Olorun ba mi lore kore nitori pe ko si agbara kankan ni kankan to to agbara Olorun ba Olojumare wala haula wala quwwata ila bela ri razim agbara to da ofun si meje agbara tin mu osan tin so osan doru agbara to tun le soru dosan ẹyin rẹ kò sí ẹlòmí o ìwọ ni ìwọ ni ìwọ ni ìwọ ni èmi ni tó ń jẹ ẹmí alfa àti omega ìbẹrẹ ohun gbogbo àti ìparí ohun gbogbo lẹyìn rẹ kò sẹlòmí mọ o kò sí nǹkan kan mi mọ.

ṣùgbọ́n kì í ṣe live ni mo ṣètò tààrọ̀ recorded program ni fún Ọ̀yọ́ àtibá unity forum ṣùgbọ́n ilé yìí mo fẹ́ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń gọ́ wa lọ́wọ́ ẹlòmíì ọmọ ṣe ara rẹ̀ yóò lè yàn ní ṣe òun ẹ máa wá gbọ́ wọ́n á ti fẹ́ sọ oṣù december lẹ́nu wọ́n máa gbọ́ oṣù bàbà oṣù wo ní ń bà oṣù wo ní ń bà oṣù wo ní ń bà ẹ máa sọ december lẹ́nu ẹ mọ̀ sọ december lẹ́nu. Torí gbogbo nǹkan tí ọlọ́run bá mi dá dáradára báyìí ni o. Àtọ́fà àfọwọ́fà níṣe máa ń pè kúté ilé lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ṣùgbọ́n wọn wàá sọ oṣù lẹ́nu. Mo fi ń sọ̀rọ̀ accident kan tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìyẹn lókè òrò kí lọ́ọ̀yà aláàfin wa ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Àwọn mọ́tò yẹn àwọn ọkọ̀ ọlọ́rin eré ìṣàkúṣà pọ̀ wọ́n ní wá ń sọ pé òun ṣe bíréèkì lẹ́kọ̀ọ́ bíréèkì wọn ò mú dáadáa ní bíréèkì lọ fẹ́ẹ̀lì ó tẹ́ríbù ṣùgbọ́n ìkáká lára àwọn táwọn àánú ọkọ̀ náà ọkọ̀ èrò wọn àti fún àfarapa lọ títí wọn àṣẹṣe ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tán jókòó jẹ́jẹ́ fọ́nì ẹ̀nà ni pé ọ̀nà yìí wọ́n ń ṣe lọ́wọ́ ni o sọ́nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́tàn àti ìpàdé tó yẹ kí èèyàn máa sáré ìṣàkóso eré àṣàdíjú ó wá ti sá eré bíréèkì wá mú ibi tó ti ń ju kíní kó ṣe lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ táwọn wà lẹ́gbẹ́ kan ń sọ̀rọ̀ ni ẹlòmíì ọmọ ìṣẹ̀ra rẹ̀ yóò lè yàn ní ṣe òun ẹ̀gbọ́ ẹlòmíì ọmọ ìṣẹ̀ra rẹ̀ yóò lè yàn ní ṣe òun bó sì ń tí december tó fi yàtọ̀ sí january o kò sí ti january tó fi yàtọ̀ sí february o gbogbo ọjọ́ bákan náà ni o ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ ẹ̀ sọ́ra yín o kẹ́ ẹ̀ sọ́ra yín kọ́lọ̀ lè bá a sọ wá àwọn sọ́ra wa kọ́lọ̀ lè bá a sọ́ wa ẹlòmíì yóò máa ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọ ọ̀nà ọ̀rọ̀ náà bọ̀ ni ìrì ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ léni lórí ni ọ̀yá gbé ń wọ̀ lọ́tún.

ẹni tó ní ẹ̀mí mi gbé mi náà wọ ọmọ gbé mi wọ lọ́tún kó gbẹnu mi sọ̀rọ̀ kọ́rọ̀ ló yí àwọn èèyàn lálẹ́ yìí lájálẹ́ yìí ká mọ̀ sí ń gbọ́ tó rà sì wí ò tá sì gbọ́ o.

Ọlọ́run máa sọ mi o, kọ́ máa pa àlọ́ àti àbọ̀ èmi àtẹ̀yìn mọ́, ṣùgbọ́n ẹ má sọ December lẹ́nu o. Gbogbo wa la mọ̀ pé ní àsìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bí kùrukùru jẹ́ máa ń fẹ́ wà. Ìwọ́ la mọ̀ sáré àsápàjúdé, sáré àsádejú. Ìkánjú òun pẹ̀lẹ́, àwọn àgbàlagbà sì sọ pé ọba ọba ni. Ibi tó ń sọ pé ọ̀fẹ́ kánjú lọ, irú ẹ̀hànà tí ń sáré ìsákùsá tó fi lọ kọ́ lu àwọn ọmọ ọlọ́mọ tó fi ká àwọn kan lẹ́sẹ̀ tó fi pa ẹnìkan o. Irú aré tó wá ń sá pé kò ń tètè dé lọrin, báyá yóò tún padà séko ni. Ngbò kanyàn lẹ́sẹ̀ tó láṣídẹ́ǹtì tọkọ̀ ọ̀run tó le lọ ibì kankan mọ́, làwọn àgbàlagbà fi bọ̀ tán fi ní ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọ ọgbà ni. Orílẹ̀-èdè márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàlẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́ o. Torí wípé bílẹ̀ bá ti ń sún níbìkan, ilẹ̀ a máa mọ́ ń bò míì. Bílẹ̀ bá mọ́ ń bìkan, a tún sún bò míì. Ọlọ́run ọba mi lọ́ba ara. Àfẹ̀dá ọwọ́ ẹ̀dára tó wù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọba. Ẹbẹ̀ kan lèmi ń bẹ Ọlọ́run ọba Olódùmarè. Èmi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ara tí ó wu àwa ni kó fi lé ayé wa dá o. Gọ́mọ̀ fi wá dára tí ó pa wá lẹ́kún. Lọ́la pé wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ni. Kún báyà fún Ọlọ́run lónìí o. Kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. A ní ẹ mọ̀ sọ December lẹ́nu, ẹ mọ̀ sọ oṣù December lẹ́nu, oṣù bàbàbàbàbàbàbàbà, wọ́n ti fẹ́ sọ December lẹ́nu. Ẹni kẹ́ ẹ sọ́ra yín oje. Àsìkò ọyẹ́ àsìkò December mọ̀ ń bẹ́ bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà wá ní àyè. Gbogbo lásìkò la sì mọ̀ pé ara máa kan gbó, a máa kan jì ní táìmù yìí. Bẹ́ẹ̀ bá fẹ́ bóde ní ẹ máa pa náà lé o. Ọlọ́ọ̀ni jára ẹ̀dá, a ní rí náà ń kàn ga. Ọlọ́ọ̀ni jẹ́lẹ̀ ó jóná. Kábàámọ̀ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀, ẹ dákun ká máa ṣe due diligence. Ká máa do due diligence àbí wò lè rí àwọn eléyìnbó ṣe pé ìbò ti fẹ́ yọ ń léyìn. Olúwa tó yìn sọ wà ń bẹ̀ wọn.

0: ṣe ọjọ́ Monday ṣe tá ń lò pé ní ibi tí mo báyìí lórílẹ̀ èdè wọn Nàìjíríà. Ṣe tá ń lò ọjọ́ Monday ní lọ sí ọ̀nà studio Tajwe lọ ṣe abẹ́ lọ rìkọ́ọ̀dù birthday song kan fún ẹnìkan. Ìbádé ṣọ́ọ̀bù nínú ìṣẹ̀lẹ̀ lókè òrùka ẹlẹ́ nínú ìṣẹ̀lẹ̀ lọ́yọ̀ aláàfin wa ní àyìn ẹnu mi àgbẹ̀. Mo rí táwọn èèyàn sáré kíjokíjo olómi ń gbómi. Ó ní ọ̀sẹ̀ ń gbọ́sẹ̀. Ó ní ìpẹ́ ń bu ìyẹn. Tán sáré tán pa iná iná yìí níwájú nínú ṣọ́ọ̀bù. Ó tó ṣẹlẹ̀ ní wípé àwọn àìpásmà nébọ̀ jẹnẹrétọ̀ àwọn táígà jẹnẹrétọ̀ ẹni tó ní ṣọ́ọ̀bù ó gbé e lórí táyà. Ó ń ṣáná sí i ń lò nínú ṣọ́ọ̀bù rẹ̀. Funny enough ni wípé wọ́n tún wá kàǹpù ṣọ́ọ̀bù yìí lọ́wọ́ iwájú. Ọwọ́ iwájú nínú ṣọ́ọ̀bù náà ló wá gbé jẹnẹrétọ̀ tó gbé ta. Bí bóyá ṣàlẹ́sà ló ràn mọ́ táyà. Táyà ràn mọ́ táǹkì. Lẹ́yìn àràbàràn bọ́ǹbù lọ́wọ́ ó di gbòòlà. Iná bá jò ó di iná o iná o iná o. Lọ́lọ́ ọ̀sà làwọn èèyàn bá ń sá kíjokíjo. Èmi náà sáré tí mo wà lórí ọ̀kadà. Mo sáré bẹ̀rẹ̀ lórí ọ̀kadà. Àìsí mẹ́la ìbáwọn adáṣe oje. Mo sáré bẹ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà. Mínírààsì ló sì wà ńlẹ̀ tó pọ̀ lọ. Mọ ẹyin èèyàn báyà lẹ́ mà pé mínírààsì náà ẹ lè lò ó fún ńlẹ́ bíi fire extinguisher. Kéléyìn tó máa jẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ gbéléńjá. Èmi kan sáré mú lára àwọn pepsi nínú gbo pepsi tó wà nínú ṣọ́ọ̀bù. Ọkàn bẹ́ẹ̀ kan ni fún àwọn èèyàn tí ẹ̀ máa wọ pé àbíléèrè ṣé wọ́n fẹ́ máa mú mínírààsì ó mínírààsì ni. Mo kàn mú ni mo kàn jí pọ̀ dáadáa kó lè bá a ní gáàsì. Mo kàn spray rẹ̀ sí ni Ọlọ́run bá sá lùú náà pa pẹ̀lú effort gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olómi oníyé ìfọ̀. Iná ṣàkókò. Ṣùgbọ́n àtọ́fà ni o. Àtọ́fà ni o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nírú àtọ́fà báyìí ti rán lọ sọ́run àpapà mi. Dodo. Sọ́run àjàǹté. Èéfín jẹnẹrétọ̀ làwọn míì ń fà sínú tán. Wọ́n tan jẹnẹrétọ̀ mọ́júmọ́ nínú ilé náà gbé sí. Ibi ìyá fi ń sùn léèfín jẹnẹrétọ̀ ti lù ló ti pa wọ́n sínú ilé o gbogbo fámìlì kan. Kò sẹ́nì kankan tó yè òkú wọn ní wọ́n bá láàárọ̀ ọjọ́ kejì òkú lẹ́lẹ́jà ta. Àpọ̀wọ́fà. A máa wá bléèmù ọjọ́ kan a máa bléèmù oṣù kan. Ẹ dákun ẹ̀jẹ̀ a máa dúù dúù diligence. A máa dúù dúù diligence. Ká máa máa ṣe àtà. Ká máa máa ṣe àtà o. Ọlọ́run ọba yóò máa sọ wa o. Ṣùgbọ́n káwa náà ká máa ṣọ́ra wa. Ká mọ̀ ìyá fọ́lọ̀ ń sọ títún pokùn ọ̀dẹ̀dẹ̀ gọ̀pẹ́. Ọ̀rọ̀ mi ò mọ yéyín Adéyìn kápẹ́ ń bọ bí àwo irin. Sọ̀rọ̀ mi ń yéyín. 07068874274 lẹ́rọ̀ bá ní sọ̀rọ̀ mi. Tó bá jẹ́ pé outside Nigeria lẹ́yìn ti fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ máa fi +234 sí níwájú ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ̀ ẹ dẹ̀ lè text message lórí WhatsApp. Bẹ́ẹ̀ bá fẹ́ ká sì sọ̀rọ̀ sí i lálẹ́ ká dákọ̀ yín lórí ètò ẹyẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp mi.
1: Àti ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo ni se bi ba beni kokan.

ìyá kò ní tọ́ sèmi àti yàn ní jẹyà mọ́ o. Ọjọ́ ẹkún wọn ti dópin. Àní sọkún àní jẹ̀bàjẹ́ àní jẹ̀kóró àní kìkà àbámọ̀ bọ́nú. Kí àwọn ìlérí àti ìpinnu tọ́lọ́run ti ṣe pẹ̀lú májẹ̀mú rẹ̀ kán lè bá wa ṣẹ́ ká gbogbo wa kájọ máa fẹsọ̀ ṣe. Ká máa ṣe ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ti jò ó ga gbọ́n. Ká máa jẹ ẹni tí ọwọ́ owó tó ká máa lọ máa fi gọ̀gọ̀ fà á. Ká máa lọ máa fi gọ̀gọ̀ fà á nítorí ọwọ́ ọba ti tó. Olúwa sì láàánú jìyà mọ́ lóòótọ́, ṣùgbọ́n káwa náà ká tún tẹ pa mọ́ṣẹ́ wa. Ìdí iṣẹ́ ẹni là ń bàbá wa sọ pé àti ìmọ̀ ni lọ́lẹ̀. Ẹ jẹ́ gbọ́ òkun lọ́lá fún láyọ̀ lẹ́ẹ̀kan sí i.

0: kó tó sẹ̀lé mi wẹ́rẹ́wẹ́rẹ́ kẹ́mi ọ̀rọ̀ bá lé mi kí n má tún sí sọ ọ́. Abala kejì náà látúnbọ́ sí. Ẹ mọ́ sọ December lẹ́nu o. Oṣù bàbá bàbá bàbá oṣù wo ní ń bà ibo ní ń bà á lé. Ẹ ti mọ̀ pé àsìkò ọyẹ́ la wà yìí kurukuru a máa là lújà a máa là kò ká a máa là kò ká. Ọ̀ọ̀ni rìnà rí ti ń bẹ ń wájú bọ́yọ̀kọ̀ kan ti takú. Tó takú lóru mọ́júmọ́ tó wà ń wájú. Kurukuru ó balẹ̀. Ẹ ní rìnà rí tó wà lọ́ọ̀kan bẹ́ẹ̀ taná jù bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ ọ wá ṣe tí ó jẹ́ kí Adélé láyọ̀ k'Adélé pé náà ni ká máa ṣe ní pẹ̀lẹ́kùtì. Ká máa ṣe ní pẹ̀lẹ́ tẹ́jọ́ ga gbọ́n. Lórí pẹ̀lẹ́kùtù lápá àmúkùrù pẹ̀lẹ́. Àmúkùrù tó bà léèyàn ní kórópọ̀n ó ti dohun àfi pẹ̀lẹ́kùtù pa o. Ẹ mọ́ sọ oṣù December lẹ́nu. Èwo ló ṣu bàbá bàbá bà. Ẹyin ni kẹ́ ẹ sọ́ra yín. Kẹ́ kí ìsára yín o. Àsìkò ọyẹ́ lásìkò December máa ń bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà o.
1: Mo jọ̀wọ́ ẹ̀mí mi.
0: Bẹ́ẹ̀ bá ń wakọ̀ ẹ mọ́ mu tí o. Bẹ́ẹ̀ bá mu tí ẹ mọ́ wakọ̀ o. Ẹlòmíì ò ṣèrà rẹ̀ tán yọ wà lẹ́yìn kan ní sòun. Ní ò bá mu ọtí yóò bá mú yóò bá tún bọ́ di stẹ́rìn.
1: Ìmọ́lẹ̀ látòkè wá tó jọ.
0: A máa fẹ̀mí ara ìta káìtì. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ń fa. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ni fa. Ẹlòmíì á ṣe ara rẹ̀ tán á léèyàn ní sòun tẹ́yìn ń ká pẹ́ńbọ bí àwo irin. Ajá àlú ọ̀yọ́ tí ègbó lásán bí ò bá rẹ́ran pa àti rábà mi èèyàn. Kọ́ máa ṣẹ̀ lé mi kọ́rọ̀ ọmọ bà lé mi ẹ̀mí ọ̀rọ̀ ọmọ wọnú mi. Káfẹ́fẹ́ rere ọmọ wa gbóhùn mi ròkun réferéfe ẹ̀fúùfù lẹ̀lẹ̀ rere kọ́ máa gbóhùn mi rọ̀ṣà. Àwọn lékè ìwèké yìí dáa ẹ máa wá gbóhùn mi lọ lù kẹfun dẹ́yìn ká pẹ́ ń bọ bí àwo irin. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà kásà máa ṣe dáadáa. A ní àwọn èèyàn wa àwọn èèyàn wa. Wọ́n máa wá gun ọ̀kadà tí ò níná kí lálẹ́ tí ò bá ṣe pé nǹkan ń jẹun lágbárí ń jẹun lọ́pọ̀lọ èèyàn lálẹ́ láàjìn lálẹ́ tó kún kùn kọ́ mọ́ gun ọ̀kadà tí ò níná. Ṣé mọ̀ pé nǹkan ń jẹun lórí àwọn èèyàn wa. A kàn sọ pé Nàìjíríà ń blame àwọn leaders ni. Ó kàn jẹ́ pé the apple doesn't fall far from a tree àbí bò náà ti máa ń ṣe èbó. Èbó ti fẹ́ yọ ń léyìn èmi ọlọ́sùn fún olówó oje. Báyà mi bàtà ìbá ń délé ẹ wá kọ́ nílé èbó tí ń lo oje. Báyà mi sàmínú adépọ̀jù sẹ́ẹ̀ tí sùn.

0: ẹmọ sọsù december lẹnu ó ní bàbá bá àwa ní ká kíè sí ìwà ọwọ́ wa iṣẹ́ ọwọ́ wa bá a ṣe máa ń ṣe lásìkò december owó àwa pin lẹ́mìílẹ̀ lómìn wá lásìkò december ẹ sì sọ́ra kò sówó lóde kò sówó lóde ẹ máa mọ báyìí ṣe máa náwó lásìkò tá a wà yìí o àsìkò sọ́wọ́ náà làwà yìí o lọ́nà ọ̀sà àánú lórílẹ̀‐èdè nàìjíríà ọmọ sóò ti jẹ́ lókù ọmọ sóò ti yóò sí mọ́ o ọlọrun ó ṣàánú ibi tá a jọ ba nàìjíríà jẹdẹrùn
1: ẹni tó ní ẹmí
0: ṣé àwọn táwọn ànípò òṣèlú nìkan gbogbo wa la jọ ń bàjẹ́ o

0: lẹ́mi.
1: Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ àkáàkiri àgbà ńlá ayé, bàbá mi Fàtá Ìbáńdélé, bàbá mi Sàmínú Adépọ̀jù, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ láti orílẹ̀-èdè United States of America, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ láti United Kingdom, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi láti Finland, Ireland, Iceland, Ghana, Ivory Coast, Benin Republic, Libya. Káàkiri àgbà ńlá ayé tẹ ti ń gbọ́ wa lọ́wọ́. Àtẹ̀yìn tí mo mú kọ rẹ̀ àtẹ̀yìn tí mo kọ ẹ̀. Ọlọ́run mọ iye ojú yín o, ọmọ wa. Ọlọ́run mọ pa wá mọ́ nínú ewu gbogbo. Àní sìnrìn o. Àní rin àrífẹsẹ̀ sí. Àní bọ́ há, àní bọ́ sọ́wọ́ lọ́wọ́. Irú àwọn ọmọ tí mo ní wọ́n kó ìjàmbá, wọ́n pẹ̀ kí lè èmọ́ ko. Ní àwọn kan kó ìmọ̀ ojú ọ̀nà. Àwọn ọmọ yìí wà lẹ́gbẹ̀ẹ́ títì jẹ́jẹ́ ni. Tí àwọn tán sì ń sọ̀nà ti fi kíní dá ojú títì. Ṣùgbọ́n eré burúkú táwọn yìí ti pọ̀ ju tó fi wá ń fo kíní tó fi ń lọ ń kọlu àwọn ọmọ ọlọ́mọ. Wọ́n dúró sí. Àárín fẹsẹ̀ sí ọ̀kan máìlì o, kọ̀ọ̀kan máìlì o, kọ̀ọ̀kan máìlì o, kọ̀ọ̀kan ojú kẹ́ jẹ́jẹ́ mo jókòó mi o. Kọ́lọ̀mọ́dé ni àtẹ̀yìn káàrin àrífẹsẹ̀ sí ni o. Àní sìnrìn o. Bí òbí bá ń palẹ̀ àwòrán sí ilé, bí òbí bá ń pọ̀nà àní sí lọ́nà, kí ọlọ́run máa pa wá mọ́ nínú ìgbòho, ọlọ́run máa pa wá mọ́ nínú ìgbòho, ọmọ pa àlọ́ àti àbọ̀ wá mọ́. Lọ́lá wọ̀lá haúlá wọ̀lá kò wọ́tá ìlà àbílà àlè rà sí. Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run ló ti máa rí. Ìtura ayọ̀ kọ́ balẹ̀ mi àtẹ̀yìn. Tọ́kàn wọ́n balẹ̀ kárọ̀ dẹ̀ wá. Ọmọ ìtọ́wọ́ oníkọlà á kú o. Gbogbo ọmọ táka bá kó wọnú epo náà ní ń kó jáde. Gbogbo àwọn àjọ wọ 2020-2021 náà lájọ rí òpin rẹ̀. Tátùjọ bọ́ sí 2022. Àtùjọ jù bẹ́ẹ̀ lọ. Lọ́lá Ọlọ́run ọba Olódùmarè. Ọlọ́run ní sọ pé kò ní sọ̀rọ̀. Kò ní jẹ́ pòkù ní sọ̀rọ̀. Kò ní jẹ́ pòkù làwọn tán ń gbọ̀. Kò ní ṣe wá lókù o, àlàyé láwọn jẹ́ lọ́jọ́kọ́jọ́. A tún wá mọ àgbèrè kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ sí.

0: ẹni tó ní ẹ̀mí ní gbé mi wọ̀.
1: Mo rò bẹ́ẹ̀ ti jẹ̀gbádùn ètò mi lálẹ́ yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ àmọ̀ràn tá a ti mú wá.